0: emi yo gboju mi si ori oke won ni ni bo ni ran lowo mi yo ti wa iran lowo mi yo ti owo olorun eledumare wa oba to dorun ohun aye oun ki yo je ki ese mi ki o ye anything pa mi mo ki to pe be ni ki sun eni to n pa emi aminat ade to n badmus matala mo ki to gbe be ni ki sun oluwa te ri yen oun ni olupamọ mi ati ile mi oluwa te ri yen ko ni je ki orun ko pa mi ni osan tabi osupa ni oru oluwa ni olupamọ mi ni ibi gbogbo yóò pa èmi ìdílé mi àti èyàn olólùfẹ́ mi mọ́ yóò pa èmi àti ìdílé mi àti èyàn olólùfẹ́ mi yóò pa ọ̀nà wa gbogbo mọ́ láì àti láíláí àmì ó ṣe mí bí ọpẹ́ ní láàárọ̀ yìí o.
1: Akọ́nukọ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba.
0: Ṣé ẹ mọ̀ pé ní ìjẹjọ bí owó ni lónìí bí ọpẹ́ ní o.
1: Àdíyelé tó fi fún wa.
0: Ẹ bá a pè ní mood swing ẹ̀yin lẹ́mọ̀. Ṣé ẹ rí mo bójú wo ẹ̀yìn bí nǹkan bí ọdún kan sẹ́yìn báyìí? Mo tún tọ́ tààrà bí ọdún méjì sẹ́yìn.

0: kẹ gbèrò nù ti bẹ́ẹ̀ ni mo mọ tí mo sọ.
1: Olúwa ló ṣe yìí ó kì í ṣe ní ọ̀rọ̀.
0: Ẹ̀yin ẹ wá bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run nínú ọkàn yín lọ́hùn-ún.
2: Wọ́n ní ta bá fojú wẹ̀yìn, ta bá robi tí a ti bẹ̀rẹ̀, ta bá wá robi tí a mú wa dé.
0: Ẹ rí i pé lẹ́yìn yín yin Ọlọ́run yẹn.
2: Ilẹ̀ gidi gan ni, ta bá ronú ibi tó mú wa lọ, a nígbà.
0: Ẹ wá sọ ẹ̀dùn ọkàn yín fún.
2: Ibi ta dé yìí, kì í ṣọpọ́n orí wa, kì í ṣagbára wa, àánú làrí gba la ṣe kọ.
0: Lẹ́yìn eléyìí, ayọ̀ lọ̀rọ̀ yín ò já sí.

0: pẹ̀lú ayọ̀ tó kún rẹ́ lọ́kàn mi ní òru gànjọ́ òní ni mo fi ń kí n káàbọ̀ lórúkọ ọlọ́run ọba aláwùrà bí o ọba tó ní agbára tó pọ̀ ọba tó ní ayọ̀ tó pọ̀ ọba tó ní ìdùnnú tó pọ̀ ọba tó ní oore lọ́dọ̀ tó máa ń ṣe é fún ẹ̀dá ẹ̀ pẹ̀lú eléyìí ni mo ṣe ń kí n káàbọ̀ sórí ètò tá a pè ní o
1: àgòlàjì
0: ó dáa kó
1: àgòlàjì
0: mo kan wíńdò yín kó
1: àgòlàjì
0: mo tún wá lọ kanlẹ̀ kọ́ kan yín kó
1: àgòlàjì
0: o.
2: Ìsànádà ò sọ lìmínà.
3: Ọ̀rọ̀ mi ń dọ́wọ́ ẹ̀ ìlàyé aláròjò.

0: ṣẹ̀rí ẹni tí ọba ti lẹ́bọ tí ọba ti lóògùn.
1: Ìlàyé yìí ọlọ́run ṣe o, ọ̀pẹ̀ta ọlọ́run ọ̀rọ̀ mi dọ̀rọ̀ ẹ̀.
0: Àwọn àgbàlagbà ní o mọ èèyàn, o lówó, ojú ìre ò tún pín. Wọ́n á bèrè pé kí ni Tolúwa rẹ̀ fẹ́ fi ṣayé.

0: ipele mẹta ti eto yi n ba rin iyipada o ni faaji ohun la koko ongo vera ohun ni keje iketa re nko ohun a je soro soke sisi ongo vera ti wa nbi o
1: bẹẹni mo si wa nkale Maryam ope emi ali o na loruko temi ti e mo si sisi ongo vera
0: ṣe wá ní gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ilé ìtẹ́ máa ń tẹ̀ ilé wa ní ìtàkùn ayélujára gbogbo ẹ̀yìn tẹ̀ ń tẹ̀ ilé wa ní ìkànnì ọmọlúàbí nílẹ̀ yìí ni tàbí lókè òkun tẹ́ ẹ bá lọ wò ó ìtàkùn ayélujára facebook mo ti ṣùrù gúdọ́ báyìí o òṣùbà yín òun ni mò ń gbé fún yín o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ ṣeun tẹ́ ń tẹ̀ ilé wa ẹ ṣeun tẹ́ ń ṣe ti ìkànnì ọmọlúàbí

0: ẹjọ́ mọ tọ̀ iná la jábà.
1: Ìláyé ìṣọ́lọ́run ẹnìkan, bàbá olórí ìṣọ́lọ́run ẹnìkan.
0: Ọ̀gbẹ́ni Fisayo Akintayo. Wọ́n ní àwọn tí ń gbádùn wa, àwa náà ṣẹ̀ṣẹ̀ ń jánu bọ̀ bí ẹ̀rọ ata ni.

0: Ọlọ́run ti igbe ebi falari ti igbe ari felebi oba mi dansaki re loke o Eja lo si abala ungo vera ojare Mo ra da ruo la ro toni zere mi wa se nbi o ke nsi cash money Oya sisi ungo vera ni boni kan dedo ni orugojo ni bo ni takwa yelu jara
1: itakwa yelu jara o wa dada
0: a wa dada
1: be ni
0: awon nkan tun sele lorisirisi nbe
1: lorisirisi be
0: o ya gbe wa debe ni wa debe
1: e la kokon na e je kin kokon mu awon ungo vera ti awon e ma sarin awon sapo gulu sagu ti won lo sibi afara ton lo nyo irin to wa ni bi afara oloke
0: ah awon forun emi na ri awon opo to gbe awon afara nla nla won duro be ni bi gba won ti kini onje bi gbe yen ti breji de ara yi ni won se nti opo ti won fi ya awon irin ti won fi gbe afara duro be ni be ni
1: awon sagoro se won lo njo irin to ti afara ton fi gbe afara duro
0: be ni emi na ri
1: ko ye ko ri be o ma sakoba fun afara na kode ye dukiya ijoba ni ko se rin lele to ye kan mo sa ko ye ko ri be rara
0: je bi won ma sa rin lele ni
1: won sa rin lele ni
0: won tun ti gbe dara oko to gbe afara ro
1: won wa gbe dara oko to gbe afara ro bi pe funra lara won na tun wa lo nfa yo lara re kode ye ko ri be awon ijoba awon ti te won awon osise olopa won si mu won
0: Won ti mu won
1: so ko ni di pe kini ntoju won nto ba wa debe to fi di pe won lo nyo irin to gbe afara duro won ma salaye ngba so ba de ago to ba wa de ago olopa o fi ijiya to ba si to fun won ijoba o da se ri a fun won ni
0: boro ba si dodo olopa baun ile ejo yanu
1: ah
0: meyan ba wa mo duro re ile ejo so
1: yo gba be de
0: be so pe ma ja koto ma ja gegele yo pada ja bi kan na ni o da baun e so ti eri ti fanran ile eto ri hun yato si pe won ba dukiya ijoba dukiya ilu je to le se akoba fun afara ohun ah o le se akoba lala fun awon ara ilu nigba to ba pe ti won ti yo gbogbo orin ta nso nipa re ti won ti yo tan ah olorun mo jara ida bi afara n ba wo lule gbogbo awon to n bo ori afara n koja lasiko gba na ga e ma gbagbe pe awon oko nla nla nla nla awon oko kekeke awon okada awon maruwa awon koropẹ won gba awon afara yi koja olorun mo jari wahala o olorun mo jari wahala o bo ba bi nkan ba wa lo sele se mo bi pe eleyin yóò lagbara gan ọlọrun tó ni wá yóò máa ṣàánú wa eyín ò dúró báwọn èmi náà rí ó jàbíjì.
1: ẹlẹ́ẹ̀kejì ungo vera tí mo tún fẹ́ mú wá òun ni ti gbajúgbajà òṣèré olórin kan tí ó lọ kọ orin olórin mùsùlùmí tí ó wá lọ kọrin ní ilé ìjọsìn ìyẹn ṣọ́ọ̀ṣì tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dírágì pé kí ló dé
0: ìrìn kan
1: kò yẹ kó rí bẹ́ẹ̀ iṣẹ́ ló lọ ṣe
0: àbẹ́ẹ̀rí nǹkan
1: iṣẹ́ ni iṣẹ́ rẹ̀ ló ń ṣe ìyẹn ò túmọ̀ sí pé bóyá ìgbàgbọ́ rẹ̀ ti kúrò nínú ẹ̀sìn tó ń sìn
0: tọ́
1: kò túmọ̀ sí rárá
0: àmọ́
1: ọlọ́run dẹ̀ ni yóò ṣèdájọ́ oníkálukú
0: bẹ́ẹ̀ ni o
1: ọlọ́run ni yóò ṣèdájọ́ ọlọ́run dẹ̀ pé ẹnìkan kalẹ̀ kó fi ẹjọ́ ẹnìkan sun ẹnìkan pé ṣé orí lágbájá ṣé orí nǹkan tó ń ṣe ọlọ́run ti mọ ṣẹ̀dí àtò máa dá fún kálukú nígbà tá a bá dẹ̀ dọ̀run tán kálukú bá jábọ̀ iṣẹ́ rere tó ṣe ọ̀nà náà máa fi dán kálukú lẹ́jọ́.
0: èwo làbúrò tí ẹ mọ wá sọ̀rọ̀ kùnbákùnbí sẹ́ni
1: ẹlẹ́ni
0: iṣẹ́ rẹ̀ ló ń ṣe
1: iṣẹ́ ló ń ṣe
0: àti pé ṣé ọlọ́run gan ni kọ́sítọ́mà ni ọlọ́run ni kọ́sítọ́mà
1: ọlọ́run ni kọ́sítọ́mà
0: tí ẹ bá rò pé ọmọlẹ́yìn kristi ni kọ́sítọ́mà ọlọ́run tó lọ jẹ́ pé mùsùlùmí ni nǹkan tẹ ẹ bá rò pé mùsùlùmí tàbí kristẹni ni kọ́sítọ́mà ọlọ́run tó lọ jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé ń kọ́ ọba tẹ̀ ń wò yìí kò fi sẹ́rẹ́ nìkan o kò sì pé ẹgbẹ̀já wọn o falana rántí ẹ tara ẹni làánà bẹ́ẹ̀ ni

0: mo ń gbọ́ ó go viral.
1: Bẹ́ẹ̀ni ibi tí mo ń go viral ti ọ̀sẹ̀ yìí òun nìyẹn.
0: Kòjú bá náà lọ.
1: Kòjú bẹ́ẹ̀ náà lọ tí mo mú wa fún yín lórí ètò lọ́sẹ̀ yìí.
0: Ó ń go viral kán bẹ tó mú ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ pé ó yẹ kó o pa ẹnu rẹ̀ dé lónìí. Bella àti Jafis.
1: Bella àti Jafis òótọ́ ni bẹ́ẹ̀ni.
0: Ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn. Ìgbéyàwó ti ètò ìdáná.
1: Ètò ìdáná.
0: Wọ́n lọ sí iwájú àwọn ìjọba láti lọ rí sora wọn pọ̀ rẹ́gísítì ni mo ń sọ wọn. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá yìí ní Sátidé tó kọjá yìí kí ló ṣẹlẹ̀.
1: White wedding náà ṣe. Òun náà ṣẹ̀ṣẹ̀ ṣe báyìí nísìn.
0: Iyùn náà tún ṣe kíni.
1: Iyùn náà tún dóòpù tó tún da ìtàkùn ayélujára.
0: Ó tún tata lẹ́nu.
1: Tata lẹ́nu tó tún fi ìtàkùn ayélujára jìjìjì. Àwọn náà tún sọ lọ́wọ́ lórí ìtàkùn ayélujára.
0: Báyìí àwa bóni eyọ ní o kí etí wa náà lè dé. Torí sísí ó ń gbébà ẹ̀ tẹ̀wé náà kò lè di sísí lọ láéláé. Òun ló dẹ ní ọkọ lọ́jọ́ kan bá ti ṣe tiẹ̀ náà nu. Tí gbogbo ìtàkùn ayélujára ọmọ mi títí báyìí torí pé sisi ó ń go viral ni àwa náà ṣe fọmọ àwọn ọmọ wa náà tún ṣe fọmọ ọmọ láṣẹ lọ́wọ́ Elédùmarè.

ẹyin jẹ́ ń dà mí kí lóde tó fi máa ń rí bẹ́ẹ̀ yẹn ná. ṣé nítorí chelsea àti barca tọ́nà ń gùn wa la fẹ́ fi máa da gbogbo ẹ̀rú báyìí. mò ń béèrè béèrè lọ́wọ́ yín ni o. tó bá yẹ pé yín gbọ́ wa láàárọ̀ yìí.

0: ẹ̀yin gender mi.
1: She only, she said no to me back, yeah.
0: Ti ẹwà bá ti pọ̀ jù lára wa ẹja wa náà mọ̀ fẹ̀sọ̀ sí. Ìṣọ̀wé mi ni Adúmọ̀ Adán Abọ́nbépo rẹ́ Ìbàdí Àràn. Ìṣọ̀wé Akúrú Yẹjọ́ Ìṣọ̀wé ọmọ rubutu Abaṣọ́ ṣe déédé ara. Ìṣọ̀wé Àgùntàn Ṣọ́ lò lóbìnrin. Àwọn gender mi ni mò ń kíyàn. Ta bá jọ fẹ́ máa Kawasaki on the Kestrel level, ẹja máa fọpọlọ ṣe kìíní yẹn kí ló dé náà. Mi ò fẹ́ kán máa sọ pé àwọn obìnrin ló fẹ́ pa àwọn ọkùnrin.

0: arákùnrin tí mo sọ yìí wọn pè pé àwọn fẹ wá rí mi wọn wá dé mo ní ẹjá wọnú ọfíìsì wọn ní rárá ibi tí mo bá mọ pọ dá láti sọrọ tí ó jìnà sọ ọfíìsì wa òun ni ká ti jókòó sọ ibi gbogbo ni ọgbà ọlẹ ibi gbogbo ló gbalagba àbáwá bí kan jókòó.
1: Many people.
0: Mercy and tear of 5 or 2.

wọ́n ní ṣe kíkó lọ rẹ̀ for the second time ọ̀nà tó gbé gbàrí o. Wọ́n ní ọdún tó kọ́kọ́ dé ó ní iye odidi owó táwọn fi establish ẹ padà. Ló bá di pé ó kó ẹgbẹ́ kan jọ ẹgbẹ́ àwọn obìnrin òun sì lu lórí wọn. Ààrẹ mi ṣe lónìí òde lọ́la. Wọ́n ní ṣọ́ọ̀bù ọ̀hún gan kò fi bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ń lọ wá gbé lórí. Wọ́n nígbà táwọn wo sàkún ẹgbẹ́ wọn wọ́n rí pé àwọn ọkọ̀ òkú kan ń bọ́ọ̀dù rèé o. Ọdún àkọ́kọ́ odi láàlú ọdún kejì odi láàlú ló bá ń bèèrè pé kóun tún fún àwọn ní owó kóun tún lówó wá káwọn tún fi ra ọjà sí ṣọ́ọ̀bù. Àwọn wá dá lóhùn pé nígbà àkọ́kọ́ tí ọkọ̀ kan ń bẹ pẹ̀lú mi gan o mọṣẹ́ yìí ṣe bó ti ń jèrè lòun ṣọ́ọ̀bù rẹ̀ ń kún bó ti ń jèrè ṣọ́ọ̀bù rẹ̀ ń kún. Ewé wá lé léyìí tó jẹ́ pé láàrin oṣù mẹ́fà mẹ́fà ó sàmọ̀ bèrè pé ẹ̀dàgùn bá lè ní ẹ̀fún mi lówó díẹ̀ sí o ẹ̀fún mi lówó díẹ̀ sí kò sówó o. Wọ́n ní eléyìí làwọn fà láàrin ara àwọn gbogbo táwọn ń sọ kò jọṣẹ̀ kan lọ́wọ́ àfi yáú làlàyé bá tó kú lọ. That's Kiko Love for the second time.

0: won ni se wa ri ki ko lo ile to ko lo ko ju bi odun kan abo lo la won ba ri o ti di wodi se enu ti se deede omo eketa to hun obi tori pe ngba to pada wa lele keji o ti bi omo mi fun awon to mo ti di meji ba hun nigba ta won wa pada ri nigba to ko lo for the second time awon ti wa ri oyun ti wa wa nu re won lo wa gbe o wa ru ah la won ba bere pe ki lo mu olagbaja lo ma so pe ah nkan ti se hun ba le hun eforiji hun won mo ko bi o ti rire awon ore hun ni o ti hun awon ni pe ko won lo loko mi awon ni pe ngba to ti fun lowo ani ko won pada lo re loko mi oko mi to hun wa fe ah ibi o fe hun si o ti ja oju ile be ayoju ti wa ri atalata baba laruba money out of love ta won ni fun eyin gender mi te se ngbo o te mo so pe se bi feminist lo ye ki wo je na ba ni o da ko buru eh odo oko to wa awon o le ni ko mo pada bo lodo awon sugbon ijo kijo ta won ba ti lanfani ati ko se bara awon bi eleyi ijo otoro ijo okobo awon o mo fun o tabi en to ba le mo ran si awon tawon mo fun ni owo ko ti e ku oni mo ru mo gbe to wa yi titi tolorun o fi so kale layo ati alaafia bani a a you are a very nice man bi asa ore mi ololufe mi of blessed memory Kola Oladapo Mr. Nice Guy. May souls continue to rest in perfect peace. No, no, I'm not grieving today. No, no. Mo kan ranti awon ololufe mi ni. Wọ́n láwọn bẹ̀rẹ̀ tún ní fowó oúnjẹ ránṣẹ́ sí i òun fowó oúnjẹ ránṣẹ́ sí i ọlọ́run sàṣọ láyọ̀ àti àlàáfíà òbí ọmọ inú rẹ̀ wọ́n ní ẹni tó fún lóyún tó fi bímọ ń gbà náà wúrúwúrú tó di ansa wọ́n sàṣọ ọmọ olóko wúrúwúrú wọn ní gbogbo ẹ̀ sádàrú látòkè nílẹ̀ àwọn bá ní wo máa padà bọ̀ lọ́dọ̀ àwọn tún gbà á padà. Bèrè kan lọ́wọ́ wọn pé ẹ dákun bó ṣe ń lọ fort and back tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ yìí àwọn èèyàn wo nínú fámílì tìyín lẹ̀ ń pè jókòó pé ọmọbìnrin yìí ẹ bá ń sọ fún un tó bá tún ti lọ léléyìí ìní gbà padà mọ́ o wọn náà kúkú sọ fún àwọn tó jẹ́ ẹbí tàwọn wọn ni àwọn ẹbí tàwọn náà nítorí pé ó jóbi dáadáa sí wọn bí nǹkan bá délẹ̀ wọn ni yóò ti gbà kan rí ó mọ̀ sí olóbìn ilé ṣe máa ń ṣe dáadáa ó bá ti ráwọn bàbá ọkọ rẹ̀ báyìí yóò kúnlẹ̀ ó ní àwọn ọ̀yàtà tá à ń wíyè wọn láwọn yẹn máa ń wò yẹn mọ̀ lára wọn máa ń bá a bẹ̀bẹ̀ mo ní ìjẹ́ yìí tiẹ̀ ti yarí fáwọn ẹbí tiẹ̀ náà pé tọmọ yín bá tún gbé ìgbésẹ tó gbẹyìn ìní ìgbà padà mọ wọn ni ẹbẹ náà ni wọn máa ń bẹ àwọn tá bá sì bẹ àwọn báyìí àwọn ó gbẹbẹ. It's good to be a gentleman but not to that extent. Mi kọ́ àwọn ọkùnrin ní nǹkan tí ò dáa hàn ṣùgbọ́n káwọn náà má máa fi ọbọ lọ àwọn ọkùnrin. Kíkó lọ for the third time torí bẹ́mi ṣe ṣí ní ìpele nípele nu kíkó lọ for the first time kíkó lọ for the second time and kíkó lọ for the third time. Wọ́n ní ṣe ẹ tiẹ̀ rí the third time yẹn ojú àwọn báyìí ni wọ́n ṣe wáá kó ẹrù rẹ̀. Ó jẹ́jọ́ Sunday ọjọ́ Àìkú tí gbogbo ayé ń gbàdúrà pé kájọ máa fa Àìkú dẹ́gbẹ̀ra. Tó bá sì fẹ́ kó lọ yóò kàn rà dá wàhálà lẹ̀ súrúsú yóò kọ̀kọ́ máa rú díẹ̀ yóò máa rú díẹ̀ bí èéfín díẹ̀ díẹ̀ ń gbò báyá yóò kàn gbaná jẹ ni.
1: wa
0: won ni pattern to ma nlo fa won niyan won ni bo se wa bere preparation kiko lo the third time an wa so fun pe se mo pe se mo pe tun tin babo se mo pe tun tin babo to ba le lo se mistake to ba tun lo kokuro ninu leyi o lo dabo dabo ni o bi asa eh ori kan ta mo nfi njewo gba ta wa ni ile eko alako bere a mo ni o dabo dabo kayode
1: I know fashion
0: eh ti 19 to ti pe o ti ma ba level yen
1: isalo kun se ara mi e da ka sise to ba sise to ba gaba
0: awon wa waju tali awon iyen ni ojo Sunday ti kiko lo for the third time yen to waye moto ta wi bade avizun oje oko boloku palemo awon pe awon oni fe ko lo awon oni fe ko jade ninu ile ti won je kawon ama won yan ko lo ile tutun ni

egbo bo ni se ki awon madamu to pada wa si inu ile ibi ti won ti ko lo ni emeta to ma ko pada lele ni odi elekerin o Maryam Opeyemi Ali ma je ri oko odi oju mo ta ba ti debi ise bayi sise la ma nse oro ise yi o dabi o sagi logbe o toguro lofa o wa fe gbenu oke pe ki ere re o mo ro to to si olenu ko mo apanla You have to sacrifice yourself to get what you need to get. Ye ma sun gba ko je. Ena kun jare bo ni a ti se oro daddy yi ati iyawo won o. Emi o fe ni foro. Wọ́n ni in fact ọ̀rọ̀ o ti ẹ̀ wá yà wọ́n lẹ́nu pé irú kí ni gbogbo ilé wọn ni ẹ̀bẹ̀ tá à ń wí pọ̀ o wọn ni ó ti ń wá pàdé àwọn ẹlẹ́sìn ògbèjì bíi káwọn ọmọ ti ibi iṣẹ́ bọ̀ lálẹ́ káwọn déédéé rí kóńtọ̀ ọ̀hún déédéé yọ sáwọn kó ní ọkọ mi àdákùn jọ̀wọ́ mo bẹ̀ ọ́ ni. Wọ́n láwọn sì máa ń gbọ́ wa níkànnì ọmọlúàbí splash 105.5 FM.

0: kọlọ́run ṣàánú àwọn ọkùnrin náà níbi ohun jíjẹ àti ohun mímu àti ohun lílá àti ohun gígún. Hello, ẹ káàárọ̀ o. Ìpè mí tún ti wọlé ni. Ó ń wọlé léraléra back to back. Wọ́n dáhùn láti mòwé ìbàfò.
1: Ọlọ́run fi mí lẹ̀ sí ìbàfò yín ni o.
0: Àǹtí Dọlápọ̀, ẹ máa fẹ́, you are going to cut soap for me. Àǹtí Dọlápọ̀ máa cut soap for mi náà.
1: Ọ̀rọ̀ dẹ̀ yẹn
0: tó. Ó dẹ̀ yẹn tó. Ikú yá jẹ́sìn lọ. Kàkà kí dádì yìí gba mọ́mì yìí padà. Kí wọ́n kúkú jẹ́ wọn mọ̀ lọ lẹ́rọ̀. That is the conclusion of about 6 people here. Ọlárèwájú Babátúndé, Dr. Ajetumobi, Aunty Alimat, Ọ̀gbẹ́ni Mikhail, Aunty Dolapo, and Oji Omo West. Ṣáré mi tí mo wà ń bí, I will not judge anybody. But in my reaction, in my words, ẹ máa mọ bíi tí mo bá tò sí. Torí pé ká mọ̀ pa irọ́ fún ara wa o, this is the fourth time tí wúmà yìí fẹ́ padà wá sọ́dọ̀ baálé wọn tó fẹ́ wọn láàárọ̀ ọjọ́ tó fẹ́ wọn níṣu lọ́kà tó dẹ̀ jẹ́ pé bí wọ́n bá ti ń kó lọ ni wọ́n ń kó bọ̀ bọ́n ti ń kó lọ ni wọ́n ń kó bọ̀ bọ́n ti ń kó lọ ni wọ́n ń kó bọ̀ bọ́n ti ń kó lọ ni wọ́n ń kó bọ̀. Ẹlẹ́ẹ̀kẹrin rèé tí wọ́n fẹ́ padà yìí o. Èmi náà ń wò pé ṣó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. Àwọn èèyàn ti fa kò mú òpin ọ̀rọ̀ yọ ń bí àwọn ilé tó lọ́mọ́ spiritual ń bẹ̀. Bó ṣe kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ ẹ̀mí òkùnkùn kan ló lọ rẹ́ǹtì wá. Nígbà tó dé ó wá kó bíi mẹ́wàá dání. For the third time ó kó bíi 100. Tó bá tún lè wọlé for the fourth time in 1000 folds ni ó lọ kó wá. Ọlọ́run mọ̀ járí náà kànga. Ẹyin ọkùnrin náà ẹ máa láction ẹ máa lo àwọn action bàbá ń bẹrẹ kan tó gbébọn dání tí ò lè yín. Mi ò bá sorí ẹni. Tí mo bá lo ọ̀rọ̀ yẹn, ohun tí mo ń sọ ni pé bójú bá pọ́n kì í ṣe pé kẹ́ ẹ mọ láìtì sìgá rárá. Kì í ṣe kí àsọ́ọ̀tì kó máa tọwọ́ yín jáde. No. Ìbẹ̀rù gan lásán, ó máa ń jẹ́ kẹ́wọ̀n ẹlòmíì ò sún sẹ́yìn, wọn ní fẹ́ misbehave. Wọ́n ní ṣe rí baálé mi, baálé mi le díẹ̀ o. Ó sì le mọ́ le dọ́kàn, ṣùgbọ́n kó jẹ́ pé gọ̀jẹ̀ ni ọgbà. Àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀kan lé mọ́ kó lọ kẹ́ mọ́ kó bọ̀ kẹ́ mọ́ kó lọ kẹ́ mọ́ kó bọ̀.

0: abi ki won yonda won ki won ma lo je jele aye toto aye ma le tori pe omo merin ni madamu yi ti bi o meji ni ti oko re yi nbe oko tin ko lo tin ko bo lodo re awon meji to ku baba oto oto lo ni won
1: emi o fa ni foro ki o ba sori eni emi o fa ni foro
0: were were eto lo bi ko kodun sugbe mo wi pe leyin eto mo lanfani ati tu gba ipese hello e karo o akwa aji lo ni o koko ko agola aji o
2: ejo e ma ti suru ba wa pe number yin because mo se n go eto yin fun koko
0: e ba n patowo fun atewo yin ni fun igba koko e kaabo sori eto sa
2: yes my name ba fi suru pe number
0: yin yes sir
2: lori oro te n ba bo lataro
0: oruko yin bo le ti koko pe wa na
2: sunday ojo loruko mi lati ile tutu teriko area ni temi o emi o gba mi laye olorun ni je gba ru e ekiti ni mo ti wa
0: baba ekiti
2: so o ko lo lekini lekeji leketa lekerin bi ko ba pa eni o bi o ba foko ohun ga
0: bí o bá pọkọ ogó para ẹ.
2: bẹ́ẹ̀ ni a para rẹ̀.
0: èló
2: náà mú orúkọ mú bí adébí adélébọ̀ ìrìn àrìnwọ̀ ń di.
0: àbí.
2: èló ni àwọn sàrà obìnrin ti ta sí.
0: àyè obìnrin tiẹ̀ wá gbọ́kọ̀ tó bẹ́ẹ̀ náà sà.
2: àwọn tó mèrè ṣe wà gidi.
0: bẹ́ẹ̀ ni
2: no
0: doubt about that sir.
2: ilé ni ilé ṣòfò ló fa.
0: òun
2: ni òun ló fún láyọ̀yọ̀. èmi ò lè gbàrú ẹ o.
0: o ti wá sọ ọ di bẹ kí ibò ń lọ àràfà bò ń padà bọ mò ń lọ àràfà bò ń padà bọ.
2: àràfà sì ni wàá ti gbé nǹkan wàá gbé òbá gbé nǹkan sínú wàá gbé sẹ́yìn.
0: àbí.
2: ẹ kú ètò.
0: ẹ ṣe gan ni sà.
2: olúwa ràn yín lọ́wọ́.
0: àmì sà.
2: àjì sáyé o.
0: àmì o. hello ẹ káàárọ̀ sá o àbí ẹ káàárọ̀ mà.
3: ẹ kú ètò náà.
0: yes sir.
3: ọjọ́ ọmọ wẹ́ lọ́dún pé padà.
0: again.
3: iṣẹ́ tí lẹ́gẹ̀ẹ́ sọ ọkọ fún yóò.
0: òkè
3: ọmọ yẹn ó ti dé ya ó ti parí iṣẹ́ lé ya bàbá yẹn lórí.
0: ó ti parí iṣẹ́ lé wọn lórí ni.
3: ó ti mọ̀ yí pé kò sí iná bóun bá lóko bá ibẹ̀ náà ṣe nílò á sì gba òun náà. kò ń ṣojú lásán mọ́. ọlọ́run bá ń bọ̀. ó ti mọ̀ yí pé kò sí iná tó bá ṣẹ̀fẹ̀ ní gbéyàrá ẹ̀ wà títí lẹ̀.
0: bẹ́ẹ̀ni.
3: bí ẹ bá kú ẹrù kóònù lè yẹn lẹ́ẹ̀bẹ̀ wà tó bá ń lọ bí bàbá yẹn àjẹ fìyàrá ẹ̀ lẹ́tọ́ lè fi rẹ́ǹtì sí o.
0: wọ́n tiẹ̀ mọ́ ń gbalé ni. wọ́n ń gbalé ni wọ́n ti ìkọ́lé.
3: ẹ gbọ́ ọkọ tí mo sọ jù. yàrá tẹ ní yàrá bàbá yẹn fẹ́ kó sí. ìpínlẹ̀ ṣíṣílẹ̀ ló wà ní.
0: ṣíṣílẹ̀ ni àbí ìyàwó rẹ̀ sá ni.
3: bàbá yẹn ò fẹ́ lómi rárá lẹ́yìn.
0: wọn ò fẹ́ lómi rárá àwọn nìkan sọ ni.
3: ọlọ́run ló máa gbà wá lọ́wọ́ ẹ̀yin obìnrin.
0: yóò gbà wá obìnrin náà lọ́wọ́ ẹ̀yin ọkùnrin.
3: ó mú kọ́kọ́rọ́ ọba yẹn mú dání ó mú káàkiri.
0: ó mú kọ́kọ́rọ́ wọn dání ó wá mú ó mú káàkiri ó ti so wọn lókùn mọ́lẹ̀. ẹyin jẹ́ńdà mi ọlọ́run wà o ọlọ́run wà o.
3: bàbá yẹn bó olùkọ ọdún ta tó bá tó padà wá ibẹ tó ni. obìnrin lọ lálàkọ.
0: ó lọ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ló fẹ́ padà wá.
3: ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ ló bá fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀.
0: bẹ́ẹ̀ni ọmọ mẹ́rin ló ti bí méjì ní tọkọ.
3: eegun olóko wà lórí ìdáyẹ o.
0: tọ ọlọrun ṣàánú wa.
3: ẹ wá wò kan ẹ sọ fún mi kí ni ọjà yẹn fi lè bá ọmọ tó bí yẹn.
0: tọ àwọn ọmọ náà ó mọ. bẹẹni ọjọ ti lọ.
3: kí ni nǹkan tó ń gbé lẹ báyìí fáwọn ọmọ yẹn especially tó ọmọbìnrin bá wà ní àwọn ọmọ yẹn ègún burúkú ló ń fi lẹ fọ ọmọbìnrin yẹn tó ní.
0: kọ́ ló ń ṣàánú wa.
3: tó bá bìnrin bá wà bẹ́ẹ̀ o because kò sí nǹkan tí wọ́n ń gbé láyé yìí tí ò ní ká tó lẹ́sàn.
0: bẹẹni ọjọ́ ọmọ wẹ̀sì. o dabi eni pe a mo so oro yi to ku leyin eto yi nitori pe akoko ti pe wa lojo e wa ja se bayi tori pe ojo tin rebi ana o tin rebi ati wo bayi o lori eto ta pe ni ago laaje 08167782354 08167782354 oni number te pe ti eto yi to ba pari o ya dagbere
4: wari amọ pe emi ali mu dagbere fun yin lori eto agolajin pe o tun di ojo mejo
0: emi ati yin atun lanfani ati pade bo ba di ni ojo mejo lori eto ta pe ni agolajin emi oni ku eyin na ni share ka tun jo pade layo ati alafia titi wa di ojo mejo ta pade lori eto yi aminat adetun badmus onloruko timi ele ipe mi ni triple a alaga e se o 10:30 gbo wa nikan ni omoluabi

0: láàfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò àgbáyé bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ ti wà lórúkọ Jésù Kristi títí Nazareti, ẹni tó kú lórí àgbélébú, tó jí ní ọjọ́ kẹta, tó gòkè rí ọrun. Mo pè ní orúkọ rẹ̀ tó ṣe ìlérí wípé òun padà bọ̀, ní orúkọ rẹ̀ kan ṣoṣo tó ra kọ wípé ní orúkọ rẹ̀ ní kí gbogbo ẹkún kó máa tẹríba. Mo lo orúkọ rẹ̀ lónìí fún gbogbo ẹ̀dá tó ń gbó mi lórí afẹ́fẹ́, nínú ilé, ní yàrá, lẹ́nu iṣẹ́, gbogbo ẹ̀dá tó gba Ọlọ́run gbọ́, tó ń gbó mi, tó sì ń sàmì. Ẹ̀gbá o, láti òní lọ, ire tó lè jẹ tán ni ayé tí yóò bọ́ sórí ọmọ adarí ẹ̀ sí ọwọ́ ẹ̀. Àṣìṣe tó máa sọ ẹ di ológo lórúkọ Jésù ta ló sàmì, ó máa ṣàṣìṣe náà. Matthew, àṣìṣe tó máa sọ ẹ dológo àgbáyé. Matthew, àṣìṣe ni Dáfídì ṣe níwájú Gòláyàtì. Matthew, tí Gòláyàtì tó bá pa Dáfídì, ìtàn tá à ń sọ lónìí, òun kọ́ la máa sọ. Wọ́n a máa sọ pé ìgbéraga lọ́pá, ibà àwọn ẹ̀gbẹ́ ẹ̀ sọ fún, ibi kábíyèsí náà wọ́n sọ fún, ìpagbára rí olùkà, ibà máa yan ọ̀gbọ́. Wọ́n yẹn lọ wò ó, Gòláyàtì kàn la orí ẹ̀ báyìí, ó là á sí méjì ni. Àṣìṣe ni Dáfídì ṣe tó dògo mọ́ lọ́wọ́, tó bá sàmì, àṣìṣe tí ó di ògo àgbáyé, ó yà lọ ṣe rọ̀. Mo tún dé láti súre fún yín, ta ló sàmì? Àṣìṣe tó máa di ògo àgbáyé mọ yín lọ́wọ́ lórúkọ Jésù, ó yẹ lọ ṣe rọ̀. Àṣìṣe tẹ́ ò fi dolókìkí, tẹ́ ò fi rógòlù ní gbogbo ayé tí wọ́n fi mọ̀ yín ní ológo lórúkọ Jésù, ó yẹ lọ ṣe. Matthew, inú Esther chapter 5 ní verse 2, àṣìṣe ni Esther ṣe, àbọ̀mọ̀ àṣìṣe ni láti wọlé tọ ọba ní àkókò yẹn. Ìpẹ̀bí lọ́ba wà, obìnrin kì í jáde báwọn lọ sí pẹ̀bí, ṣùgbọ́n ayaba Esther ó jáde lọ síbẹ̀. Tí ọba ò bá ti na ọba sí, wọ́n máa bá ni, ṣùgbọ́n ti gbà àwẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ó wọlé o, tọ kábíyèsí lọ́jọ́ ẹsẹ̀, kábíyèsí ní ọmọbìnrin yìí kò yẹ kó kú báyìí, ó na ọba sí kó lè yè. Àṣìṣe ọjọ́ yẹn ó di ògo Maẹ́stà lọ́wọ́, gbogbo ń sàmì. Àṣìṣe tí ó sọ ọ́ di ológo ní àgbáyé lórúkọ Jésù, ó yà lọ ṣe é báyìí. Ó sàmì, ó yà lọ ṣe é báyìí. Inú ìwé Second King ní chapter 7, àwọn adẹ́tẹ̀ mẹ́rin kan wọ́n ń bẹ ń bẹ̀ nígbà tí ìyàn mú. Elisha wípé níwòyí ọ̀la, a ó ta ráìsì àpò kan, a ó ta ní 5,000. Ẹnìkan sọ pé kò lè pọ́síbù. Ìgbọ́ di ọjọ́ kejì, àwọn adẹ́tẹ̀ mẹ́rin wọ́n fohùn ṣọ̀kan. Wọ́n ní ẹ̀wọ̀ bá ẹjẹ́ a lọ síbùdó Samaria, bá a bá ṣègbé a ṣègbé, bá a bá dẹ́yẹ a yẹ. Ẹjẹ́ a lọ ṣàṣìṣe ká lọ kú níbùdó Samaria. Ṣùgbọ́n gbà débẹ̀ ọ̀tọ̀ ní ti ẹ̀rọ Matthew, ire ni wọ́n mú bọ̀. Ta ló sàmì? Àṣìṣe tó máa sọ ẹ́ bí ológun àgbáyé lóṣù yìí, lọ́sẹ̀ yìí, ó yà lọ ṣe é báyìí. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè No More War ní ìlú Apatere. Àwọn wo là ń pè ní soldier of Christ? Number 1, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number 1, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number 2, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè No More War nílùú Apatere, gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀. Láti Iwo Road, tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji, ẹ wá sọ̀kalẹ̀ ní Apatere. Orí òkè No More War ní Lagelu, ẹ bá ti sọ̀rọ̀ kalẹ̀ ní Apatere, ẹ ti dórí òkè, ẹ kàn bèrè bàbá AK-47. Gbogbo ayé ló ti mọ bẹ̀. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago 9 sí aago 12, ó máa ní agbára lórúkọ Jésù, yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn, ó borí ẹ̀, ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀jọ gbàdúrà papọ̀, ọ̀rọ̀ rẹ yóò dẹ̀di testimony. Jésù Olúwa wa. Matthew, àìmọye nǹkan tí wọ́n ti na ọmọ sí. Ọmọbìnrin kan ó gba oyún lákòókò tí ọ̀tọ̀, ọmọbìnrin yẹn wọ́n lù ú mo se lese mo to fi bi lady mo fi ya loju ara wi pe iru oyun buruku oni Matthew o bi omo yan o leyin ogun odun ti oko o ti gba omo ojo in church wa Matthew ija wa sele won li omo yan jade mo wa so pe mama e ma lo mo ijade mama re wa so pe mi ri baba re mi ma bi baba e wa ojo ti mo loyun re o ko letter fun mi ija wa mu letter yen o mu le lowo ah mo ni oruko yi e ja lo wa lori Facebook olodun ba se Matthew ase ni to loyun fun ase yan ti di olowo o ti di billionaire mo ba ri oruko lori Facebook mo ba te mo ba pe lo ba di ma yen looto ngo di ma yen lo ba Twitter niyan mo le mi ni baba AK-47 wa pade mi ni abule igbabosto Matthew nigba to de mo ni arakunrin ikaniyan o daju emi yan o ni kini mo se fun yin to ba ri awon ti an tele wa oko yi po mo ni ikaniyan iwo bi mo saye omo re njiya o wa nu paju o lohun obi mo mo ni wa woran yi ta leleyi wo letter yi ta lo ko letter yi wo aso yi ta lo laso yi are balẹ o lo n fun ya re lowo lodun yen lohun pe ko lo se oni yen oni se ko se ni mo ni baba ko se oni yen Matthew aso na ti n wo omokunrin kaakiri ko bi omokunrin obirin ne kan lo bi o wa n fi gbogbo agbara re o n wo okunrin aso ti bi okunrin lai mayi odun sori ngba ta ma ri baba Matthew baba n kalolo omo na n kalolo ti baba ba soro ani ma dunu sa se omo ma mi ni igba to ma na de omo na ma so pe se daddy that mo o ba mejeji wa jora bi agolo miliki e ga ajo kini ana o wa di ogo Matthew a ku onibe ti ya omo ti n gba owo oyebiye okan je pe mo ranti mi dada mo gbadura loruko Jesu asi se ti o so e di ologo agbaye o ya lo se baye amen Matthew o sami asi se ti o so dologo ologo agbaye o ya lo se baye amen Matthew se mo mo Daniel chapter 3 asi se ni awon eberu meta ni waju oba oba ni eteriba even bible so pe eteriba fun awon alase ah sugba won eberu meta won ni awon ogbawo ah eteriba for anybody asise ni o sugba lojo na asise ojo na egan dogo ta lo sami lose yi asise ti o dogo mo lowo loruko Jesu o ya lo se bayi lenu business oja to ma ra ta mo yo bu o ipo sigara ti o wa di owo ni la mo lowo o ya lo ra bayi igbese to ma gbe ta mo eyan pe gan ti won bu o ti eyin re ti o wa da loruko Jesu o ya lo gbe igbese Matthew asise ni Mordecai Eskisa o jebi Esther chapter 3 ma gbo n to ko lati verse 2 to 7 Mordecai o jebi Amani asise ni Mordecai se lati ma teriba fun Amani yaka bon gbogbo awon iranse oba ta wa lenu ona oba mo kunle mo si wole fun Amani tori oba ti pase nitori re ṣugbọn Mordecai ko kunle mo kunle ko kunle be di ko si fori balẹ fun fun ta na ni awon iranse oba awon iranse oba ta wa lenu ona oba mo wi fun pe ese wa fi re ofin oba koja ori ofin koja o se nigba ti mo wi fun lodi ojumo Matthew ki sojo kan ki sojo meji ki sose ni o ti so fun Mordecai o n sasise ofin oba iwo gateman o n da ofin koja iwo gateman o n da ofin oni ko se ti o sele no teri baba enikeni mo n sese wa lo report fun Amani Amani gan o mo bẹni kan bẹ ti o teri ba fohun ka si waju o se
1: lojojumo ti ko si gbo ti won
0: ti o bo
1: o so fun

ma de o sebe lagbara olohun mo nlo si jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo ba ti de to hun ri ya ajolo taye awon ori ofe to le se fa mo bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu to dale oluwa ni dale lori ekeji ta ba ti jade inu to dale oluwa ni dale lori o mi yen kan na ni jesus fi se baptism a ma de ogun oke kan ti an pe ni sinai ba se nlo yi mo gbadua yo dara fun je kan obi re olo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abenikan to ti se olore ri ko ran lo si jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the messages emi na fe lo jerusalem mo join yin mo group ti awon eyan wa yo dara fun o ri ran lowo orore re o se be jesus oluwa wa phone number e lo phone number 00 66 4 8 1 4 5 5 0 8 0 66 4 8 1 4 5 5. Gbogbo ẹni tí ń jagun o tún jagun mọ́. Gbogbo ẹni tí ń jagun o tún jagun mọ́. Ẹnìkan ṣàmì ìrànlọ́wọ́ Olúwa ó dìde fún ayé rẹ̀. Gbọ́rọ̀ Olúwa látòní lọ àwọn tó fẹ́ràn rẹ ló máa pàdé wọn ò sàmì ó máa pàdé wọn àtà fẹ́ràn rẹ ó máa pàdé wọn àtà gbàtìyẹ ó máa pàdé wọn tó o bá sàmì ó máa ríràn lọ́wọ́ màmá ó máa ríràn lọ́wọ́ ọmọ rẹ máa ríràn lọ́wọ́ ẹ tẹ ọwọ́ ọ̀tún yẹn wọn bá ọwọ́ ọ̀tún rẹ sọ̀rọ̀ gbọ́ ó ní ní ọwọ́ ọ̀tún rẹ ó ní ẹ̀mí gígùn wa ọwọ́ òsì rẹ ọ̀rọ̀ àti ọlá bí ẹkún pẹ̀dàyọ kan ayọ̀ ń bọ̀ ló wọ̀ ọwọ́ ọ̀tún rẹ ó yà lọ gba ire mo fún ọ ní ẹ̀mí gígùn ó yà gba ẹ̀mí gígùn mo fún ọ ní ire ó yà gba ire ní orúkọ olúwa bó bá jẹ́ pé lóòótọ́ èso wọ ọwọ́ ọ̀tún rẹ èso sì wọ ọwọ́ òsì rẹ mo sọ tẹ́lẹ̀ ire jáde sí ọ ọwọ́ yìí wà fi gbáre bẹ́ẹ̀ ló máa rí ó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin olùrànlọ́wọ́ àgbáyé ọmọ rẹ náà máa ríran lọ́wọ́ gbà ayé rẹ náà máa ríran lọ́wọ́ gbà bẹ́ẹ̀ ló máa rí orí tiẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀dáyọ̀ jésù olúwa wa bí àwọn èèyàn bá lẹ́rìí ní ayé tẹ ọwọ́ rẹ méjèèjì ó máa lẹ́rìí o ma lẹri ọjọ ayọ rẹ wọlé mo gbàdúrà ìrànlọwọ yóò dìde fún wọn náà ọrọ ojú rere o bẹẹ ló máa rí.

0: Flash FM 105.5.
1: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀ ẹnu lásọ̀, ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ ni tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba, nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà
2: gbàrà mi fún mi.
1: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026, nínú àjò ẹ̀mí yìí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ sì ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yìí ọ́fíìsì You Fit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé You Fit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, tá a pè ní gbàrà mi fún mi, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́, má gbẹ́yìn o.

0: wa ni owo.
1: Amen.
0: Olorun a buku fun o.
1: Amen.
0: Wa deni buku.
1: Amen.
0: Wa fowo sola.
1: Amen.
0: Wa fowo bayi.
1: Amen.
0: Wa di oloro.
1: Amen.
0: Le ko wa si fun o.
1: Amen.
0: O fi owo da kan ri si.
1: Amen.
0: Won ni fi owo yeye.
1: Amen.
0: Wari o gbo bukata.
1: Amen.
0: Wari owo lo.
1: Amen.
0: Wari owo na.
1: Amen.
0: Wari owo saye.
1: Amen.
0: Wari owo tomo.
1: Amen.
0: Awon omo re yi owo ni da won duro.
1: Amen.
0: Owo ni stop won.
1: Amen.
0: Wari owo de bi ogo.
1: Amen.
0: Wari owo lo.
1: Amen.
0: E tewo si mi. Mo buku fun owo e loni. Owo re do wo ibuku.
1: Amen.
0: En to ba fi owo re le ayori si rere.
1: Amen.
0: Owo lati orun wa orun apese fun o.
1: Amen.
0: Orun wa apese fun o.
1: Amen.
0: Wa di la.
1: Amen.
0: Lowo eyin agba na ni pa lori e.
1: Amen.
0: Ose ya pe o.
1: Amen.
0: Wa de sa si yori.
1: Amen.
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: Oruko mi o yi pada. Apostle ati woli. SMO Mustafa JP Baba Sebi Oba lati jo Seed of Kragori Church Land of Reality tolujo awa ni Gbaremu Idiobi Airport Area ni Ilu Ibadan bo ba ti dore meji agugu sopo lo Sebi Oba ko se ti o mo be ni ola Wednesday o wule ba oko fe nbe a jo wa nbe ni a jo gbadura emi mo padua lo mo ngba pe agbara o ki gba beyan ba le gbadura eyan ma leri o gbadura wa ni testimony.
1: Amen.
0: Olorun a be aye re wo.
1: Amen.
0: Wa de se bi oba.
1: Amen.
0: Mo gbagbe pe emi mo nkede e pe Friday to ba ti kayin osu ta mo pade ninu fu ape to su ma ni agbara to su ma se kini o ma ni o su ifani o ni awon akanse adura ti Oluwa ti ko mi ka fi gbadura. Mo le gba mi bi ago meta koja ni mo n gba se lu fu ape eleyi iya ago kabo ni ti tewo gba mic ago kabo ni ma Oluwa ti fasiriyan mi mo de fe gbadura mo fe ka woyin o leri iya re ti to loruko Jesu ipanju re ma tan.
1: Amen.
0: Ipanju re ma tan.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wa si bi oba.
1: Amen.
0: Poropo Thursday ati Sunday mo ma wa leko Lasu Igando Road Hotel Bus Stop so pe lo sibi oba abi okoloyun event center o ma ni agbara awon ipade la lawon yi o se pataki e wa gbo iru ose bayi ni Thursday a si program ipade agbara lati sibi oba ni Friday oru gbara mi fun mi a wa pade ni Sunday akase fun ise ame ati yanu loruko Jesu wa gba yanu re.
1: Amen.
0: Gbogbo eyan ti gbo eyan o se pe boya a se n so o ti gbo tele pe ipade n lo lowo lowo ni ebute meta ati bere lana o n tesiwaju leni ola yo wa si apa kan e mura sile gbogbo eyan omo Olorun to ba wa ni ko to n gbo mi to ba na oje o na eyan ma n fi kan sile se kan ni ayo fe ko da fun yan ni mo se le ri pe in fun oni ororo in de fun oni matu majemu ni mo gbadura wa ri towo se.
1: Amen.
0: Olorun aran olowo.
1: Amen.
0: Polopo eyan fe wa owo ade da duro owo buru gan owo ni da duro.
1: Amen.
0: Owo ni da duro.
1: Amen.
0: E gbo ni iwo ni wasu ni ori kewa ese kokan ni ogun yin ti eni wasu to be tori eri to fe gbo leni iwasu ni be ni o fe ko mo mu ti en be ko mo mu so mo pe mu ni ko toju owo kan my bless e laaro yi ati gbadura ti lana my bless e all of his bank loni o wa so fọlọrun oluwa sanu mi o ma je mi no salaye ni malaye ja kan ti mo gbowo gidi in the name of Jesus.
1: Amen.
0: Iwo ni wa sori kewa ese kokandilogun kelowi
2: e really asase fun ati o ti wa ni nimu inu alaye dun.
0: Yes.
2: Owo si ni dawo gbogbo
0: owo ni dawo gbogbo beyan ba wa ti program owo na gbo eri kan lana baba yen o lo mo rin se eyan rin ese lo si o ma se o irajo kekere mo ko awon to ba mo eko daada be se juwe e mo pe ki se ni awada agbalagba aye da die to e ma be a se oro nbe nle a so lowo ni a so lola ni sugbon won de mo le ni bo gbadua ibe a de owo e mo loruko ju lo ma gba fun o
1: amen
0: oluwa gba fun o
1: amen
0: in the name of Jesus
1: amen
0: lo ma ni bo ni se rowo bo ni se rowo tin philosophy programa o ma ri be ni baba yen ri se gba to sowo ni opo igba o ma di savoir teyan rin se awon angel a boju wo e won de sanu eniyan ja pade pade ma ni agbara owo ni da osi ohun gbogbo a de gbadua ifa lowo iwo lo luwo lowo a gbadua ifa bo lo ti ari Deuteronomy chapter 8 verse 18 o ni emi ni olorun to fun o ni agbara lati ni oro mo gbadua wa ri towo se
1: amen
0: awon kan beren bibeli won de ri ewo Samson o n be ti e o be lo bere fun o de ri abi ko ri teyan ba be ni o ri bo Solomon ti e o bere fun oro olode da lohun e ja wo mo e ba mi ka second chronicle ye second chronicle chapter 1 wa kan ka verse 12 nikan kilo wi
2: nitori na a fi ogbon ohun imo fun o emi o si fun ile oro
0: yes
2: ola ati ola iru eyi ti oba kan ninu awon ti won ti wa saaju re ko ni ri
0: egbe owo sori bayi egbe owo sori mo gbadua ori e ma ro made
1: amen
0: o ma ro mo wo
1: amen
0: o ma ro mo ola
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ba wo first king ye ken round up we first king chapter 10 and verse 23 yes
2: Solomon oba si poju gbogbo awon oba aye lo
0: so pe ma po so pe ma di nla so pe ma goke so pe ma jeyan in the name of Jesus
1: amen
0: yes
2: li oro ati li ogbon
0: ah mo gbadua wa ku fun ogbon
1: amen
0: omo re ma ni oro gan
1: amen
0: omo re ma ni owo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wo bi ma misi pade toni ebute mata o ma ni agbara sa ni ola lagbara o wa nbadan o ma ni agbara ipade agbara lati se bi oba Thursday ma to wa ni gado laaro na ni awon ipade won eyan gboro misi e awon kan so pe ah daddy wahala yin po ah wahala mo se kolo to da mi lohun mo mo bi mo ti jade je se wahala ka du abi le gba ni emi na nbe lohun ni mo na ga ni owo mi ete kaura mi duka ya gbogbo ni ba gbo mi loruko Jesus aye re ma dide
1: amen
0: mo fe ko farabale gbo testimony to ba ti gbo o mo bere fun ti e o mo bere yin ni wo laarin to fi gbo tan a wa gbadura meji
3: anje ye ka ro sa oruko mi ni Precious lati Igundu branch mo dupe lowo Olorun se bi oba mo ni eri lopolopo ti mo fe so sugbon kin to so eri mi mo ma ni fe lati korin te ma ko fun wa wipe ki lo ja si eri eri lo ja si mo dupe lowo Olorun se bi oba Olorun ti ki doju ti ni Olorun ta n pe ni koko to n dahun ni gbangba idi eri mi alakoko o lo lori oko mi ni 2019 ore mi kan ti lo introduce mi si iwuro emi ati oko mi a ja ijakun ija yin ni agbara wa lo salaye fun pe mi ro ko boya agbara mi le gbe mu mo fe kuro wa ni ah o ni won le so pe kin kuro ni oko o ni sugbon ni program kan to fe introduce mi program radio to won ko baba ni baba se bi oba pe ki ma gbo pe ti ba gbo fun osuku so ba si ipada ni aye mi ki ma gbo won pe program radio asi wo ti elu ba mi so o gbe ni mi o ni fe se awon ori radio yin mi sa da lo ije yen wa continue titi di 2024 jiye wọn dàbẹ ni kò fẹ mú ẹmí lọ ah mo wá wọ tún lórí sí kò síbi tí mo fẹ kọjú sí ọjọ yẹn bí mo ṣe ń sùn ní ìdájí wọn ò ní kọ wá láti èyí torí mo lọ kí wọn lọdọ wọn wọn kọ wá láti inú pálọ ní bá bọ sí inú yàrá wọn kọ gbèrédì ẹyìn sínmi létí ni mo wá ń gbọ gbogbo ìjì tó lóun fẹ dẹ tó lóun fẹ bá ẹ láyé jẹ tó fẹ mẹmí ẹ lọ kọ òun kó pa náà ojú mi ṣe là nìyẹn ojú mi ṣe là báyìí bá farabalẹ mo gbọ pé àyè tán mo ṣe wá gbọ tán mo ní ah program tí ọrẹ mi sọ fún mi yẹn lélẹyìí mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ láti gbà yẹn nígbà tó wá di august 2024 wá dàbẹ ní pẹjọ ẹni èmi mi fẹ pin mo wọ tún mo wò sí wọn á ní lọkàn pé à jẹ kí n wá orí òkè kan ti máa lọ bí tí mo wá ní lọkàn láti lọ kò sí owó lọwọ mi láti lọ mo wá sọ fún ọlọrun mo ní tó bá jẹ lóòótọ ọlọrun ṣe bí ọba ọdọ ẹ ló fẹ kí n lọ ibẹ ni màá ti rí gbàlà tí màá ti rí tù sílẹ wá jẹ wá agbára ẹ èsì fún mi lọnà tí mi ò lérò bí ọkàn mi ṣe dé nìyẹn mo wá ọtọ ní ibi tí mo sọ fún pé mò ń lọ torí kò gbọdọ mọ pé mò ń lọ sí church aláìgbàgbọ ni Thomas ni ó wá fún mi lówó ó ṣe fún mi lówó mo ṣe bọ sọnà nìyẹn mi ò mọ̀nà mo ṣá bèrè títí mo fi dé lúfọ àpẹ bí mo ṣe bọ́lẹ̀ ìyanu alákọ̀ọ́kọ́ mo ṣe bọ́lẹ̀ lẹnu géètì báyìí torí iná ń jó mi mo ṣe bọ́lẹ̀ lẹnu géètì báyìí tí mo wọ ẹnu ọ̀nà yẹn ìyanu alákọ̀ọ́kọ́ tí mo rí ni pé ori eni o da omi si mi la ara tu mi ah won wo pe eh iru iyanu won lele ba ti mo wa wo inu camp gangan eru ti mo n gbe bo won gba ni ori mi won so kale ni mo se wa wo inu camp yen ton won ri tawon eyan yi auditorium yen ko to ni kaluku gbadura won ni kaluku gbadura ma pe eh adura wo le mi wa fe gba bayi gbugbo won yen ti gba adura yi ton gba to tun ya mo to ri tawon eyan wonu le anu ton gbadura bi mi lo se teyin wo le anu mo wa joko ni wa mo ko ti mo wa fe so mo wa so wi pe ni wo lohun to ba je looto o wa lori oke iwo lo pe olohun baba se je ba ti gbugbo won pe ni yin pe oruko e ba fi ami o ba je yara e pe looto iwo ni olohun mo sa nsoro yen be mi o gba lalariwo joko sinu ilanu yen gba to de di gba program ta se program 24 hours yen gba to wa di owo idaji mo wa ro pe ah je kin ti try igboya looto olohun wa lori oke egbon ko mi to pe ngba ti mo bi akobi mi mi mo to fa idija mo se bi akobi mi gba yo bo si gba covid-19 iyo ko mi wa pe o wa so fun pe ah iyawo aburo e ti bimo o se ni kini o ni se mo bi jesu ni awon fi fe kini ko ewo mo pe ko si omo kan to pataki ti mo bi ati gba yen a kin osun atoru ni wa a kin foju rira wa so bi mo se wa de e wa ni mufu wa pe yen mo wa mu phone mo wa pe mo se wa pe mo se daru ko mo se soro bayi o lohun ti mo pe mi ni mo wa ni sa ni mo wa ni bayi bayi pe mi ni o mo ti mo fe fi pada o wa ni bi elu ni mo fe dadi ojo mi loju tori eni ti mo soro nipa eyi to ba ye kun license gan ni ibon ni Nigeria ni o ma yin ibon pa mi ni o le lo ni mo fe mo ko ra so mo ni 10,000 o se ni kin send account number ni o se send owo yen si mi ni iyanu alakoko nigba ti mo wa dele oko mi so fun mi wi pe ko to di pe mo lo yen o ni to ma fe se nkan fun mi o lara ma ni o pe o ma bo si nira fun un o mo bo se je dadi se nigba ti mo fi wa ni lufu wa pe yen ti mo fi joko ti mo fi so wi pe ah iwo olorun se bi oba to ba je pe lo to le wa nbi ba je ri ara yen o nigba ti mo wa dele ni wa so fun mi o le mi yen ko wa ba oyin pe ki lo de to fi ya je yawo e to ba bere ile lowo wa ni kosi to ba bere yen lowo wa ni kosi pe lowo lowo bayi ko lo se nkan to ba fe fun ni abi ibi ti shop we de wa ibe yen je ibi to se wi pe indomie ma nta gan indomie ma nta ko tawon ba fe ra ona jijin na ma nlo indomie sise bo ibi egbon se egbon ti o fe ri ni bo se wa ban shop ni arojo yin o wa so fun wi pe ah ibi ba wi pe indomie nta nbe o de se ki o se kekere fun yawo e ko ma fi ta indomie awon yen ma ma ra bo ba temi fi wa lufu ape egbon yen lo ko igi le egbon yen lo pe carpenter egbon yen lo so owo ti won fi kan kiosi yen nigbati mo fi ma de ni aro saturday ti mo de sile mo se de bayi mo ba lo ba ni shop mo wa ri counter yen ni waju shop mo wa be lo pe ah ta lo ni counter ti won bi bayi ko sa do o lohun mo ta lo ni counter ma to ma fi di aro sunday o se ji mi ni daji ni o ni a oni counter ti mo ri ni shop yen emi lo n se fun pe ki ma fi ta indomie pe se mo mo ko indomie ma n ta nbe yen o se fun ni owo ti ma fi bere indomie yen titan yen o jo mi lo mo pe eh se bi olorun se n se ise iyanu mi le se looto olorun lo pe se bi oba inu mi dun iyen lo be o wa di ninu odun 2025 egbon won kan to wa ni abroad yen wa de bi yen se de yen wa ni ah o wa lucky o se lucky o sa ri pe o wa bi le igba iyawo en ko ah iyawo won wa ni o wa so fun egbon won to de yen pe ah iyawo ohun ati iyawo egbon ohun pe ohun mo kan to sele o arin mo ogun o se wa pe ni ni mo wa lo ba won mo se wa ba won ma wa bi nkan to sele asa ro so mo wa ni o fe ki oro yen ko pari lẹyin ti mo yen pa na oro yen ma to wa nlo o fun gbogbo awon eyan patapata eni ti o fun lowo rara lo fun ni 100 euro o pin owo fun won emi nikan mi o fun lowo nigba to nlo gba toko mi wa dile wa so fun ni ah o ni egbon wa o lo wa fawon ewu o ni ko fun lowo o lo je ko yeun pe ko n lo jara mo ise owo ohun o ni ko ma wori o ni labe bo ti le kori o ni iyidin to wa yen oun naa ma debe nigba to wa di to di february odun 2025 o wa ni lokan pe o ma lo o lohun leni to feran ohun lowo o ni sugbon o mo pe olohun a dide iranlowo fun oun ma lo by road wọn ni àwọn máa lọ báyìí oníkìlá discourage òun máa lọ dáàdì kò ṣe gbéra ni òun àtọwẹ́ kan bá bọ́ sọ́nà kan bá mú ìrìnàjò yìí pọ̀ títí kó ṣàdé libya gbàtàn dé libya ó pè mí òun ti dé libya o báyìí ni ẹ̀gbọ́n ẹ̀ tó wá wà lọ́hùn ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ tó jákòó bí wọn tó wà lọ́hùn ó wá pè ìyẹn ni kó má wọrí pé òun máa sponsor so ìgbà tó wá dán ó wá di àsìkò tí wọ́n fẹ́ cross wọ́n ṣe wá fẹ́ cross àkọ́kọ́ tí wọ́n lọ ọlọ́pàá libya ó mú wọn ó kó wọn ó lọ dà wọn sí prison ó ní wọ́n nu ayé wọn fẹ́ na wọ́n fẹ́ bá tòun jẹ́ mo wá gbéra mo wá lọ sí ìgọ̀ndọ̀ mo ṣe wá dé ìgọ̀ndọ̀ bá ṣe ṣe program ọjọ́ sunday tàn ìsìn ọjọ́ sunday oníkálukú máa ń bọ́ sí orí ọ̀tà wọn lọ ń gbàdúrà so mo ṣáàyè táwọn èèyàn dúró mo bá lọ bí mo ṣe bọ́ sí orí ọ̀tà yẹn mo wá rí pásítọ̀ kan pásítọ̀ victor mo wá lọ bá wọn wọn wá ní kí ni mo fẹ́ mo wá mú fọ́tọ̀ kan mo wá fi wọn ní kí ló ṣẹlẹ̀ mo wá ṣàlàyé fún wọn wípé báyìí bí pásítọ̀ victor ṣe gba píkì ọ̀yìn lọ́rùn mi wọ́n á mú sí wájú pẹ̀lú wọ́n ní ọlọ́run bàbá mi ṣe bí ọba mo fẹ́ kó dá sí ọ̀rọ̀ matthew ọ̀rọ̀ ọmọkùnrin wípé àárọ̀ wednesday dédé aago mẹ́sàn-án kí n gba ìròyìn ayọ̀ wípé wọ́n ti release yẹ lóòótọ́ mo nígbàgbọ́ mo di omo ro ton so wa lo le mo so wa lo le bo se di aro Wednesday exactly 9 a.m. bi egbon se pe ni ni pe a won ti release won o mo ba pari wo pe eh olorun se bo se sise iyanu ni igba to wa ya mo se release won yin o wa ni Libya o se final destination o ma de ibi to won lo se ojo ton wa gbera ton wa tun ni lokan pe pa won fe cross mo wa padawa si gondo game mo tun wa ba Pastor Victor won tun se prayer pe mi won ni ki lo mu eri wa pe ko ma don layo se pe ki lo meri wa bi ojo ton wa fe gbera won wa se prayer won se prayer pe mi won se wa wa lona daji won se wa lori omi ti won lo oni ba won se di arin omi yen bayi ton lo oni gbogbo ero kan ni wipe both normal boots won fi ma lo olohun mo pe balloon ni won ma nlo oni balloon yen oni gbogbo won se wa lori e bayi won na awon ti de arin omi yen kankan oni bi balloon yen se beni ni bo se be bayi a oni lese kese won wa ro pe se bi ton fe pari rin ajo aye ohun si lele pe ah se bo se fe rin ajo aye ohun ni ona ati dade ni ohun ba lo se bo se ma rin je lele oni lese kese olohun ko ran tin oni bi balloon yen de se be bayi olomi tin penetrate won ni oni bo se ran tin yen pe ah yawo ma ma gbo program kun ni aro lori radio olu wa n ṣa lati recollect oruko yen olu wa ni owa ran ti pe ah baba se bi oba owa so pe ori ko n se omo yoruba olu wa ni ah god of se bi oba o if truly you are the one that call god of se bi oba intervene in this situation I must not perish inside this water oni bo n ṣa se n gba adura yin ni ori omi yin ni oni lese kese oni wa da pe omi to wo inu balu yen o wa fun ni agbara bi eni pe won pump e pada ti won fi cross won se cross bayi si other side ti won re rescue bayi ni àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn gbogbo wọn pẹ́rìṣì sínú mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba tí kò dojú tì mí ẹ̀rí mi ẹlẹ́kẹta nígbà tó wá dé ọ̀hún ó wá tún wáṣẹ́ ó wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò rí dọ́kúmẹ́ǹtì tó wá fún ó wá ku òun dọ́kúmẹ́ǹtì ẹ̀ máa díù ní july oṣù ta ọdún ta wà yìí july 29 ó wá ku 9 days tí dọ́kúmẹ́ǹtì ẹ̀ máa díù dáàdì wá sọ wípé ká sọ 7,000 fún oṣù july so mi ò san owó yẹn lẹ́ẹ̀kan on the first yẹn mo san 1,000 naira mo ṣàn gbàdúrà mo sọ wípé ọlọ́run ṣe bí ọba mo san rẹ yìí nítorí ọkọ mi láti wá iṣẹ́ alánùbáríkà fún láti gba ààyè fún bí mo ṣe ń san yẹn mo san títí tó fi pé 7,000 yẹn ó wá dọjọ́ sunday mo wá lọ sí ìgòndò mo wá ní à pé tọ́lọ́ba fún mi lórí ọ̀fẹ́ tí mo rí bàbá ṣe bí ọba pé mo fẹ́ kọ́ gbàdúrà fún ọkọ mi pé kí ọlọ́run kò fún ní iṣẹ́ alánùbáríkà mo wá dé ṣọ́ọ̀ṣì lọ́jọ́ yẹn dádì òwà ẹ̀ẹ́kọta ni wọ́n ti ṣe service mo wá fi ìgbàgbọ́ mi rọmọ owó tí mo wá mú wá mo wá lọ san ọrẹ yẹn mo tún wá fi ṣe prayer pé ìwọ ọlọrun nítorí ọkọ mi mo ṣe san ọrẹ yìí o fi bá mi fún ní iṣẹ alábàríkà kí dọkúmẹǹtì ẹ tó dìu bá mi fún ní iṣẹ alábàríkà mo ṣáà fi ṣe prayer ìgbà tó wá di ọjọ Thursday mo sì ní wá lọ sí ìgọndò fún agbára láti ṣe bí ọba wọn wá láwọn wá rí orí ọfẹ láti rí bàbá wọn nígbà táwọn rí dáàdì wọn làwọn wá fi picture ọkọ mi hàn mo hàn wọn pé wọn ṣe fi hàn wọn báyìí pé wọn sọ fún wọn wípé wọn kàn bọ wọlé picture kan sọ fún àwọn wípé káwọn lọ mú ẹrí wá nígbà tó di ọjọ kejì ọjọ tí bàbá gbé wọlé picture ọkọ mi wá pè mí ó wá sọ fún mi wípé òun ti rí iṣẹ o pé òun ti rí pé iṣẹ tó rọrùn jù ni iṣẹ tí òun rí pé dọkúmẹǹtì ń lẹkùn 9 days láti expire mo wá pariwo pé ọlọrun ṣe bí ọba ọlọrun tí kì í dojú sí mi ọlọrun tó ń gbọ àdúrà mo ṣáà dúpẹ so nígbà tó wá dé ló wá tún wá sọ fún mi pé ní onígbà òun ṣe rí iṣẹ yìí ó ní ṣe ló yẹ kí wọn sign òun fún contract pé torí tó máa sign òun fún contract bẹyẹn á lè easy fún òun láti lè renew document òun onígbà tó wá dé ọdọ guy ọlọ guy wá sọ wípé document ń kó 9 days láti expire wípé kò sí bóun ṣe fẹ sign òun fún contract ọlọkàn òun bàjẹ mo wá ní kó má wọrí pé ọlọrun ṣe bí ọba tó ti ń ṣe bọ láti lè kò ní dojú tì wá ó ní bó ṣe di ọjọ́ kejì ó ní bí báyìí ṣe gba dọ́kúmẹ́ǹtì lọ́hùn ni ó ní tó má dẹ̀ fẹ́ sáyẹn fún contract ọ̀hún sáyẹn ju oṣù kan lọ ó ní bó ṣe sáyẹn fún oṣù mẹ́ta nìyẹn dáàdì ó ló sáyẹn fún oṣù mẹ́ta ó ló jọ òun lójú ó nígbà tó sẹ́ òun tán ó ló tún wá wo òun wípé pé irú orí wo lòun ní ó ní gbogbo àwọn ọ̀rẹ́ òun táwọn jọ lọ ó ní gbogbo wọn ọ̀rọ̀ òun jọ wọ́n lójú ni pé ọlọ́run tóun sìn yẹn lọ mú dáadáa máa sin dáadáa dáàdì wọ́n ṣe sáyẹn ọkọ mi fún oṣù mẹ́ta nìyẹn mo wá dá gbogbo ògo padà sọ́dọ̀ ọlọ́run ṣe bí ọba ọlọ́run tí ò dojú tì mí ọlọ́run tó ń gbọ́ àdúrà ìdí ọpẹ́ mi rèé o ibi tó tún kù sí ọlọ́run ṣe bí ọba kó bá mi ṣe láṣepé kó pa mí lẹ́rìn ayọ̀ dílẹ̀ ìdí ọpẹ́ mi nìyẹn o dáàdì ẹ ṣe sá o ọlọ́run a máa sapára yín dọ̀tun ṣé yín ò ní dìṣẹ́ o lé yín ò ní dàrú o ẹni dòkú lójijì o ẹni fọmọṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fayaṣẹ́ o ilé ológun tẹ́ ń kó wa lọ àdébẹ̀ o ẹ ṣe sá mo dúpẹ́ sá o mọ́ à 19 sá.
0: Sọ pé olúwa.
1: Olúwa.
0: Mo fẹ́ yanu yàjò yàjò.
1: Mo fẹ́ yanu yàjò yàjò.
0: Ọlọ́run o.
1: Ọlọ́run o.
0: Ẹ fi bẹ̀mí wo.
1: Ẹ fi bẹ̀mí wo.
0: Mo nílò ìyanu yàjò yàjò.
1: Mo nílò ìyanu yàjò yàjò.
0: Ọlọ́run fi bẹ̀mí wo.
1: Ọlọ́run fi
0: bẹ̀mí wo. In the name of Jesus. Ọlọ́run fi bẹ̀ wo. Gba ìyanu rẹ. Gba ìyanu rẹ. Gba ìyanu rẹ. Gba ìyanu rẹ. Gba ìyanu rẹ. Gba ìyanu rẹ. Gba ìyanu rẹ. In the name of Jesus. Tó bá ṣe é ṣe bó bá ti lọ báǹkì owó yẹn mọ́tò pọ́ kéré o ìwọ náà bẹ́ẹ̀sì wòlíì ẹ̀ tí wòlíì bá ti fi àṣírí hàn àyàn èyàn máa bẹ́ẹ̀sì ẹ̀ ni tó bá ti ta kàn tẹ̀ báyìí kó o gbà pé àdúrà rẹ gbà wàá bẹ́ẹ̀sì wòlíì rẹ ní ohunkóhun ọ̀rẹ́ ni tá a bá pè lọ́rẹ́ kò níye o gbadura wa de ni bukola
1: amen
0: wa de ni bukola
1: amen
0: wa de ni bukola
1: amen
0: ago mejo a pade social media to ba ti join wari join wale ni ka wa yi ka ba home loruko jesus anu agbe odide
1: amen
0: mo la anu agbe odide
1: amen
0: mo la anu agbe odide
1: amen
0: iran lowo re ade
1: amen
0: iran lowo re ade
1: amen
0: to ba wa leko ko address e sile rawo ko ba so pe ah daddy ah gbo address yen daada mobile ro e so ba kan so pe Evans Square ko se ti o mo Evans Square ni ebute meta ni playground yen ko se ti o mo be wa le so pe Simpson Street ko se ti o mo by Carter Street ebute meta east oh e gbo mi sir so ri ni mainland ko si bi to ti bere to won ni gbe de be ko si bi to ti bere won a gbe ede be direct mo mo wi pe olorun ni kankan se fun o ninu ipade yi lati oyibo ni o idimata saleko yaba adekole ijora ati somolu orile bariga apapa road unilad e jajo pade ka jo gbadura e tewo ti mi loruko je adura re gba olorun fe fi iyanu ti e se number 1 ise to ti doku yen olua fe ji won lo ni loko e wa nbe lara re but o ri loko gbe olorun fe yo dati e fun e nkan kan be to ma break e mo pe ni breaker oil oni lu e be ni ona to din e oni lu e breaker oil ni ani oro re gboro gbo emi mo sade pe e fun yin matu in de fun ni ororo e tewo si mi oh

0: ẹ̀yìn fún mi.
1: Oye
0: àdúrà.
1: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ̀mí ni mo.
0: Ayá
1: mi. Bẹ́ẹ̀
0: padà.
1: Olúwa.
0: Olúwa ni ẹ̀ pàṣẹ
1: ọ̀yà. Olúwa sí wà padà mú.
0: Jésù. Olúwa wa. Yorí ẹ̀ mú. Àdúrà méjì ni. Sọ pé Olúwa.
1: Olúwa.
0: Jẹ́ kó rí mi ó rọ̀ mọ́ lá.
1: Jẹ́ kó rí mi ó rọ̀ mọ́ lá.
0: Yorí mi ó rọ̀ mọ́ lá.
1: Yorí mi ó rọ̀ mọ́ lá.
0: Oye àdúrà.
1: Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ẹ̀mí ni mo.
0: Báyà
1: mi.
0: Mẹ kúrẹ́lẹ̀ yà. Láwùdà pé kásáàbẹ̀ yìí nà bá. Ìnà wà bá. Jésù. Olúwa wa. Wà ní testimony.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wà dé sí ibi ọba.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Ẹ̀yin tá a jọ lọ Jerusalem tó bá ti register lo register kankan. O fẹ́ràn ẹ̀gbẹ́ ẹ lọ àbúrò ẹ bàbá àbí ìyá àwọn parent ẹ lo register kankan. Ohun gbogbo làkókò wà fún. Ọlọ́run fẹ́ lú ẹ fún ẹnìkan má jáfara. Kò sẹ́ni tó máa rán lọ sí ilẹ̀ mímọ́ tó lè gbàgbé ẹ láyé. Kò sóore tó lè ti fúnyàn tó lè dàbí kó rán yàn lọ sí ilẹ̀ mímọ́ ó gbàdúrà ọ̀run ayọ̀ rẹ máa sí.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wà á dẹ̀ sí bí ọba.
1: Amen.
0: Gbogbo ọlọ́jọ́ bí òní òní wedding anniversary mo gbàdúrà fún yín ìbùkún ọlọ́run àánú ẹ̀ àtojúre rẹ kó wọnú ayé rẹ.
1: Amen.
0: Kó wọ ìgbéyàwó rẹ.
1: Amen.
0: Kí ọkàn rẹ kó balẹ̀.
1: Amen.
0: Wà á dẹ̀ sí bí ọba.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Yẹn kí celebration wà nbí. Fọlárin Abẹ̀bí Taiwo Elizabeth, happy birthday to you. Àti Ẹ̀dà Adéwálé Mọ́sàkú Anam birthday wọn. Happy birthday to you. Àwọn ará Abuja ẹ̀bá mi kí wọn ní dúsè. Ẹ̀bá mi kí bàbá Ẹ̀dà Adéwálé Mọ́sàkú pọ̀rọ̀kú ọjọ́ ìbí wọn. Happy birthday to you. Lórúkọ Jésù wàrà àdúgbà.
1: Amen.
0: Kọ àkádì nàmbà ẹ sílẹ̀ 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oni ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù wàrà àdúgbà.
1: Amen.
0: Mo bless àpẹẹrẹ àbọ̀ ẹ mo rí bọ́ núbú ẹ̀jẹ̀ Jésù lórúkọ Jésù oyà gbàgbára.
1: Amen.
0: Lọ́rọ̀ àdúgbà.
1: Amen.
0: Ògo ẹ̀ ajáde.
1: Amen.
0: Ìrà wọlé àtàn.
1: Amen.
0: Wà á dẹ̀ sí bí ọba.
1: Amen.
0: Bẹ́ẹ̀ni yóò rí.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Ojú sẹ́nìkan fi dá lójú báyìí pé.
1: Èmi gangan.
2: Betty ma se biye, Olorun se bi oba ere.
3: Apostle Papa SM Obututu ka JP Baba se bi oba. O mo wa sebu te beta. Amina. Yari soji da gbangba olojo beta be latojo Monday te. Be Wednesday 12 August. Operation take it by force. Gbogbo olubi oyinbo. Idun mata. Laba Adekunle. Ijoba Samuel. Somolu Orile. Arita. Apaparo. Yurila. Iwaya. Orí igi ni ohun gbogbo tí òkùnkùn ti jà ọ́ lólì ẹ̀. Àkọ́kọ́ tó wà fáríkà. Yàrá ìmọ̀gùn ayé rẹ̀ lọ́wọ́. Ipasẹ̀ fẹ́ máa jàmúyà fẹ́ yọ̀ǹda ẹ̀. Àwọn ilẹ̀ rí tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ ìmúṣẹ rẹ̀ tó rọ́ àmà tí ti fáìlì ẹ̀dẹ̀ àdúrà rẹ̀ nípasẹ̀ ìdè. Apọ́sítọ́dọ́kọ̀ SM Mustafa jẹ́ bí bàbá ṣe bí ọba. Pé wọ́n ti máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Monday tẹ̀. Pé Wednesday 12 August láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. Evans Club Le Grand Symposium Street by Carter Street. Ẹ̀bùté mẹ́ta each. Lagos Mainland Local Government. Seed of Presbyterian Church International. Land of Reality. Lápàṣẹ ilé ìfún. Ìwà náà wà gba ẹ̀kọ́ rẹ̀ nínú àdúrà.
4: Flash FM 105.5.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ìtẹ̀ méjì omi òwe bọ lọ́mọ́rùn ṣíbí ojú kan àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kún gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Flash FM 105.5.

0: ni Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan ò ní ìbára àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: FCCPC máa ń dẹrùn fún oníbàárà.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ikeyan kan ma donu lai lowo he ko si ma donu lai ko su gaje ko ma donu e ma yi osesese olohun koni pe koni jina wo dibo losun igbo sipo gomina
1: saturday money
0: saturday ni saturday ni olohun ko de mi wa si
1: ami
0: ko de mi wa si ju gba na lo isi aye
1: la le
0: ah ta idele ti je
1: ah iwo to ni card
0: ita emi ba ni card si sa moju de be observe
1: a o ni mo banuje a o ni mekun oro bi ekun oro bi o se an fo ba an bo ba te fo sese se ku ya si enu ona le eni
0: koni
1: waye lord de ti wa ati tiyin
0: ami o
1: lagbara olohun oni lojo esegun ka ba won segun eri na ka ba won segun eri bi ka ba won segun eri pon ka ba won segun eri lo lagbara olohun ba ba tin to ba ko bayi owo owo ni kan sale apo e wo oro gede tele po fi sobo yo ma ro wa lorun
0: gbede
1: gbede gbede bayi ni to dere koko gbede gbede ni ro koko lagbala yo ma tu wa lara na ni tutun la nba le rin tutun bayi la nba le oluweri tutun to mi amo
0: aro bale
1: bi ri ani aro bale tara tani
0: se go ni bo da re
1: ha so a se bale ju ti e lo
0: wa
1: ni a ti e jo mo pe iwo
0: gan why di ebu ara
1: iwo lo tan awara o
0: exercise mo fi se
1: e o ti da
0: won ni am exercise
1: oh
0: 1000
1: won ti mo fi feran re ni pe e fun mi ni lẹ́yìn ìyẹn kọ́ ẹ fún mi ní iṣẹ́ ṣe láti wo iwájú àtẹ̀yìn rárá tó rẹ̀ fífún bí wọ́n ti náà dáa á kò yóò tí ẹ̀ kí bí èkó àti ẹ̀ ká lò ṣẹ́jú kan ká tó wọ ẹ̀yìn ká tó wọ
0: Ọlọ́dàríjì
1: Ọlọ́run ọpẹlẹ ọrọ̀ Adéwùsì lorúkọ mi Elifaso lórílẹ̀ ọkàn ṣoṣo àjànà kútẹ́gbà gbòjì ẹ̀fọ̀n papọ̀ George Square Arco Sky Giran Global Radio King of Skoro Continental and Intercontinental.
0: Eba
1: a ní wáyín tì
0: àmì àṣẹ ìdùnnú
1: ẹnu ẹ sì ní ṣàwátì ìwà
0: ẹ ní sọnù
1: ẹ kú kalẹ̀.
0: Ọyọ́ ọ̀rọ̀ ẹjẹ́ wọlé kalẹ̀ sínú àwọn àkòrí ògèrè orí ìròyìn tá a bẹ̀rẹ̀ sí jù kalẹ̀ sí etí yín tẹ́yìn náà ó sì máa tẹ̀lé lóní bọ́mpà tó bọ́mpà. Ẹyin kọ́ èyí ọmọ Nàìjíríà tí ó bá ní mi ò ní bàbá àṣàlẹ̀ Ọlọ́run ní bàbá àṣàlẹ̀ mi I don't have God father but God the father God is son and the Holy spirit. Gómìnà Ṣèyí Mákindé logo wọn nìyẹn. Abẹ́ èrò tí ni bàbá làwọn ò ní bàbá àṣàlẹ̀ rí àmọ́ Ọlọ́run nìkan ní bàbá àṣàlẹ̀ wọn Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ
1: Ọlọ́run ẹ̀mí mímọ́
0: ó ti wà láti kọ̀kọ́ láti kọ́ ṣe.
1: Ṣùgbọ́n
0: gómìnà tó wá sọ̀rọ̀ òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ká bá bẹ́ẹ̀ ni yọmọlúàbí wọ́n ní ṣe rí ẹni tí ó wọlé gẹ́gẹ́ bí gómìnà lẹ́yìn mi my successor èmi ò ní jẹ́ba bá àṣàlẹ̀ fún o.
1: Ṣé ti sú ọ̀pẹ nìyẹn ni ó wọlé.
0: Mi ò mọ ṣe mú wọn àdákọ̀.
1: Bóyá n tó fẹ́ kànú rè ni pé ẹni tí mo fẹ́ fà kalẹ̀ tí mo fà kalẹ̀ bí ó bá bí Yorùbá máa ń lo bí if conditional ni bí ó bá wọlé èmi kì yóò jẹba bá ìsàlẹ̀ fún un.
0: Bí wọn àti ẹ̀ sí dákọ̀ iná àtàǹpàkọ́ juwe ọkàn ọmọ dín yóò wá sọ àtàǹpàkọ́
1: tó ń sọ ojú tí ń polówó ẹgbẹ́ òṣèlú mi mo ń fura sí ẹ ìwọ bọ́ọ̀yì
0: fún gba owó ọdọ ajá kíra wa.
1: O tún ti ṣe ọwọ́ bọ̀wọ́
0: ìwọ tó nìyẹn
1: ẹgbẹ́ rẹ bọ̀
0: wọ́n mẹ́ni ọ̀bí ní political party gan.
1: Ìgbà kan wà tó jẹ́ pé a mọ̀ ṣọ́ra láti lo ẹ̀yà ara wa
0: láti
1: fi sọ̀rọ̀ torí wọ́n sọ pé àwọn kò ṣe bẹ́ẹ̀.
0: Ibi tó lọ rè é.
1: Ó dàtó ìròyìn kan náà tún lélẹ́yìn lápá ọ̀dọ̀ tèmi o. Fún àwọn wọ́ọ̀dù ní ìpínlẹ̀ Edo lọ́hùn wọn ní gómìnà ti ìpínlẹ̀ Edo Monday Okpebholo náà ló ti gba àwọn tí wọ́n tó ẹgbẹ̀rún 500 ní iye gẹ́gẹ́ bí àwọn tí ó máa jẹ́ alátìlẹyìn àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lóríṣìíríṣìí 500 ní o 4800 Casablanca Casanova ìwéèròyìn punch òun ló punch ẹ̀ jáde láàárọ̀ tòní o.
0: Ẹjẹ́ gbéra láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀sun ìpínlẹ̀ ọmọlúàbí my home country. Ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ NLC ati awon obi obi awon iya wa iyo obirin
1: iyo
0: won tin pepe nte si nbere fun opa mi so ngba o won ni nte nbere fun eto dibo ti o lo ni irowo ro se king be gbegbegbe ti o ni ni ikose kankan
1: ati irowo ro ro
0: olorun yo dibo opa mi so dibo opa mi yo dibo
1: Sebi Ibadan ti e lo pe yemi na.
0: Tan so fo pe Ibadan ni.
1: Abi?
0: Ya yi Ibadan so to ni Ibadan. Iwo ni, iwo ni.
1: Iwo?
0: Iwo ni.
1: Ah, ope o.
0: Kin kin lo pe.
1: Di lo ope o ni rara. Torera. Ora to iroyin re. Daddy Post lo gbe lapo odo temi nbi wike lo soro soke.
0: Ah, Daddy wa. Daddy wa.
1: Oni kira kan mi pelu an lobby lokoko abi ka ma dire be pe e fi mi je. Adari agba fun eto ipolongo ti egbe oselu APC Kim Ombaka koda gan bi won se
0: je gan wa ijetan
1: won ijetan won run lenu lowo bi we royin punch gan ti the nation bo se gbe lapo odo temi nbi ohun to so na ni wipo ni won o nilo ati je adari agba fun eto ipolongo egbe oselu APC kin to se n to ta kin to gbe awon eyan debe fun tinubu ni ipinle rivers ati olulu le nigeria awa ti sise kale ati ma se bo ni ewo ewo gborowo
0: ewo gborowo
1: se wa je ri se wa ni okay sorry
0: okay
1: ni embe loju we keta dini ogoji
0: all right
1: we were in the nation
0: lori oro ipili osun ni mo si wa mi o ti lo
1: okay
0: won ni yusuf dantale ti soro eni ti se alaga fun egbe ipac wipe e le wa gbe mi awon te se joba le lori kini lala koko fefe kini lala koko fefe hey
1: bo da ti kore una kilo le fa lala koko fefe
0: okay woni kilo le fa lala koko fefe na why e ma han mi awon eyan le mo losun awon te mo wipe e fe se joba le lori okay oro amara ni yen si akata awon oloselu ama yi ni di o ti mo fin satileyin fun adeleke bi mo ti e tun se je omo egbe oselu adc to adc dele mamadu lo so be
1: e dele
0: dele
1: onku dele dele
0: dele dele ti dele
1: dele ba mi dele gbe mi dele
0: obo mo dele o ba dele ke dele
1: dauda dele ke o da loju we kerin where is the nation la aro yi oni egbe ti asu egbe agbarijopo awon olukan le eko fasiti to je ti ijoba papo ah won ni o na ni won ti kede iyanselodi alai ni gbedeke nile eko nla fasiti ni ipinle nasarawa o oju iwe kerin where is the nation o na ni o gbe iroyin yen jade o amo bati kini kan wa nse mi ni kayefi ni ipinle nasarawa ina ni iroyin kan tun ti gbe lojuwe kerin be na wipe awon ara ati olugbe ni ipinle nasarawa won ni won gbe osuba kare fun are tinubu
0: excellency
1: ati sule ti se gomina won nbe lori kini
0: alami
1: lori awon agbekale awon eto amayederun amawujo dunyogba amawujo dun faraalu koda to fi de eka eto ilera gbogbo
0: kabisi
1: olorun won ti ko ipari biribi fun won ni ese o ese o won ki are tinubu won si ki gomina won be na ma je pe atori laye won lo waju be na ni nlo seyin
0: be ni
1: eyi ga lagaju ojo we kerin lo wa iwe in the nation in
0: okay e ma darapo pelu wa lawon ojo opo banidore facebook wa squash fm 105.5 ibado nibe gangan na ni eti le lanfani lati ma wo wa egbianjo lati comment e share dada nbe ba share dada e wa comment sibe iyan gangan la o fi ma wi pe eyin na ti lanfani ati mark register oloye olisegun ayankola e se akiyin o be ti wa loju opo yi ama won ni awon egbe oselu kan ti fi oko awon moye won sori oju opo ajo INEC
1: okay
0: ni ipalemo fun eto idibo gbogbogbo ti nbo ari egbe oselu APC PDP NDC awon eyin wonyi won ti pari gbogbo igbese lati foruko awon moye won soju opo to je ti ajo INEC ama iseda oni je kejo eni won wa laburu o
1: ami ami
0: ami sowo nu suba rowo e
1: ami
0: a rowo e ani sowo nu
1: emi sami adura ba won jare tori elomi na kan sadura po mo rowo e owo oluwa eni o wa foriko I sami o
0: wo la bara
1: I sami o I sowo nu
0: ala ni sowo nu
1: I wowo bukan I
0: rowo e
1: I rowo e ni rowo ye kin ti se kin kin si se kin ri aleku owo
0: ni o si se yo ra aleku
1: ni rowo he
0: ama ni so owo nu
1: ni si ni rowo he
0: a rowo yi
1: ni rowo he to mi emi rowo he o
0: oge woni bi pe lowo yi ile ise etele mo ye ti dss nama ti release kafin kata o ti won ni o lowo ninu ijinigbe ati igbemi awon oluko to waye ni ijoba bile ti orire lẹyin ọrẹyin ti won ri wipe ko mọwọ ko mẹsẹ arin fẹsẹ si lasan e lori won ti wa file ba koda ba mo binu
1: won fun
0: o to ba tele
1: awon kare
0: so gbọrọ won ni ja ji adss
1: ah ami o
0: soja o ni kọlu wa o
1: ah
0: eni soja wa na
1: awon na ni na ni gbadaji odo odun nu e
0: awon na mo ki ya re o ma da mo iseda o
1: awon anomo simo na
0: heyaya
1: awon anomo ta keyan simo keyan simo
0: ori esaka
1: keyan simo mo rakate se konta
0: saka
1: soda soda bawo
0: desidi obile
1: iroyin kan na tun leleyi o ko to di pe agba oju oja lo
0: ni so mo belebele
1: eh won ni saju eto edibo gbogbogbo tin kankan bo gbogbogbon ni fun odun 2027
0: okay
1: governor ti ipinle oyo seyi makinde wani ona ni o ti se ipade pelu awon oludije dupo gomina gbogbo ni apa iwo orun gusu le Nigeria ti won be ni abi ase egbe oselu ti APM egbe lege ni royin be ni oju iwe karun lo ro toni basi ko ba to egbo ni ekunrere o
0: eleyi na ni a fi ma lo sodo oluwa desi osa agbawo omo musin olosa wani agbejo pe egbe kan ta mo si JDS political dynasty won ma se abewo si akata eni ti se oludije si ipo gomina lati nu egbe oselu ti APC ipinle oyo sharafa ali ti won si njeje atileyin wipe bo kura wo kan loju sama tare bola tinubu 20 pada boy lodun 2027 la won fi se kini digan ti won wa fi nsabewo si sharafa ali e fo kan bale we are coming back
1: coming back
0: leyin polowo
1: aja

0: báwo akin kẹbọ padà ẹ ṣeun ga púpọ púpọ ẹ já ni ṣó o ní àkàtà ètò ìdìbò tí ń bọ ní ìpínlẹ ọṣun lọwọ yìí wọn ní obìnrin àkọkọ ìpínlẹ ọṣun abilékọ títí lọlá adélékè obìnrin àkọkọ nù o wọn ní ó léwájú àwọn obìnrin láti jáde polongo jáde pèpè wípé ẹ dákun o ẹyin ọrọ tí ń bẹlẹ yóò fàjà àlàáfíà ní kẹ jẹ kí ètò ìdìbò tí ń bọ lọnà yìí ó bí o kó má bí pa àhé pákáleke fòkè sókò fòtò sílẹ wọn ní ìpolongo ọrọ tó jáde yìí nínú ètò ìdìbò sí ipò gómìnà tí ó wáyé lọjọ kẹẹdógún ọjọ sátidé tí ń bọ yìí ni bẹẹ sì ni wọn ṣàlàyé wípé ìwọde tí wọn ṣe jáde yìí láti ibi tí wọn ti bẹrẹ láti lamẹkọ area lọ sí àwọn agbègbè tí wọn ti lọ káàkiri lẹyìn tí wọn ń sọrọ wípé ìfúngun mọ yìí pọ ìrógò mọ ní yìí pọ ẹ dákun torí ọlọrun ìta ń pèpè fún àlàáfíà àlàáfíà àti ètò ìdìbò tí ò ní ní ìtàjẹsílẹ nú o iná ni ntí àwọn ń polongo tí àwọn sì ń pèpè fún bẹẹ náà sì ni ẹgbẹ nlc làwọn náà bẹrẹ sí sọrọ ọrọ tí àwọn náà bẹrẹ sí ní wí ni wípé ẹ dákun o ètò ìdìbò gbogbo àwọn tí ọrọ gbèrú gbàgbàgbà ẹ jẹ ká wò yé ẹ jẹ kí ètò ìdìbò tí ń bọ yìí kó lọ ní ìrọwọ́rọsẹ̀ láì ní wàhálà kankan náà ẹni tí ṣe alága fún ẹgbẹ́ nigeria labour congress ẹ̀ka ti ìpínlẹ̀ ti ọ̀sun comrade christopher arapa sọ pé ó ṣe àpèjúwe àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ò tọ́ tí ò sì tọ̀nà wọn ní lọ́wọ́ yìí ẹ dákun torí ọlọ́run àpè arọ yìí ni o abẹ yìí ni gbogbo ẹ̀yìn tí ọ̀rọ̀ yìí gbèrú gbàgbàgbà ẹ̀yọ ọmọ oníjàǹdùkú ẹ lọ sí mẹ̀dọ̀ ẹ tọwọ́ ọmọ yín bọṣọ o kí ètò ààbò kó sì gbópọn kí ohun gbogbo kó sì lọ ní ìrọwọ́rọsẹ̀ láì ní ní wàhálà kankan nínú ìyàn lórí ètò ìdìbò sí ipò gómìnà eléyìí ti ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ ti ọ̀sun ẹ má jẹ́ kí atúfẹ̀lẹ́ ìsáré gbàǹdì mọ́ bínú nítorí ọlọ́run ọ̀pẹ̀lẹ̀ ní tó jọ ni ọjọ́ àjọ fi wéhùn ìkàkùgù kan nínú ẹgbẹ́ òṣèlú ti african democratic congress adc oníbọ̀ ńlọ kí n bọ̀ lọ́wọ́ délé mahmadu ló ti sọ̀rọ̀ wípé gbágbágbá báyìí lòún wà lẹ́yìn adémọlá adélékè tí ó jẹ́ olùdíje sí ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú ti accord nípínlẹ̀ ọ̀sùn láti wọlé o fún sáà kejì ó ní bó tiẹ̀ jẹ́ wípé inú ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá wọn wà ó ní ṣùgbọ́n báwo bá kì fún ni a kì í fáwọ́ padà ní délé mahmadu ṣàlàyé ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó fi sóde lọ́wọ́lọ́wọ́ yìí wípé ìdí o tí òun fi dúró ní ẹ̀yìn adélékè láti ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n fún un ó ní kò sọ méjì téèyàn bá ṣe dáadáa sí ni ìdápadà oore dáadáa náà ló yẹ kó máa jẹ́ o nítorí ìdí èyí kò sọ méjì tí òun ó ṣe ju wípé kí òun ó ṣe àtìlẹyìn tó gbọngbọ́n fún adélékè láti wọlé padà gẹ́gẹ́ bí gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì ìyẹn ò ní ìpínlẹ̀ ti ọ̀sun.
1: ó dára lójú ìwé kẹrin ìwé ìròyìn the nation náà ni mo ti ń wo ìròyìn tí ó kà jáde wípé ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ fásitì wa gbogbo the academic staff union of universities ẹ̀ka ti ilé ẹ̀kọ́ fásitì ti ìpínlẹ̀ nasarawa new nasarawa state university tó ń bẹ ní kẹfì nsokunu wọn ni ó náà ni wọ́n ti kéde wípé ìyanṣẹ́lódì aláìdágbà kan náà ni yóò bẹ̀rẹ̀ láti ànágan sì ni pẹ̀lú ìpinnu ọ̀hún wọn ni ó náà ni ó wáyé níbi àpérò ní tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú sunday lẹ́yìn èyí tí wọ́n sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àwọn àdéhùn kan tí wọ́n jọ ṣe pẹ̀lú ẹgbẹ́ asu ní ọdún 2025 òjìlélẹ́gbàádínmẹ́ẹ̀ẹ́dógún ọdún wọn ni tó ń ti àwọn ọ̀rọ̀ kan tó kù ńlẹ̀ tó yẹ kí wọ́n yanjú tó sì ń rùn ńlẹ̀ tí wọn ò tí ì gbá kù ńlẹ̀ wọn ni wọ̀nyí náà ló ń ṣe àkóbá láwọn ibìkan fún àwọn òṣìṣẹ́ nínú ọgbà fásitì o nígbà tí ń sọ̀rọ̀ níbi tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ẹ̀yìn tí wọ́n parí ìpàdé àwọn oníkẹ́fì wọn ni òun náà ni alága àwọn ń bẹ̀ ọmọ̀wé zubairu abdulmumin lóko ló sọ̀rọ̀ wípé ẹgbẹ́ ọ̀hún òun náà ni àwọn ti lọ gbogbo ọ̀nà tó wà ńlẹ̀ fún àwọn láti bá àwọn pàtàkì inú aláṣẹ tí wọ́n ṣojú ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà sọ̀rọ̀ láìsí rí àwọn ọ̀rọ̀ kan gúnmọ́ gẹ́gẹ́ bí àbáyọrí àbí àbájáde rẹ̀ lẹ́yìn wọn sọ tí wọ́n kékeré tí wọ́n yányányán bí ẹ̀ṣin ó sọ̀rọ̀ ó ní ọgbọ́ lápá àtọ̀dọ̀ tàwọn o àwọn táwọn wá ṣe náà ni pé àwọn mọ̀ ti gba ìfòǹtẹ̀lù látọ̀dọ̀ ìgbìmọ̀ pàtàkì eléyìí tí ó jẹ́ ti ìgbìmọ̀ aláṣẹ ti ẹgbẹ́ òṣìṣẹ́ ti ẹgbẹ́ asuu fúnra ẹ̀ kó tó di pé àwọn kéde ìyanṣẹ́lódì aláìdágbà kan yìí o tó ń ti àlékún ọ̀rọ̀ wípé ìpinnu náà ni àwọn ò ní fowó ẹ̀hẹ́rẹ́ mú o nítorí wípé gbogbo ọ̀nà tó lè gbà yọ sí àṣeyọrí gbogbo ọ̀nà tó lè gbà yọ sí ìmórí okò sọ̀ọ́dúnrún náà làwọn ti sà lóògùn tó wá jẹ́ pé orí ọwọ́ òdo bí ẹ̀ ń fìdí ìgò kọ ó òun náà ló padà já sí lòkó wá rọ gbogbo ọmọ ẹgbẹ́ káàfàtà wípé lásìkò yìí ẹ má jà mú lọ́rọ̀ tó ní jampata bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ ká wà ní ìkóra ẹni ní ìjánu títí tí ohun gbogbo tí yóò fi bọ́ sí ọ̀nà tààrà bẹ́ẹ̀ náà sì rèé àṣẹ eléyìí tí ẹgbẹ́ ti pa òun náà ni ẹjẹ́ tẹ̀lé o bàbá wa rẹ̀ ni tó kọ̀ tó lóhùn ò ní tẹ̀lé pàápàá jùlọ bí ìjọba bá wá kọ̀ láti wá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ẹ wo kò sí nǹkan míì ta lè ṣe sí o bá ṣe mọ bá lọ náà nù ṣé ohun tó jẹ ohun náà làá fi wé ohun ìpínlẹ̀ nasarawa la wà ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé ọ̀rọ̀ ti asuu ni mo tún fẹ́ sọ wọ́n ní àwọn olùgbé gbogbo ní ìpínlẹ̀ ti nasarawa o àtọmọ bíbí ibẹ̀ àtàjò jìgòdògbò wọ́n ní náà ni wọ́n ti gbé òṣùbà kárí láì fún ààrẹ bọ́lá ahmed tinubu àti gómìnà ti ìpínlẹ̀ nasarawa fúnra rẹ̀ gangan ní ẹni tí wọ́n ní dẹ́ndẹ́ṣẹ́ ni wọ́n ń ṣe lọ́wọ́ pàápàá ní àwọn òpópónà eléyìí tí wọ́n tún ṣe àti ẹ̀ka ti ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní àwọn dúpẹ́ púpọ̀ o eléyìí ti ń jẹ́ kí àdínkù kó máa bá gbémúlémú ọkọ̀ nírònà bẹ́ẹ̀ sì ni ní ti ètò ìlera ni kálukú lọkàn wọn ti ń balẹ̀ wọ́n rí bí dé sí gba ìtọ́jú tó péye ní yàjóyàjó wọ́n ní àwọn ìfèsì àwọn ọ̀rọ̀ yìí tó ń bá ìròyìn jáde náà ni ó wáyé ní ọjọ́ àìkú sunday lásìkò eléyìí tí wọ́n sọ pé ní ìpínlẹ̀ ti nasarawa òun náà ni ìrìn àjò aṣàbẹ̀wò ni ó wáyé o látọ̀dọ̀ ikọ̀ tí ń ṣojú ti ikọ̀ elétò ìròyìn fún ti ààrẹ tó ń ti tó jẹ́ ti àgbáríjọpọ̀ àwọn aṣojú ti ètò tí wọ́n gbé kalẹ̀ fún àfojúsùn àtúntò àti àtúnṣe sọ́dọ̀tun ọjọ́ iwájú renewed hope ambassadors / presidential media team eléyìí tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ tá a bá ń sọ̀rọ̀ nípa ìròyìn àti ìtagbọ́nú báyọ̀ ọ̀nà nuga tí ó léwájú wọn wọn ni wọn lọ rèé ṣe àbẹ̀wò àti àyẹ̀wò sí àwọn òpópónà tó jẹ́ ti ìjọba àpapọ̀ àti àwọn àkànṣe iṣẹ́ gbogbo ní ìpínlẹ̀ ọ̀hún ní àkúáńgà àwọn tí wọ́n ń bẹ ní agbègbè ọ̀hún wọn ni tẹ̀rìntọ̀yàyà eléyìí tí wọ́n ní ajá fi jẹ pẹ̀tẹ́ gbóná òun náà ni wọ́n fi ń kí wọn káàbọ̀ o bẹ́ẹ̀ náà ni o ni wọ́n ní ilé ìwòsàn kan tó jẹ́ ti ilé ìwòsàn alákànṣe fún àwọn àìlera kan dalhatu arab specialist hospital wọ́n ní òun náà ni wọ́n mú àtúnṣe bẹ́ẹ̀ àti àwọn òpópónà kan tí ó jẹ́ pé ní agbègbè ọ̀hún náà ló ti mú àdínkù tó pọ̀ bá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú pópó abilékọ blessing swemishi ẹni tó jẹ oníṣòwò ti pos kan sọ̀rọ̀ o ní ilé ìwòsàn tá à ń wí yìí o òun náà ni òpópónà tí wọ́n ṣe àti ilé ìwòsàn yìí fúnra rẹ̀ náà ni yóò máa gba yóò máa dóòlà ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àtàwọn tó ń lọ tó jẹ́ arìnrìn àjò àtàwọn tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ wọ́n ní àwọn tí wọ́n ń kó síbẹ̀ tí wọ́n sì ń ṣe bẹ̀ ṣé ká má tanra wa jẹ àwọn nǹkan tí máa ń mú kí ẹ̀mí ó tètè sọ jí padà àwọn nǹkan tí máa ń mú kí àlàáfíà tó péye kó tètè bá ìlera ẹni òun náà ni wọ́n náwó lé lórí o bẹ́ẹ̀ náà sì rèé ẹni tí í ṣe ọ̀gá àgbà ní ilé ìwòsàn tá à ń wí yìí dókítà ẹ̀sàlà abẹ́nẹ̀ náà ló sọ̀rọ̀ wípé àwọn ohun gbogbo tí wọ́n ń kó wá àwọn abágbàmú gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wo bọ̀ ni àwọn sì kí wọn púpọ̀ o wọn ni bẹ́ẹ̀ náà ni ilé ìwòsàn alákànṣe tó jẹ́ ti ìpínlẹ̀ nasarawa ọ̀hún èyí tó ń bẹ ní láfíà wọn ni náà ni wọ́n ti ṣe mú ìsọdọ̀tun bá tó sì ti jẹ́ tẹ́lẹ̀tì yóò máa tètè pèsè ìlera tó péye fún àwọn tí wọ́n bá ń wà. Ó ní iṣẹ́ wa tún rí abala kan ń bẹ tó jẹ́ pé bíi bílíọ̀nù mẹ́fà náírà àti àwọn gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ti ohun tó ní ṣe pẹ̀lú àwọn obìnrin tá a mọ̀ sí gynecology ni àti èyí tó ní ṣe pẹ̀lú ti àwọn ọmọdé gbogbo wọn ni wọ́n ti kó wọn síbẹ̀ bàbí àìka tó ń mójútó ti ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ní pàjáwìrì wọn ni ìyẹn náà ń bẹ́ẹ̀ o àbáwọn tó ní àwọn àìsàn kan àbí míì ní ẹ̀ka tiwọn àbí àwọn tó jẹ́ ti aládàbọwọ́ ṣètọ́jú fún wọn ni àwọn eléyìí náà wọ́n ń bẹ ní ẹ̀ka tiwọn gbogbo gbogbo ẹ̀ náà sì ni wọ́n ti mú ojútó. Ojú òwe kẹrin ìwé ìròyìn the nation ló gbé ìròyìn náà jáde láti ìpínlẹ̀ Nasarawa ni àwa ti lọ tí a ti bọ̀ a lọ abọ̀ a ò bọ́mọ jẹ́
0: àdúpẹ́
1: ẹ ṣeun gan-an ni o.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube yóò jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún ó lo ìpè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chatter tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èròjà àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbákà àbọ̀ ọmọkulé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú ọgọ́rùn-ún wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app street trip lónìí tàbí kí o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.

0: baba a kan ri la ta ro ni o ti su mi ti gbogbo la nlo bole mu mi lo
1: arakunrin
2: fokan bale
1: onu ati la re
2: ni mo fe fi han e
1: o ya wo
2: onu re
1: onu re
3: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
4: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Mo ti Cashier.

ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn donald trump ó ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò ń dún mọ̀húrúmọ̀húrú mọ́ àjọ ti uefa àti gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún un kí la gbé kí la jù ta lẹni tá a nà ta lẹni tí ara ń ta kí ni tó ń ṣẹlẹ̀ gangan òkú ṣe papọ̀ mọ́ ìyàwó a kú ojúmọ́ lónìí ní gbogbo ibikíbi tẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi ìyẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà a kú dédé àsìkò ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́ mi yẹn káàkiri àgbà ńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun bálaúfẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn ìyẹn láàfin ọba muritala adébáyọ àkàndé mfa ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá àfin ẹ̀rẹ́ eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò ta pè ní já wọn sí ibi tá a ti máa ń láǹfààní láti máa jára wa sí àwọn ìròyìn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú ìròyìn eré ìdárayá ìmọ̀ pápá bíbí lẹ ti lè gbọ́ eléyìí tẹ́ ẹ ti lè mọ bó ṣe ń lọ lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babatunde ọmọláwu alex fagbizi ní agùntà sọ

orílẹ̀-èdè ti Somalia. Torí pé bá a bá ń sọ nípa adarí ayò yẹn ṣe mọ̀. Omar Abdulkadri Atam. Abdulkadri Atam. Ẹ ti rántí adarí ayò yẹn eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọn ò fún ní visa láti wọ orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé. Eléyìí tí wọ́n jẹ́ ó di mímọ̀ nígbà yẹn pé wọ́n kẹ́fìn pé ó ṣeéṣe kó ní nǹkan ṣe pẹ̀lú àwọn agbésùnmọ̀mí. Wọ́n ló ṣeéṣe ni ó ní wọn ò fi fún ní. Ó ní wọn ò fi fún ní visa nígbà yẹn. Ní báyìí àjọ ti UEFA ti kéde wọ́n ti kéde adarí ayò yìí wípé ìfigagbága eléyìí tí ó máa wáyé lọ́la ìyẹn tá a bá ń sọ nípa Super Cup tí ó máa wáyé lọ́la ìyẹn UEFA Super Cup eléyìí tí ó máa láǹfààní láti wáyé lọ́la òde yìí déédé aago mẹ́jọ máṣálẹ̀ ọ̀la ìdíje ti Super Cup láàrin ikọ̀ ti PSG àti ikọ̀ ti Aston Villa ìyẹn ikọ̀ eléyìí tó gba ìdíje ti UEFA Champions League àti eléyìí tó gba ìdíje ti Europa lọ́la ni ìfigagbága yẹn máa wáyé ìyẹn ní pápá ní Red Bull Arena pápá àṣírí Red Bull Arena ní orílẹ̀-èdè Austria òní ò ti wáyé àjọ ti UEFA ti kéde adarí ayò eléyìí tí wọ́n deny visa ẹ̀ nínú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tí wọn ò jẹ́ wọ orílẹ̀-èdè Amẹ́ríkà ọmọ bíbí orílẹ̀-èdè Somalia ìyẹn Omar Abdulkadri Atam òní ò mọ láǹfààní láti darí ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn ti UEFA Super Cup lọ́la bí nǹkan ṣe jẹ́ nìyẹn o bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook ẹ ṣe gan ni o bẹ́ẹ̀ wà ń bẹ̀ yẹn nítorí tiwa. Oyá pápá àpáyé jẹ́ bọ́ sí òkè òkun finally.

ìdílé tí olùkọ́ni Jose Mourinho tó fi lọ́lẹ̀ yẹn nínú ọkọ̀ ti Real Madrid. Àmọ́ ní báyìí, àwọn aṣọ ìgbábọ́ọ̀lù ìyẹn bá a bá ń sọ nípa nọ́mbà àwọn aṣọ ìgbábọ́ọ̀lù àwọn òǹkà ilé tí wọ́n máa wọ̀ tí ó máa wà lára aṣọ wọn. Àwọn òǹkà yẹn tí ó máa wà lára aṣọ ìgbábọ́ọ̀lù ìyẹn number of jersey nínú ọkọ̀ ti Real Madrid. Ìṣípòrọpọ̀ ti dé bá wọn kan. Pàápàá jùlọ wọ́n ṣàfihàn àwọn agbábọ́ọ̀lù tuntun eléyìí tí wọ́n ṣẹ̀ gbà eléyìí tí wọ́n ṣẹ̀ rà àti nọ́mbà tí ó máa wà lára jẹ́sí Ibrahim Konate nọ́mbà 16 báyìí ni ó máa wọ̀ ìyẹn nínú ọkọ̀ ti Real Madrid. Gbọ́mi dáadáa ọ̀gbẹ́ni Raúl Fowó Tútù ìjọba àtà lónìyẹn àwọn ti Real Madrid àwọn ti Tala Madrid nìyẹn. Ibrahim Konate nọ́mbà 16 ó ní ò mọ̀ wọ̀ nínú ọkọ̀ ti Real Madrid. Cucurella ó ní ò mọ̀ wọ̀ nọ́mbà 17 ni bákan náà Carlos Espi

ẹka bọ padà láti ẹka ìpolówó ọjà ìkànnì splash fm 105.5 ilé funfun balafẹlẹlẹ lẹbàdàn ẹ darapọ mọ wa lórí ìkànnì ìbánidọrẹ facebook àwọn tiwa ń bẹ bákan náà *347*1004*1#. ẹ máa fi gbórí wọlé lórí ti káàṣì ẹ̀yìn a bá fi máa rí bí ìṣẹ́jú méjì sí mẹ́ta máa yí koto ìyẹn fún ti tààrọ̀ tòní àwọn àfẹsẹ̀wọnsẹ̀ ó máa wáyé lẹ́ni lórí ìṣiríṣi ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ wà lọ́ta sọ́ta òun náà ń bẹ̀ àmọ́ ṣá eré láǹfọ́ máa yóò ṣe torí pé ikọ̀ ti juventus òun àti ikọ̀ ti palermo ìyẹn bá a bá ti ń parí ètò láago mọ́kànlá ìyẹn láàárọ̀ tòní òun ni ó máa wáyé ìdíje ti champions league qualifier qualification yẹn òun náà ń lọ lọ́wọ́ báyìí ó ti gbìnà yá láago márùn-ún ìrọ̀lẹ́ òun ni bodo glimit òun àti union saint louis wọn àjọ máa wákò ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pọ̀ lóríṣiríṣi o lyon òun àti ikọ̀ ti sparta prague àwọn náà jọ máa wákò àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pọ̀ lóríṣiríṣi ìdíje ti europa ìyẹn bá a bá sọ nípa europa league qualification òun náà lọ liberia 99 òun àti ikọ̀ ti eleni wọn àjọ máa wákò láago márùn-ún wọ́n wò ó pé owó tó ní jẹ́ iberia 99 láwọn europa conference champions league qualifier náà láti mọ rí oríṣiríṣi àwọn nǹkan báyìí àmọ́ kò lè ṣàjòjì sáwọn ọmọ mi àwọn ọmọ mi oníwèé pélébé gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ iberia 99 orílẹ̀-èdè georgia kọ́ orílẹ̀-èdè georgia náà lẹ́dẹ̀ntì ẹ̀ láti orílẹ̀-èdè island okay northern island òní lẹ́nẹ̀ wà ní tiẹ̀ gbogbo ẹ̀ ló ń bẹ lórí àwọn pépà kéékèèké yẹn ó ti yé yìí ìdíje ti conference league qualification náà ń lọ qualifier ti ẹ̀ náà ń lọ csk 1948 wọn àti panathinaikos wọn àjọ máa wákò àwọn figagbága pọ̀ báyẹn lóríṣiríṣi àmọ́ bá a bá ń sọ nípa ìdíje ti ilẹ̀ adúláwọ̀ ní african women cup of nations ìpele tó kángun sí àsíkágbá semifinal yẹn lọ́la òde yìí òun ló máa wáyé bí nǹkan ṣe jẹ́ nìyí *347*1004*#. lẹ máa fi gbórí wọlé o ìyẹn lórí ti káàṣẹ ìyẹn olùkọ́ ni jose mourinho àti ikọ̀ ti real madrid wọ́n ti kéde wọ́n ti jẹ́ kó di mímọ̀ yìí pé agbọ́wọ́ iwájú ọmọ bíbí orílẹ̀-èdè brazil yẹn ìyẹn bá a bá ń sọ nípa henry ọmọ léńjeléńje yẹn wọ́n ti ní for now fún àsìkò tá a wà ẹ́ wọ́n ní òní bíire àwọn òní ta bẹ́ẹ̀ ni kò sì ní lọ ní àdéhùn aláyàálò sínú kọ̀ọ̀kan kan ó ti ẹ̀ wá kéré jù di inú oṣù kínní ọdún tó ń bọ̀ di

Do I believe in yourself? Okay. Gbìyànjú láti máa nígbàgbọ́ nú ara rẹ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìwọ náà máa nígbàgbọ́ nú ara rẹ. Self-confidence náà ń pè. Ó nígbàgbọ́ nú ara rẹ pé I can do it. Yes. O ní jẹ́rù kankan ó bà ọ́. Ẹ̀rù ní bọmọ Ọlọ́run. Àyà ní fọmọ Ọlọ́run. Ló ti yé báyìí. Kìí ṣe lórí ti káṣẹ̀ nìkan. Gbogbo iṣẹ́ tó bá ń ṣe. Máa jẹ́ kí àyà rẹ ó kì. Máa nígbàgbọ́ yí pé n tí mò ń ṣe ìmọ̀ máa ṣe ni o. Ẹ̀dó bí ìchọ́ọ̀chọ̀ọ̀chọ́ o. Mi ò wà fortunate o. Mo struggle débẹ̀ ni o. Ẹ̀bí tẹ́yàn bá struggle dé, tó forí lagbó la gbogbo ẹ̀ dé. Ọ wá jẹ́ kí wọ́n mọ̀ mọ̀ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni ọ́. Ṣùgbọ́n tó bá ti ń compromise, tó ń foyà tó ń bẹ̀rù, á jẹ́ gbé iṣẹ́ yẹn ò yí ọ. Àwọn èèyàn ó ti mọ relapses pé iṣẹ́ yẹn ò yé járe, nígbà ń sa gidi ni. Ẹ̀rí gbé tìbẹ̀rù tójó tìbẹ̀rù bojo náà ni fi ń ṣe kinní ọ̀hún. Definitely kò competent. Ó tún wá jẹ́ kí inferiority complex kó tún gbé ẹwọ̀. Inferiority complex sọ ọmọ tún máa rẹ̀. Ìwọ̀n abẹ́ àwọn èèbó kọ̀ọ̀kan tó máa ṣe ìmọ̀ nǹkan mi náà lè mí wọ̀n wá lò. Tí wọ́n bá ti sọ ìyá wá èyí tó sọ kíní ìtumọ̀ rẹ̀. Ṣé ẹ̀rọ gómìnà kàwé wàhálà. Àwọn James Aremu wọ́n máa ṣe èèbó kí n tiẹ̀ ni. Bá ti á ṣe èèbó máa kíní ìtumọ̀ inferiority complex kíní ìtumọ̀ rẹ̀. Ọ̀gá ẹ̀ máa sọ fún mi. Èmi náà wà á máa lò ó. Ìmọ̀ wá lò ó káàkiri àlòpamọ́ kù. Ó ní gbàǹbá tó tó gbé èèbó mi kí n tó já mi lórí èyí tí mo gbọ́hùn. Wàhálà. Ẹni pé ọ̀dà ìwọ jókòó bẹ̀. Díẹ̀díẹ̀ bí wọn náà ṣe bìlọ́ǹgì nìyẹn. Wọ́n wàá rò pé wọn náà gbé èèbó onímọ̀ yìí pé ewì àtẹnutẹ́nu lè bó tèmi. Ok, bó ṣe máa jẹ́ nìyẹn o. Gbogbo iṣẹ́ tá a bá ń ṣe. Gbìyànjú láti ní ìgboyà lórí iṣẹ́ tó bá ń ṣe. Má jẹ́ kí wọ́n ṣẹ̀rù bà ọ́. Tí ọba ti jẹ́ kí àwọn tó bá ti ń fàyè lẹ̀ fún àti ọmọ tó ń ṣe tí wọ́n máa ṣẹ̀rù bẹ́ẹ̀. Iṣẹ́ yẹn ó máa lose taste. I lose taste. Ìwọ gangan lára wà lose confidence lórí iṣẹ́ yẹn. Ṣùgbọ́n tó bá ti dúó korì tó jẹ́ àwọn ọmọ pé iṣẹ́ tí mò ń ṣe ó yé mi o. Ó yé mi o tẹnu kọ́ tètè bọ̀ lè kọ́ o. Wọ́n máa fún ọ lọ́wọ́ rẹ̀. Ọwọ́ respect ẹ̀ wọn lágbájá àìfilẹ̀ fún o. Tó bá jẹ́ ti kinní ni àìfilẹ̀ fún o. Tó bá jẹ́ ti ká kọrin àìfilẹ̀ fún o. Tó bá jẹ́ ti ká pèdè ẹ̀fílẹ̀ fún o. Tó bá jẹ́ ti ká ṣe sport ẹ̀fílẹ̀ fún o. Tó bá jẹ́ ti wọ́n mọ̀ ọ́ mọ tó ń ṣe yẹn. Torí pé o ní confidence ní tiẹ̀. Ṣùgbọ́n tó bá ti di gbé. Ọlọ́mọ òyò ni. Tẹ́nìkan bá ti ṣe káì. Ìwọ náà ọba paramọ́. Iṣẹ́ òye. Ẹsẹ̀ rùbá díẹ̀ sí ẹ́ rí pé yóò fi ṣe ńlẹ̀. Bó ṣe jẹ́ nìyẹn nídìí iṣẹ́ mi dá mi lójú dàda. Ẹn tí ó fi ọwọ́ rọ́ mi ẹ̀yìn. Á jẹ́ wípé nídìí iṣẹ́ yìí tó fọwọ́ rọ́ mi sẹ́yìn pé lọ́wọ́ ẹbí jókòó sí. Jẹ́ ń wo o. Ọ̀dà yìí àtúwá. Ó yẹ pápá láti bẹ̀ yẹn. Ẹ jẹ́ gbéra sọ̀ kí n wọnú rẹ̀ gan yán. Àjọ CAF ni àwọn fẹ́ introduce àwọn ìdíje míì tí ó jẹ ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́. Ta bá sọ nípa under 17, wọ́n ní àwọn fẹ́ introduce àwọn ìdíje míì tí ó jẹ ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tí ó fi jẹ́ wípé gbogbo rẹ̀ ó lè máa lọ ní sẹ́rẹ́rẹ́ ń wẹ̀rẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àjọ CAF ni ó ṣe ń jẹ́ kó di mímọ̀ o. Ǹjẹ́ kí gẹ́gẹ́ lẹ́fẹ́ ṣe àjọ CAF ẹgbẹ́ wa débẹ̀. Ẹ má gbàgbé wípé ní bí ọdún tó lọ náà làjọ CAF jòdì mọ̀ yí pé ife ẹ̀yẹ
ni ajo FIFA je ko di mo pe ife eye o je ti awon omo kekeke iyen under 17 under 20 ejo mo waye lodo odun o tori pe anfani yen lo o n bo ma awon omo kan lowo for example omo to je 16 years lodun yi abi omo to je 16 years lodun yi bayi ti DJ fi eye agbaye to je ti oje under 17 to je ipodun ti nbo ni o waye abi ka so yi pe odun ni o waye o si wa ni eh ja so yi pe o yo odun ti nbo lo fe waye o si wa ni 16 years ko wa lanfani lati je yi pe ki won mu se mo yi pe todun ti nbo nba ti le lo bayi ko le gbo under 17 mo ko le gbo under 17 mo eh eh lo bi a je yi pe ajo yi wa e ja mo gba lodo odun ko fini je yi pe omo ti o meet up abi omo to wa ni 15 years lodun yi ti o lanfani ati wo team ko wa dodun ti nbo e mo gbo dodun ti nbo yen awon bi omo under 17 under 16 ni won o ko be awon yen wa gba todun ti nbo tan e tun wa lo tun di odun 2029 won to gba mi se mo pe mo 15 years yen odun ti bo won o pe 16 odun to tele yo pe 17 ko si tournament o di odun to tele lohun se mo pe o ti lose chance ati play under 17 ajo FIFA ni e ja mo gba idije awon omo kekeke yen under 17 yen ka mo gba iyen lodo odun lodo odun ko fini le je igbe awon omo kankan padanu odun kankan iyen oto ajo CAF ti wa nje godi mimo o won lawon ma launch African Cup of under 17 under 17 Women African Cup of Nation lodun 2027 won ti fe se bayi se mo pe ti awon obin awon okunrin nbe under 17 AFCON awon okunrin nbe under 20 AFCON awon okunrin nbe sugbe ko si under 17 ti AFCON to je ti obirin ajo CAF ti wa ni awon fe si agbekale re bayi papa julo to ba tin di odun 2027 ti o fi je pe awon obirin na won ma gba under 17 AFCON ana ma gba under 17 AFCON nigbati awon obirin ti ni awon agbalagba ni awon under 17 awon under 20 won ni sugba awon under 17 yen lobirin awon oni bi nkan se je niyan o latowo ajo CAF won ni e ma murale 2027 awon bere re ni rabaji gan ni regede fin iko di tigress won ma gba ifigagbage eleyi to gbeyin elore sore lolede china e me gba gbe di tigress won murale fun idije fi eye agbaye lolede germany o ele to ma waye ninu osu kese gege ni o ifi gagbaga olore sore ti e pi amo fun an e gba meta won kojo lede china won ti gba meji nbe won ti gba meji nbe meji ti won gba yen won fi dire mi won gba eleketa to ba ti n di lola ola na ma gba eleketa ifi gagbaga olore sore mi an ba ku china won to da isolate france lati gba olore sore inu osu kesan ni DJ VI agbaye ma waye to je bolo alafowoju sapere tawo obirin ni o olede germany ni o si gbalejo iyen lapa be yen o ya papapa lati be yen e je tun sun sowo waju o ko wu si awon fi gagbaga kankan to ni kimi ko fi be si agbabolu iko ti super eagles nigba kan ri john obi mikel o tun gba fun iko ti chelsea na oni ikọ ti arsenal ko si nti won e pera won oni oun kan rerin ngba ti won soro fini junior pe awon o gbe fini junior awon o gbe fini junior oni bi e ba se yi pe ai fini pe ni ai fe yan pe yan ti ma mu ara oko san ba nte wolu ati pe iku ajoku ti mu okere gbe tan le gala e ma pe
mi ba pa won papo ti an pa okere ti an pa gbo awon e wa ri okere won le gbe lori igala ngbe gbe iku ajoku ni be bi e ba wa se ku ajoku to mu okere gbe tan le gala okere si gala si aju awon ti o jina si awon eyin na ra omo nnu Madrid e gbo be yin ri bayi se gbagba bolu to ti ra tan to ti tatan oni Madrid lo le ra omo lodo yin iyan omo to ba wa ni pique to wa ni pique bifin ni junior se wa ni pique yen oni te ba ni ru omo be Madrid ni capacity lati ra ru omo be kuro nu kogonas oni sugmasna ni capacity lati gbe agbabalu to wa ni pique to si ntana to je ojulowo omo ti ese bench warmer ni capacity lati gbe kuro ninu ko Madrid awon eyan ni Mesut Ozil nko okay won ni Mesut Ozil nko se Ozil si e bayi ri ballu gba dada lo mu Ozil kuro ninu ko Madrid abi so Ozil regular dada ni gege bi obi mi kan se nso oni Vini Junior ati awon agent e won kan lo Arsenal won lo Arsenal lati wine ko Madrid ni pe Vini gangan mo nu ara re wi pe ohun o le lo si Arsenal ni ojo ori to wa yen ni omo odun 26 years of age yo wa fi ko Madrid ile yo wa te ko le ti o dinu ko Gunners won ja won pari enu Madrid ni ko le lo bi kankan won ja won tuto sira won loju won si pari re lo ba tan ni gun mejeje o ba setu pada pe yo wa fi Madrid ile yo lo nu ko Gunners oni iko Gunners e n wine ara yin o n kan ra ni o n wo yin pe eri ni n wine yin eyin na n wine ara yin okay se looto ni e gbo so possible be se looto ni se ka so yi pe awon agent yen kan lo Gunners lati achieve aim won lowo Real Madrid ni abi n to tun wa so yi pe yo difficult fun agbabolu to wa ni pique to de regular dada ninu ko Madrid lati wa te ko leti lo sinu ko Gunners e gbo se looto ni abi obi e ma pe obi re obi konko obi o ka soro mi kale ngba mi bayi te yan ma wo pe ewo lobi tu gbede yi se be ni ka pe an pada bo lori owo yen an pada bo lori owo yen oluko ni Jose Mourinho ta ba so nipa controversial coach no doubting ko so ma na ti ojo se to ba lo wa controversial to e gbe controversy gangan o lo bere oko re o le wa controversial to Jose Mourinho to ba je ti agban ti awon oluko ni ni o ta ba so nipa awon oluko ni o le wa controversial to Jose Mourinho lowo yi ko si oluko ni to ba ba ba so nipa awon Diego Simon awon Diego Simon yen won si n to Mourinho leyin ni o baba ni keyan wa controversial ati pe se Diego Simon go wa controversial o kan le ni o kan je oluko ni ti o kan le ni o wa controversial Diego Simon o wa controversial won ba so nipa controversial coach Jose Mourinho ni eni kilo today te mo pe e le bere e lowo Mourinho te ba je oniroyin ki Mourinho ko fi 1 2 3 ko fi da yin lo oro e a mo gbe bo lo se papo mara won a n bere ABC lowo yin e n soro 1 2 3 o le lo be latori 99 100 102 e ma wo pe oda n bo oro ta bi yin ati n te n fi da wa lohun nibo lọgbàjọra wọn ṣùgbọ́n Mourinho yóò rí léètì 1 2 3 yẹn yóò rí léètì ẹ̀ mọ́ ABC tẹ́ ẹ bí yóò dẹ̀ lọ yóò dẹ̀ work ẹ máa wò pé irú ẹ̀dá wo leléyìí irú ẹ̀dá tí Jose Mourinho jẹ́nu nígbà léèyàn wà controversial Jose Mourinho ni Mourinho wọ́n ń bi léèrè ọ̀rọ̀ ẹ mọ̀ bó sì sọ̀rọ̀ kẹkalẹ̀ lẹ́nu ọjọ́ mélòó yìí lórí ti Man U bàbá alẹ́ Ṣágọ́sì tó yẹ pé ó ní ọyẹ kó òun lòún lọ́yẹ kó òun ọgbà sẹ́
lọwọ baba ngba baba fe ku nbe e sugbon en kaka lo sa sele oto ni tin bi oto ni tin so e bo pada wa sise nu man yu ohun na kini mori o tu wi mori o ni won bi lere oro lana en beto ise ti fe bere bayi o league ti fe bere bayi o kini kawo eyin o reti o ebi tin bi alaye nu e ni kila alaye fi down e ja loju oja ka pada de Eja loju oja ka gbada de league ti fe bere bayi o e ku mura sile o gbogbo awon agbabolu yi ni o ti resume training bayi o kini kawo eyin o reti o iyen ni next season o iti an bi alaye nu o ati pe gege bi iko Barcelona se dominate bi odun bi meji seyin ni idije La Liga o se kawo eyin o ma reti pe atunse to gbangban ma de ba o ibere ti an bi alaye nu o ki la alaye fi down

0: ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105.1 FM ọ wà nílé Fúnbálábẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́ìsà. Sọ́ba ìgbẹ́ yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹlẹ́wò wá o, ẹlẹ́wò wá Live 100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Kẹ́lọ̀ kànnì ìbánidọ́rẹ̀. Hello, can you ban it or Splash 105.1 FM lori Facebook lo be e ba wa nbe lori TikTok at Top Striker 100 lori Jagamo Fan Family e tu ba wa nbe yen na iyen na tu lo fag lori oro ara abi o se morin o o se morin o nti won bilere ni mo so le kan pe to eyin nessi ti fe bere o kini ka reti o ni nessi sin o and then player yin ti resume bayi bakana dominance Barcelona ni bi 2 years bi 2 seasons seyin aje igbese bo ti dopin niyan mori o ni e ma pe mi o ki se oloko ni ti ma nlo sabbatical leave yo wa visa le fodun kan bo ba ti di gbe oluko ni visa le fodun kan apere pe ise ise ti ogbon atinuda ti nlo lara oluko niyan niyan to ba ti di gbe oluko ni nlo sabbatical leave ti wa visa le fe nikan ti fodun kan sign of weakness ni oluko niyan ti lack confidence niyan e ri pe ohun lati gba to n ti bere ise oluko ni o ohun o fi jo kan so pe ohun sun debi pe ohun o to gbe eni o ni en ti interview agan wo pe be agba mi ni ki la bi won bayi ni ise bo ni nta nta bere se papo mo nti en so bayi tori olohun a n bere sa ti n bo eleyin e fi sele bi fodun kan eyan ba toluko ni ba ti n fi sele fodun kan a je wi pe eyin yen ni sign of weakness niyen o ti lack confidence ko nigbagbo nu ara re mo niyen ise oye mo niyen e ko papo mo n ta bere lowo yin mori o ni a e ko le yi e tori pe iwo kere nu se iroyin bo ba je ipo kere ni iti mo n je ko yi e ni wipe gẹ́gẹ́ bí mo ṣe dé yìí tó ń béèrè pé bóò ní sáà tí ń bọ̀ mo ń jẹ́ kó yẹ wípé olùkọ́ni tó bá jẹ́ wípé máa fi sẹ́lẹ̀ bí ọdún kan ó ní ìbẹ̀rù bójú ọmọ dé bá wípé bóò ló ṣe fẹ́ ṣe é pẹ̀lú ìkọ̀gẹ́ tó dominate àbí láti kóòtù àwọn pléyà kan tó jẹ́ bíbí pléyà ṣùgbọ́n irú ohun tóun ò fìgbà kẹ̀kẹ́ kúrò lẹ́nu iṣẹ́ yìí ṣe rí bó tún padà rí létí ẹ̀ mọ́ tí wọ́n ń bí ṣùgbọ́n ti pass message tó fẹ́ pass síta ni ta lọ pass ẹ̀ sí wàhálà akudede wo yí ọgbẹni james aremu ọgbẹni james aremu akudede wo yí.
1: akudede wo yàtọ̀ kò mú kí gbọ́ra lé pọ́n kásùn.
0: bákan náà mr wasiu kiatika tí gbogbo èèyàn tún mọ̀ sí olembe olembe láti ìlú yaounde lórílẹ̀‐èdè cameroon.
2: orúkọ tèmi náà abdul wasi muhammadu yusuf akorede ọba akela kọ́ mọ́kẹ́yìn tí wọ́n káàkiri abala yìí pé àkúṣe látàrọ alibaraka tó pọ̀lọ̀ bìsẹ̀ nǹkan orílẹ̀‐èdè nàìjíríà lọ́nà ìjọba jẹ́ kíjọba àtàlù pé ẹsẹ̀ kó ànáwó sí wọn jíṣẹ́ o kò ní tán bẹ̀rẹ̀ ní máa padà sí àbúrò.
0: ìjọba àtàlù alámàdèdè ẹni ńlá tí ń ṣe ńlá ni o ìjọba àtàlù àwọn èèyàn nìyẹn ẹ̀rín bí wọ́n bá ní àwọn èèyàn ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni fan ọ̀tọ̀ ni die hard fan ọ̀tọ̀ ni ẹni tó jẹ́ wípé ọ̀dàkọ̀ rẹ̀ kò tiẹ̀ orúkọ rẹ̀ kọ́ ni ó kàn láìkì ẹ̀ naturally tí ó sì sí nǹkan tí ò lè fi bọ̀ ṣeré ìjọba àtàlù àwọn èèyàn nìyẹn o ọlọ́run ò ní jẹ́ kí ẹ wá owó tì ẹ̀ ní sàṣìtì lágbára lọ́wọ́ ọlọ́run lílọ wíbọ̀ yín ọlọ́run ọmọ bá ń pa ọ̀nà mọ́ fún yín owó gba yòówù tẹ́ bá ń bọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ kó èrè oko ẹ̀ kó délé
2: lágbára
0: wọn ní fi yín ṣàwátì. ìjọba àtàlù bó ṣe ń ṣe ni ọmọ ṣe o ẹni gbogbo ẹ fi ń dùn ti fi ń dán o ẹlẹ́dàá àwa kan tí alẹ́ nìkan
2: àfọlọ́run
0: pàápàá jùlọ àwa tá a jọ mọ òru kan báyìí eléyìí tiẹ̀ sì níyà pé bí bá pa á máa lọ ọ̀dọ̀ ya rẹ̀ yọ lọ bá làájà ńlẹ̀ làájà ọ̀sán ni máa wò ó ràn bizala anyo mo wo ran ni
2: se mbi tara ja badi se emi le ma toju aya be ni ko to ma toju mi ni bi to mo badi
0: sara jo ma wo ran bi bi sadu awon oni fi ran ona fada awon ni ya ni baba ale ni keke olodun lo puta ni atan ajo ba atalu bayi
2: ito yin na ni na tu olodun jo ba
0: so
2: idobe se wa tu gba won ti ma se be fa pata
0: ati gbogbo aye olodun fe te ki mu wa ran gbogbo awon agaria
2: ti no ni solo
0: eyin si ko won po eropo lo mu ti wa tada
2: alaji ziaga
0: dokun ni ziaga eropo lo melo la be kanu eyin adepele ti won je awon ti won je ka mo ka mo rara rara nu pe ti won ba wa di gbogbo bi to ba ti fe yo le won ba wa di gbogbo bi to ba ti fe yo le won ba wa di e wa wo gbogbo nte se yi eyin ejo mo lowura je iru awo mo oruka ko mo lowura gan ti an ni ya lo ati an ni ya ni bi an re sa lo ogun James won won ni bi an re sa lo
2: ko le sumara won na tele atoko
0: oloko oloko oloko mejeji lo mi
2: se yan ba fo gan won afo mo se bi
0: in ba advise nge pe ba ati iru an ti an ni ati e ma wule ti e ma se nge ke ba nu ti ti ti wala
2: asuku odi ana
0: anani odi anani odi le odi ana officer Gibson
2: mo to gbe nkan re le
0: loye officer Gibson loye je won ni olopa ti ma fun yan lori
2: number 1 temi ri nu
0: so oro olopa ti pe ti ma fun yan lori awa to ibi da ibi ti awa mo yan
2: le olo sanu wade
0: ato olopa ti ma fun yan
2: lowo
0: olopa ma gbowo ni ọpọlọpọ ọlọpa temi mọ
2: muwa muwa le
0: mọ muwa muwa lapa yẹn le wọn ma ke ṣùgbọ́n lè ma fún wa lówó ní ẹ̀kẹ́rẹ́ ọlọ́run rí ọfíṣà ọfíṣà gibson olóyè
2: ẹ̀ṣọ́ ọpọlọpọ nàìjíríà
1: ni wọn ṣiṣẹ́ sí o.
0: bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ́yẹ àánú larí gbà o àánú larí gbà gbogbo tí ẹ̀dá bá ń ṣe kọ́sà máa ṣe torí ọ̀la náà ni gbogbo táwa ń jẹ lérè yìí àwọn tó rí aṣe lẹ̀ ni ọwọ́ àkùsọ́wọ́ rẹ.
2: káàánú sì tiwa náà káwọn ọmọ àánú ní jẹrẹ
0: àgbà àwọn àpòwọ̀ láwọn àwọn àpòwọ̀ láwọn.
2: ìwọ̀n bá kéré kí tí mo ṣe náà ọlọ́ba falibarika sí
0: wọ́n mò ń tra ẹ̀ láti
2: jẹ́ mú iyọ̀
0: ẹ̀mínà
2: ẹ̀jẹ̀ tí ọ̀rọ̀ sáà yẹ alẹ́ ẹjọ́ wò yìí ó pọ̀ kó tó pín.
0: ókè ẹjẹ́ sáré wọ̀ náà rọ̀ ọ̀zẹ̀ mórí o ta ló ṣe mórí o ń bá wí kí wọ́n bí kí ni ń wí.
1: lápọ̀dọ̀ tèmi ó ti hàn yẹn yẹn pé barcelona náà ló ń target ṣe rí ìbéèrè tó bí
0: yẹn. bó ló ṣe papọ̀ mọ́ barcelona.
1: ohun tra ti create kí mo fẹ́ sọ.
0: ọlọ́run èsè coach ti máa ń fiṣẹ́ lẹ̀ fọ́dún kan tí ó lọ sabbatical leave.
1: ontra
0: ni àpẹẹrẹ sign of weakness ti n coach bá síbẹ̀.
1: ontra ti create scene sọ́dọ̀ rẹ̀ ni pé tó bá dáhùn question yẹn bó ṣe bí kò ní dìròyìn ó máa dìròyìn náà but kò ní
0: weight
1: bọ́bọ́ sọ yẹn.
0: ó coach wo wá ní fiṣẹ́ lẹ̀ fọ́dún
2: kan. atọ́kọ̀ tabata owó tó sọ yẹn kí ni kàn kọ́ mi lórí ẹ̀. tabanwo a rẹ pe taban sọrọ legend ninu agbábọọlu bẹẹna lana awọn legend náà ninu olukọni adẹnuwa ń wọ pé taba ti sọrọ agbábọọlu wọn máa lé nítorí kálukú máa fi kọǹpì ara wọn taba fẹ sọrọ ronaldo ṣe tí ronaldo bá sọrọ sátọ kò bóyá messi ní báwí messi bá sọrọ àti kò bóyá ronaldo ní báwí ìwé rò pé ẹni tó máa fóònù náà kọǹpì ara tí wọn dẹ̀ máa fẹ sọ pé ó great jù lọ òun náà ni pep guardiola so májà gbòó síbẹ̀ ìròyìn pé ó táàgì mọ barcelona pé former coach barcelona ni.
0: former player
2: tó ni
0: ọmọ
2: ilé de spain tó wà rí ẹ rí pé òun kọ́kọ́ ta sí ẹni tó jẹ́ èèyàn wọn kí wọ́n kọ́ máa rún yàn lẹ́nu bí gúgúrú náà ìyẹn pé kó tó wá sí àfọ̀n lẹ́sì pé ẹni tó ń lọ sabbatical leave lílọ rẹ̀ tí ń lọ rẹ̀ ṣé kò láṣeyọrí ni wọn kálukú ló ní style of bó ṣe ń ṣiṣẹ́ rẹ̀
0: síntọ́ kan mò rí ó pẹ̀lú
2: yẹn mò ń sọ̀rọ̀
0: ní fẹ́ sọ̀rọ̀ ní
2: fẹ́ sọ̀rọ̀ ní ó dẹ̀ fẹ́ tagbá
0: yẹn ó fẹ́
2: dá wàhálà alẹ́ pé òkè
0: òyẹ
2: ẹ máa rún ibi tí mo kó bá a tó a tó bẹ́ẹ̀ ẹ fún mi lẹ́sì ìsinmi tó ń bẹ́ẹ̀ lẹ̀
0: ọmọ àbádọ́n mò rí o
2: so èmi rò pé pep guardiola ló ń ta sí pé ń lọ sabbatical leave ṣe pé lóṣèlú ló ń ṣẹ̀ṣẹ̀ lọ míì ni èmi rẹ̀ rò pé kò sábúrú ni pé kéèyàn ṣiṣẹ́ rẹ̀ bá ṣe mọ̀ pé tẹ òun lọ́rùn.
0: àwọn kan ní yọyin club òun àti yọyin club kì í
2: ṣe rival fúnṣe rival
1: fúnṣe rival ní 2011 gbàtí guardiola tó kúrò nínú ikọ̀ barca ó gba sabbatical leave ó lọ new york ó dẹ̀ lóun fẹ́ lọ study àwọn
2: ọmọ
1: ẹ̀ ọ̀fẹ́ lọ
0: english
1: Okay, sorry, we fell off.
0: We fell off in Bo.
1: We fell off. Study and cost.
0: I want to tell you, Baba Bati, you talk about Bayern Land,
1: England, Lumbo.
0: From there, no one lost Bayern.
1: Oh, there, she that damn there exam. So, anybody really love sabbatical leave, especially thing about fellow upgrade. In thing of better, you could see you. But Uncle, every creative sink, okay. Pe ka ti e to bere bo kisi si to ti e bere
0: e ti akoko ma run kankan lenu na
1: ben
0: okay

0: lagbara
1: ìyẹn lagbara ilé iṣẹ́ ọlọ́pàá àgbẹ̀ òṣìbà kárí fún yín ojúwe ìkẹtàlá ìwé ìròyìn the guardian.
0: Okay, ẹ jẹ́ kí n lọ o síbi ìròyìn eléyìí tí ó ń sọ di mímọ̀ wípé olùṣọ́ àgùntàn kan ni ọwọ́ ti tẹ̀ báyìí fún ẹ̀sùn wípé ó lu àwọn èèyàn 22 ní jìbìtì owó tó tó 2.5 million owó náírà owó lẹwa nàìjíríà gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣe là á kalẹ̀ lápá ibẹ̀ yẹn lọ́sàn-án òní.
1: Ó dá ẹjẹ́ kẹ́mi ó tún gbé yín débẹ̀ torí pé gbáǹkọ́ gbè mìíràn ó tún ṣẹlẹ̀ o. Wọ́n ní ẹ̀gbọ́ iléeṣẹ́ ní ìpínlẹ̀ Èkó èyí tó jẹ́ ti ẹ̀ka ọ̀tún sí ààtò tó mọ́yán lórí láti rí dájú pé ètò ààbò àwọn èèyàn àti dúkìá wọn nípínlẹ̀ Èkó ó dúró ṣírímù o. Wọ́n ní ọwọ́ ṣìkan wọ́n má tẹ̀ wọ́n. Àwọn afurasí kan ò tó jẹ́ pé ọkọ̀ ọlọ́kọ̀ òní ẹjí ń gbé. Abọ́lá ìkejì ọ̀rọ̀ ọ̀hún ní jẹ́ ká gbọ́ pé àwọn ààrẹ tí ń ṣe 23 ọ̀tọ̀ ìyẹn 23 foreigners wọ́n ní ọwọ́ òfin ó gba àwọn múṣikún. Ìjẹ́ kí ni ti ẹ ń dáwọ́ àmàlà mi. Àwọn ilé ìfẹ́ ìbàlújẹ́ ni.
0: Wọ́n jẹ tán. Wọ́n jẹ tán.
1: Wọ́n ń ya fọ́nrán àṣepọ̀ ọkùnrin àti obìnrin. Ní àdúgbò mi.
0: Wọ́n ní serú ẹ̀ mọ́.
1: Sanda sanda ńkọ́.
0: Wọ́n ní serú ẹ̀ mọ́.
1: Ṣé sanda wà níbí?
0: Wọ́n jẹ sanda ni.
1: Ọparí.
0: Wàláyì.
1: Ẹ kò fún ọ kò bà.
0: Akorí mi ìlélẹ́ yìí tó ń sọ di mímọ̀ wípé ẹnìkan tí wọn ò tí ì láǹfààní àti mọ orúkọ ẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ àgbẹ̀ ló ti gbẹ́mí mi báyìí ní àkàtà àwọn ikọ̀ ajínigbé ní agbègbè ilé olújì ní òkìjọba ìbílẹ̀ ti òkè gbóná ìpínlẹ̀ Ondo. Ìníṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbìyé ló ti padà ṣẹlẹ̀. Síbẹ̀síbẹ̀ àwọn èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ afurasí míì lọ́wọ́ ti padà tẹ̀ báyìí lórí ẹ̀sùn bí wọ́n ti pa olùkọ́ àgbà kan nílé ẹ̀kọ́ gíga fásitì ti ìpínlẹ̀ Benue gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣe ń ṣe àgbékalẹ̀ lọ́sàn-án tò ní gangan. Ẹkún kẹ́kẹ́ ìròyìn ẹ láǹfààní àti máa gbọ́ láìpẹ́ o.
1: Ó dá ẹjẹ́ ká tó lọ ṣẹ́kàtà àjọ eléyìí tó ń kọrọ̀jú sí gbígbé tòǹtì lílo egbògi olóró láwùjọ wa ìyẹn àjọ NDLEA. Wọ́n ní ẹ̀gbọ́ ọwọ́ ṣekú òfin ó tó bàbá àgbà kẹni ọdún 52 ìyẹn 58 years old man. Wọ́n ní ẹ̀sùn tí ó fi kọ́ ó náà ni wípé bàbá eléyìí wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ń dalẹ̀ wọ́n mọ̀ tó ń gbé gbòògì olóró kẹ̀ ọwọ́ tó wọn àtàwọn míì. Ìwé ìròyìn Daily Post ló jẹ́ àríyàn gbọ́ o. Ṣùgbọ́n abọ́lá ìkejì ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè mìíràn tún ṣẹlẹ̀ torí pé ìǹṣìpẹ̀kítọ̀ iléeṣẹ́ ọlọ́pàá kan ọ̀nà làwọn ikọ̀ agbébọn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀mí ẹ̀ légbodò.
0: Kí ló dé?
1: Níbùdó àwọn òṣìṣẹ́ elétò ààbò tí ń bẹ ní agbègbè kan ní ìpínlẹ̀ Benue ó ṣe ní láàánú pọ̀ kọ́lọ́run bá jọ̀wọ́ kí ó bá ní ṣe mọ́.
0: Àmì àṣẹ Ìdùmàrè ẹjẹ́ tún wo ìṣẹ̀lẹ̀ míì tí ó padà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò 10 police officers àti àwọn afurasí 17 míì tí wọ́n ní wọ́n ti dẹ́mi wọn légbodò nínú ìṣẹ̀lẹ̀ kan tó padà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti Benue o ní ìpínlẹ̀ Kebbi ní ìṣẹ̀lẹ̀ gbáǹkangbè yìí ló ti padà wáyé. Bẹ́ẹ̀ tá a bá wá padà wò ó lórí ìṣẹ̀lẹ̀ míì tí ó padà ṣẹlẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá o ló ti dóòlà àwọn màjèṣín 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kúrò ní àkàtà àwọn ikọ̀ tí wọ́n á máa lu ọmọ lọ fi wọ́n ṣòwò ẹrú lábẹ́ ìlànà tí ò tọ́ àti èyí tí ò gbófin mu. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti di gbáǹkangbè lórí wọn ní tí a máa jẹ ó ti padà ha wọn lọ́rùn báyìí wọ́n á wá ṣe àlàyé fún iléeṣẹ́ ọlọ́pàá dáadáa.
1: Ó dá ẹjẹ́ ká tún lọ sí àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó torí pé ọwọ́ ṣekú òfin tún àwọn afurasí mẹ́rin kan. Ẹ̀sùn tí a fi kàn wọ́n náà ni wípé àwọn eléyìí wọ́n jẹ́ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn. Ṣùgbọ́n abọ́lá ìkejì ọ̀hún kọ́ wọ́n ní àjọ eléyìí tó ń kọrọ̀jú sí gbígbé tó ń ti lulẹ̀ gbòógì olóró láwùjọ wa. Èyí tá a mọ̀ sí àjọ NDLEA iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí Nigeria Army wọ́n ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́rọ̀dọ̀ púpọ̀ torí pé kùkúyè oníwọ̀n mẹ́rin lé ní 200 ọ̀tọ̀ òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ká mákàtà àwọn eruku ìyẹn ní ìpínlẹ̀ Edo. Ìwé ìròyìn The Punch òun ló jẹ́ ká rí gbọ́ a ó gbọ́ yẹ́bẹ́ sí ẹtí gbọ́ yín lọ́sàn-án òní o.
0: Àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀ kan ó pọ̀ ní orí tábìlì tiwa báyìí ṣùgbọ́n ẹ tún gbọ́ yìí kẹ tún gbà á kẹ tún dìímù o. Látàrí bá ti gbọ́ wípé èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọwọ́ àwọn ṣìkún àwọn òṣìṣẹ́ elétò ààbò ló ti tẹ̀ lásìkò tí wọ́n yabo ibùba tí àwọn àti wọn máa jí káàdì ìpawó lẹ́nu rin ATM card to je wipe nta won ma njagba ri leyin ti o ba jagba tan ma si bere cinema ha awon eyan le ma ma gba owo ninu apasun awon alapasun ṣugbọn lọwọ yi oro ti di gba nkan gbe nti a si wa ma je o ti pada yo won tan yan yan bayi
1: o pari ba
0: won wa se alaye fun ra lara won
1: o tan o pari won je tan won tun se be won fo tan ganran o da je ka lo sori oro miran o tori bi pe isele gba nkan gbe won ni gende kenya odun meta le logun na lo yo si gboro aye bombo leni to bere si ni bebe pe e mo da kan o ni lo iran lowo lopo lopo kini to fa e gbo ngba ba wo arin gbogbon royin eyun agbon yebe se ti gbo yin sugba bala kaso layo won ni aja sobode ni orile de nigeria owo e de pupo jo e ri awon eru ti a se be ti en feyin wo feyin fa ah lo si awon ipinle kan lorilede yi won gbe wole lati awon orilede alamulegbe wole sile nigeria awa se ko fi to won o owo awon eru ohun o to elo eh obi ti bi ti owo re billion meta ole million merin le ni ogun iyan 3.24 billion naira kokoshi ego makachuko ewe iroye the guardian lo je ka ri gbo a o gbo yebe se ti gbo yin lo san oni
0: awon akori lo ni ran ta lanfani ati dabule re leyin ebe ka lo si akata osa irunmole agbawo ni ka polowo oja ni kete ti a ba de pada lati eka ipolowo oja
1: ore ma la ni
0: bari bari ba banko gbero yin te si waju
1: ore ma la ni
0: e ko badu wa lapa be o
2: e ku le o ebi n pa ka si nkan si ni la
3: e kaabo iya mi ki le wa je bayi o
2: iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
3: be ni iya mi golden penny noodles lo le se
4: golden penny noodles bi o se fe lo se ri je gbadun ojulowo adun golden penny noodles
2: Ṣé wọn kọ mi? Bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yá yìí tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: Golden penny noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: My brother, I hear say Lafarge don't change name.
6: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We end up build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week

0: Bini noodles, you get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
1: Àìrìn jìnnà láìrábùkí ọ̀kẹ́rẹ́ dákọ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
2: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ́jà ẹlòrè tábìlì kan ni ọmọlúàbí.
3: Oh yes.
2: Ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká pàdé ní àti ayélujára ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà splash fm 105.5.
3: Bó ṣe rí nìyẹn.
2: Ẹ lè jẹ ìgbẹ́ládùn. Ẹ máláàmù tó ṣẹ̀ṣẹ̀ dé láti ṣókótó ni ọ̀hún ti dé. Ṣókótó ẹ ọkẹ́ wà fúnfún bọ̀. Wọ́n ti fẹ́ jẹrẹ ẹ̀pá. Ajéngbọ́. So ẹ dákun ẹ jọ̀ọ́ jàre. Ẹ máa bá wa pín ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Ó dẹ̀ jẹ́ ká gbéra tán ká lọ sákàtà àwọn òní. Àjọ eléyìí tó rí sí ìmọ́tótó àyíká àti agbègbè wọn nípínlẹ̀ Èkó. Lẹ́yìn tá a túmọ̀ gẹ́gẹ́ bí àwọn agbèfọ́ba lẹ́ka kóhun gbogbo kó lè bá ṣẹnure fún tikẹ́rẹ́ tikẹ́rẹ́ àwọn olùgbé nípínlẹ̀ Èkó. Wọ́n ní ọwọ́ ṣìkún òfin wọn ṣe bẹ́ẹ̀. Ó tó àwọn afurasí kan. Afurasí ọ̀hún ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta. Wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n fi ẹ̀sùn kan o. Wípé láwọn agbègbè kan nípínlẹ̀ Èkó máa láàmú. Wọ́n ní àwọn eléyìí ń gbé mọ́tò ní mọ́tò ní.
3: Ọkọ̀lọ́kọ̀.
2: Mọ́tò ní mọ́tò.
3: Ṣẹ̀dá o.
2: Ọlọ́run gbà wá. Kí là ń pè mọ́tò ní.
3: Àwọn náà mọ́tò náà ni.
2: Mọ́tò
3: ní
2: mọ́tà. Nǹkan ṣe.
3: Mọ́tà.
2: Nǹkan ṣe. Wọ́n ní ọṣà ṣe bẹ́ẹ̀. Wọ́n lọ palẹ̀ àwọn ọkọ̀ lọ́kọ̀ mọ́. Nígbà tí ẹ gbórúkọ wọ bọ́tà. Wọ́n ní ẹ̀gbọ́ ó ti ẹ̀dúnni fún arúgbó ọjọ́ tí ń bẹ láàrin wọn. Ẹyin Alhaji Musa Sale. Ẹni ọdún mẹ́rìndín ní ọgọ́ta. Ìyẹn 56 years old man. Aṣá wọn ti dàgbà náà. Wọ́n ní ẹnì kejì Kazeem Iyọ̀lá Yorùbá leléyìí. Yorùbá leléyìí at 46. Wọ́n ní ẹnì kẹta náà ni à ń pè ní Sabella. Ẹ̀yẹ Muhammed Rabiu. Wọ́n ní gbogbo wọn pátá o. Ọwọ́ ṣèkún òfin ó kó wọn lẹ̀ lọ́jọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún tá a wà níbẹ̀. Lásìkò àyẹ̀wò kan eléyìí tó gbòde kan ò ní gbogbo agbègbè Oshodi. Wọ́n lẹ́yìn náà mọ̀ wípé àwọn òṣìṣẹ́ èyí tí àjọ tó ń ṣe kò kárí àbẹ̀wò àyẹ̀wò ọkọ̀ lójú pópó ètò àmọ̀ sí VIO. Wọ́n ní ọṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀hún. Nígbà tí wọ́n tẹ̀ sí ọ̀wọ́ iwájú wọ́n ní ẹ̀wá rí ẹni tá a bá pè lẹ́nì kẹrin tó nì ló kọ tiẹ̀. Wọ́n ní fúnra alálára títí ẹ̀hún. Ẹ jẹ́ mọ̀ pé àwọn èròjà ọkọ̀ kan àwọn nǹkan ara ọkọ̀ kan eléyìí tí a ti jí gbé wọ́n mu wọ́n yọ́ wọ́n gé lẹ́yọ̀lẹ́yọ̀. Kọ́lọ́kọ̀ tí ó sọ pọ́kọ̀ mi rèé. Wọ́n ti pín sí wẹ́wẹ́.
3: Ìṣẹ̀dá
2: o. Wọ́n ní lẹ́yìn wẹ́wẹ́ ọ̀hún kàn. A ò ní rọ́kọ̀ bó tiẹ̀ wá rérò jangan kò ní dààmú mọ́.
3: Ọ̀tọ̀ lórí ọ̀tọ̀ lẹ́sẹ̀.
2: Àwọn èèyàn burú.
3: Wọ́n ti pín lékiri lékiri.
2: Kọ́ ṣàánú wa ni. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ń o. Kọ́dà gbogbo àpápá lọ́hùn-ún. Gbogbo àwọn alábà. Gbogbo àwọn amòkòkò. Wọ́n ní gbogbo bẹ̀rù pátá. Òun náà ni ọwọ́ ṣèkún òfin ló ti dunlẹ̀ o. Lẹ́yìn tó sì jẹ́ pé àfúrásì ọ̀hún. Ó bẹ̀rẹ̀ sí ní kàbùtùbùtù ni. Wípé ẹ wò lóòótọ́ o. Ọwọ́ àwọn o. Ó dunlẹ̀ o. Gbogbo àwọn agbègbè. Àpápá ni. Alábà ni. Amòkòkò ni. Ẹ ń bá wọ́kọ̀ rẹ̀ tọ́wọ́ àti. Ó ní nǹkan ti ṣe nù. Ó ní bàbá wa gbé níbẹ̀ o. Ìjà ń bo lẹ máa gbé lọ. Ó ní ṣe ríru òun báyìí. Àfúrásì Sálẹ̀. Ó ní bẹ́ẹ̀ ṣe mọ̀ òun. Pé iṣẹ́ tóun ṣe o. Òun náà ni ká máa wọ ọkọ̀ bọ gini. Àwọn tí mo wọn bàbá àbejì mi.
3: Bàbá Bídèmí.
2: Ó ní ẹjẹ́ mọ̀ pé bó ń bá ti lọ bẹ́ẹ̀. Kánò gangan. Ó ní ń jẹ́ ọmọ bíbí ibẹ̀. Ó ní ṣùgbọ́n bó ń bá ti lọ. Tóun bọ̀ bẹ́ẹ̀. Bọ́wọ́ ṣìkò bá tó tọ́ láti lè dọwọ́ rú. Ó náà tún mọ̀ mú mọ́ o. Ìjẹ́ ń bo ọ̀rọ̀ òde dúró. Wọ́n ní ọwọ́ òfin ti gbé nílẹ̀ o. Gbogbo wọn pátá. Òun náà ni ẹ ti wà nínú ṣèkún òfin orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí ẹni tó jẹ́ alága fún àjọ eléyìí tó ń ṣe kò kárí. Àwọn àbẹ̀wò láwọn ojú pópó wọn nípínlẹ̀ Èkó tóun ó sọ̀rọ̀. Ìyẹn Adétayọ̀ Akérelé. Ó ní tòótọ́ ni. Ṣé ẹ rí àwọn afurasí yìí? Ọwọ́ òfin tó wọn. Kété tí ìwádìí ọ̀hún tó bá forí sọ̀bì kan o. Àwọn ó gbé wọn lọ síwájú ilé ẹjọ́ ni. Ìwé ìròyìn The Guardian ló jẹ́ ká rí gbọ́. Gbàǹkangbì rèé. fọ́tọ̀ sọ ò ní o
3: ọlágbára púpọ̀ púpọ̀ ìròyìn eléyìí ìròyìn tí ó máa ṣe yín ní ààhin ni torí ibi tó bá yẹ ká bọ́gbọ́n tá a bá bá ìwà ẹ̀gọ́ níbẹ̀ ó máa ń dùnyàn gan púpọ̀ púpọ̀ ó sì máa ń bani lọ́kàn jẹ́ ẹni tó yẹ kó wà ní ipò máa tọ́ni sójú ọ̀nà ọlọ́run tá a bá bá wà ìbàjẹ́ lọ́wọ́ ẹ̀ ó máa ń dùnyàn púpọ̀ púpọ̀ wọ́n ní àwọn ikọ̀ òṣìṣẹ́ elétò ààbò ẹ̀ka ti ìpínlẹ̀ ogun Ogun State Police Command lọ́wọ́ wọn ti tẹ afurasí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kehinde Makinde tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pastor Kenny nílùú Ìbàdàn wa yìí tó jẹ́ olúlùú fún ìpínlẹ̀ Ọ̀yọ́ gangan pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn wípé pẹ̀lú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín ká lọ́ni lójú náà ló fi gba ká fi ẹ̀tàn gba owó lọ́wọ́ ẹni ló fi gba mílíọ̀nù méjì àti àbọ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà $2.5 million lọ́gbà lọ́wọ́ àwọn olùjọ́sìn ní agbègbè ti àdátán gangan 18 nínú àwọn olùjọ́sìn yìí tán wà pẹ̀lú ẹ̀ iná ló lù ní jìbìtì pẹ̀lú ìrètí wípé ìjọba máa ń ṣàgbékalẹ̀ ìrìn àjò ẹ̀mí kan sponsored pilgrimage lọ sílẹ̀ Jerusalemi ilẹ̀ mímọ́ pẹ̀lú ìrètí wípé kódà ẹnìkọ̀ọ̀kan mílíọ̀nù méjì ẹni wọ́n padà máa rí péjọba náà ló fẹ́ ṣe agbátẹrù rẹ̀ àmọ́ ẹni tí ọba tẹlẹ̀ tútù yóò domi síwájú náà ṣé you get it ìjọba ló fẹ́ ṣe yẹn ọlọ́sà fi ọgbọ́n ẹ̀tàn ó fi kó wọn búrẹ́dì lọ wọn ni pẹ̀lú èyí ìwé ìròyìn punch lágbọn punch metro wọn rí gbọ́ wípé Makinde tá ń sọ̀rọ̀ yìí òun náà ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ọgbọ́n àlòmọ̀kọ́rọ́ yìí bíi kéèyàn fi ọgbọ́n ẹ̀tàn máa fi tan ni lábẹ́ ìlànà wípé ìrìn àjò ẹ̀mí la fẹ́ rìn a fẹ́ lọ gba àdúrà sí ọba mímọ́ ní ilẹ̀ mímọ́ Jerusalemi wọn ni bẹ́ẹ̀ sì ni ìlànà ìtúsílẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ni máa lálẹ́hù spiritual deliverance yóò máa wáyé nípínlẹ̀ ogun ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ ti ọ̀sun amáyẹni tó bá jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ olùṣèyí bàbá ṣèyí ó bá sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ti wí nínú àtẹ̀jáde yìí tó sọ tó fi tó àwọn oníròyìn létí lọ́jọ́ ajé Monday àná bàbá ṣèyí ṣàlàyé wípé ìránṣẹ́ eléyìí ṣe ìránṣẹ́ olúwa òróró-rógbó ló fi gba ìpè this is a fake pastor wọ́n ni pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ tó ti tó bí oṣù mẹ́rin tí wọ́n ti ń wa wọ́n ń tọpasẹ̀ rẹ̀ sọ́tún yóò yọ bọ́rọ́ wọ́n tọpa rẹ̀ sọ́tún yóò yọ bọ́rọ́ yóò tọpa rẹ̀ sọ́tún yóò yọ bọ́rọ́ wọ́n ni láti bí oṣù mẹ́rin yìí ni làwọn ti ń gbá ìròyìn ìjọ tẹ́kí lórí rẹ̀ tí wọ́n sì ti ń tọpasẹ̀ ojúpọ̀ wípé ibi tó bá ń rìn sí o lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tí ọba ń toko division lọ́jọ́ kẹta oṣù kẹjọ ọdún 2026 lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ gangan lọ́wọ́ wọn padà tẹ Kehinde Makinde ọkùnrin tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pastor Kenny nílùú Ìbàdàn gangan nípínlẹ̀ Ọ̀yọ́ ibi tó ṣáwá ó ṣáwá Ìbàdàn ṣùgbọ́n látògùn ó ṣáwá Ìbàdàn ọwọ́ padà wá tẹ ní Ìbàdàn
2: kọlọ́n kò tiẹ̀ wá gbà wá
3: àmì o
2: ológun ẹ̀yìn tẹ́ mọ̀ pera yín léèyàn ọlọ́run èèyàn ọlọ́run
3: ṣùgbọ́n iṣẹ́ èṣù ní bẹ lọ́wọ́ wọn
2: èèyàn ọlọ́run èèyàn ọlọ́run èèyàn ọlọ́run
3: you call yourself man of God
2: obi ọmọ ọba yín gbé ọdún méjì ààbọ̀ ní mẹ́ni kankan
3: níbo
2: gbowó gbàgbé ẹgbàwó sọ sí polówó tún gbẹ̀mí
3: ẹ̀ ń gbọ́n bá jẹ́ gbowó tó tún gba tara ìyẹn tó ń kọ́
2: bí ẹ bá tún wá gbẹ̀mí tó ń kọ́ báyìí
3: imagine
2: ètò tún lọ tún gbẹ̀mí ọmọ ọlọ́mọ ń kọ́ báyìí
3: ìṣẹ̀dá
2: ìròyìn máa lọ fà
3: ọlọ́run ọmọ fi ń hàn
2: nkọ̀ọ̀kan báyìí lọ etí wọ ọlọ́run bá ti bá gbé bóde jàǹtolo báyìí
3: ẹyin o
2: ọdún náà ó rí fíkan fíkan
3: yóò rí fídíò àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó tiẹ̀ rí fídíò rẹ̀
2: tí ìdí àìsẹ̀ ń bọ̀ ni
3: àìsẹ̀ ń bọ̀ ni
2: ẹ mọ̀ pé ó fi
3: mi lẹ̀
2: kí ló ṣẹlẹ̀ gangan
3: ọlọ́run kò yé mi gan
2: dúnà malam kánilókè ọyá ni téèyàn bá lọ gbé nǹkan ní nǹkan bí eléyìí kí ló máa ṣe
3: adé tẹsán ni
2: lẹyìn tó bá adé tẹsán
3: ni a lọ kiri máa ń jẹ
2: ọwọ tó emu wọn bèrè pé ọwọ tó lè mú abọ wọn
3: sí ìdájọ yóò wá ìdájọ yóò wá. sọ́mọ yìí pé ìdájọ́ àwọn kò dáa kábí àdájọ́ sí àwọn ààrẹ ni kò dáa rárá.
2: Ó ní àjọ tó ti sàárẹ̀ àlókè ọ̀yà
3: náà. Ayọ̀ ìrànká bá fi ìdájọ́ sí àwọn ààrẹ, a fa lé ọlọ́pàá lówó.
2: Ẹ bá
3: fọ alo ọlọ́pàá lówó, ọlọ́pàá á mú tẹ̀sán. A bá mú la tẹ̀sán, láti tẹ̀sán á mú la coat. Káàtó á wá jù sí coat.
2: Ṣé ni ókè ọ̀yà náà wọ́n ní
3: coat? Àkọ́yà àlejò.
2: Ilé ẹjọ́ sàárẹ̀ àlè.
3: Ilé ẹjọ́ amú adájọ́ lè lórí. Adájọ́ lè lórí. Ṣùgbọ́n ilé ẹjọ́ adáṣẹ̀ríà fún ni. Ilé ẹjọ́ ládáṣẹ̀ríà
2: fún. Ṣé ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì ni wọ́n fi mú
3: ìtòlí ìgbọ́? Kàníṣà pé ká gé lọ́wọ́. Adáṣẹ̀ríà fún ni.
2: Nǹkan burúkú. Tí wọ́n àrùn àbàjẹ́ ni o. Ìkànnì ọmọlúàbí àráyé ẹjọ́ ẹ mọ́ tó bá ti dẹnu ìwé ìròyìn.
3: Àwa kà á lójú tì.
2: Àwa kò lójú tì o. Ara ẹ̀jẹ̀ kẹ́mi náà gbé yín lọ tààràtàrà ṣàkàtà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn. Wọ́n ní ọwọ́ ṣèkún òfetò àwọn àtọ̀hún wá balẹ̀ onílé jẹ́. Ẹ̀yìn àwọn ààrẹ ti ń ṣe mẹ́ta ó lé ní Ògùn. Wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kan àwọn mẹ́tẹ̀ẹ̀talélógún náà ni wípé wọ́n kóra wọn jọpọ̀ lẹ́yìn tí wọ́n bá kóra wọn jọpọ̀ tán. Wọ́n ní wọ́n ṣe àwárí lọ́kùnrin lóbìn. Wọ́n bá mọ ya àwọn fọ́nrán burúkú ọ̀hún wípé ọyá Everest ní mọ̀ ṣe ń tako àtabo tọ́yẹ̀ wọ́n ó ṣe ní nítorí jẹ́ pé ń gbọ́ ọlọ́run dà tán àtúgbọ́dọ̀ tó ń bọ̀wọ̀ fún un. Ìjẹ́ ń bo ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní àwọn ẹ̀sùn wọn ọ̀hún mọ̀ pọ̀ púpọ̀ ju kọ́dà wọ́n tún gbowó lọ́wọ́ ẹlòmíì pé orílẹ̀-èdè tèmi ni wọ́n fẹ́ lọ kò béwu dé. Ọyá sanwó á fún ọ níwèé tó fi wọlé ṣe orílẹ̀-èdè àbínibí wọn. Wọ́n ní yàtọ̀ fún eléyìí tó ń kọ̀ nígbà wọn yẹ àwọn àkọsílẹ̀ ìwé wọn wò tí wọ́n fi ń gbọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Máláàmù wọn ní gẹ̀ǹjẹ́ ni kò sí òtítọ́ kankan
3: níbẹ̀. Kò sí òtítọ́ nú ẹ̀.
2: Ìjábọ̀ ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní ọwọ́ ṣèkú òfin tó wọn torí pé agbègbè onípàánù tẹ mọ́ ọ̀tà. Wọ́n ní ibẹ̀ náà ni wọ́n lọ fi orí bẹ́ńgọ́ sí. Nígbà tí wọ́n ròyìn The Punch tí ó tẹ̀sí ọwọ́ iwájú. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ẹni tóun ń sọ̀rọ̀ lórúkọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí. Òun náà ṣe àlàyé pé ẹ wò ó akún ọbọ̀ta ọjọ́ ìṣẹ́gun rèé aago mọ́kànlá òwúrọ̀. Ó ní a lọ tààràtàrà agbègbè iléeṣẹ́ ọlọ́pàá ilé tí wà ní Àtàn Ọ̀tà. Ó ní a lọ tòkè tilẹ̀ agbègbè wọn àwọ̀ bẹ̀ àwọ̀nú àwọn ilé ìgbàlódé tá a mọ̀ sí estate. Ó ní gbà débẹ̀ ìyànà ẹ̀yẹ́ sí ọlá àgbọn mú onípàánù àdébẹ̀ àgbọn mú ọ̀tà àwọ̀ bẹ̀ àgbà wọn mú. Ó ní gbà àgbọn mú tán á sà wọ́n jọ wọ́n jẹ́ mẹ́ta ó lé ní Ògùn 23 nígbà tó ṣe àfikún àtútùnú rẹ̀. Ó ní ẹjọ́ mọ̀ pé àwọn tí à ń sọ nípa rẹ̀ yé wọ́n ń ya fọ́nrán aburú eléyìí tá a ti sọ tẹ́lẹ̀ ìjẹ́mbọ̀ ọ̀rọ̀ òde dúró. Wọ́n ní kọ́dà àfihàn òun náà ní jẹ́ ká rí gbọ́ wípé ìwádìí àwọn mọ́kànléní ogún ìyẹn 21 lára àwọn tó jẹ́ mẹ́ta ó lé ní Ògùn wọ́n níṣẹ́ rí àwọn eléyìí kọ́hún. Wọ́n ní ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú wípé ìwé gan èyí tí wọ́n fi wọlé sórílẹ̀-èdè Nàìjíríà kò gbára mú gẹ̀ǹjẹ́ ni. Wọ́n ní ọ̀ka àwọn fò ìyẹn ní ọjọ́ ìkarùn-ún oṣù kẹjọ ọdún tí a wà níbẹ̀. Wọ́n wá ṣe àfikún ọ̀rọ̀ ọ̀hún o. Wọ́n ní ẹ̀rí àwọn méjì mìíràn. Wọ́n níṣẹ́ rí àwọn eléyìí wọ́n ń gba owó lọ́wọ́ aráàlú ni pé ẹ mọ́ṣe yọnu ẹ fẹ́ rìnrìn àjò àbí sórílẹ̀-èdè wa lẹ fẹ́ lọ àmú yín débẹ̀ ẹ gbàwé ìrìnà ọyẹ ìkówó wa. Wọ́n láwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n ṣubú sínú páńpẹ́ wọn o. Wọ́n kó owó lẹ̀ wọ́n gba owó ẹ̀yìn bẹ̀rẹ̀ pé orílẹ̀-èdè wa lórílẹ̀-èdè wọn. Ìwé ìròyìn The Punch kò tí ì gbé wa dápa abẹ́hùn. Ohun tí wọ́n kọ rèé pé ìwádìí alágbára ó ti ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ìwé ìròyìn The Punch olójú arígbọ́ fọ́tí ọ̀sán ò ní o.
3: Ẹ jẹ́ lọ síbi ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn kan tí a tún láǹfààní àti gbọ́ tá a sì ń rí nínú ìwé ìròyìn tó jẹ́ ti The Nation. Gẹ́gẹ́ bá a ti rí i wọ́n ní àgbẹ̀ kan tí wọn ò tí ì sọ wípé orúkọ rẹ̀ gan rèé tó wà lára àwọn àgbẹ̀ tí àwọn ikọ̀ ajínigbé tí wọ́n jí gbé ní òkè Igbó nílẹ̀ Olújì níjọba ìbílẹ̀ ti òkè Igbó gangan ní ìpínlẹ̀ Ondo. Ó ti dágbére fáyé ní àgíjù àkàtà àwọn ikọ̀ ajínigbé yìí. Wọ́n ní olóògbé yìí náà lọ́wọ́ lára àwọn àgbẹ̀ tí wọ́n ní wọ́n jí gbé o láti pàṣẹ àwọn agbébọn tí wọ́n dì àmọ́ra ní agbègbè tí wọ́n ń pè ní Pàrùbá Community ní ìjọba ìbílẹ̀ tí a ti sọ ṣáájú. Ìyún olópin ọ̀sẹ̀ tó lọ kódà wọ́n ní àwọn ikọ̀ ajínigbé yìí ní ti kàn sí àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n jí gbé léyìí tí wọ́n sì ń bèèrè fún owó tí ṣe mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún owó orílẹ̀-èdè Nàìjíríà 100 million naira gẹ́gẹ́ bí owó ránsọ́ọ̀mù kí wọ́n tó lè tú àwọn èèyàn wọ̀nyí sílẹ̀. kódà nígbà tí wọn máa fi ìdí ìṣẹlẹ náà múlẹ lánàá òde yìí ẹnìkan ti ṣe kọmẹńdà fún ikọ ti àmọtẹkùn ìyẹn Ondo State Security Network Agency ọgbẹni Adétúnjì Adélẹyẹ ó ṣe àlàyé o wípé òkú olóògbé yìí òun náà ni wọn ti padà rí ní agbègbè kan láti pàṣẹ bí àwọn ikọ ajínigbé náà tí wọn sọ fún wọn pé òkú rẹ ńbẹ ní ibi báyìí o Adélẹyẹ ni tí ó ṣàlàyé láwọn àsìkò gbà tí wọn ń ṣe àfihàn àwọn ikọ afurasí kan tí wọn ní ọwọ́ wọn ò mọ́ lórí àwọn ìhùwàsí ìwà ìbàjẹ́ kan tí wọn mọ wọn lé nílùú Àkúrẹ́ o ní olúlu ìpínlẹ̀ ti Ondo wọn ní ẹnìkan eléyìí ti orí padà kó yọ lẹ́yìn bí wákàtí 72 hours tí wọn ti padà bẹ̀rẹ̀ sí ní tọ ipasẹ̀ ojúpọ̀ onítọ̀ ọ̀hún lọ ó ṣe àlàyé wípé àwọn ikọ̀ yìí òun náà ni wọ́n ti ń ṣe iṣẹ́ takuntakun púpọ̀ púpọ̀ lórí ìgbìyànjú láti gba àwọn èèyàn náà papadà àmọ́ o ṣùgbọ́n o ìgbìyànjú báyìí ó sì ń lọ lọ́wọ́ o according to gẹ́gẹ́ bí wọ́n ti wí wọ́n ní àwọn ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn náà ni wọ́n ń ṣiṣẹ́ takuntakun lọ́wọ́ àmọ́ o ẹnìkan náà ni ẹ̀mí ẹ̀ ló ti bọ́ sí ìṣẹ̀lẹ̀ gbankọgbì eléyìí tí ó padà ṣẹlẹ̀ náà.
2: Mo lágbára kọ́lọ́hún ọba kí ó mọ ṣàánú wa. Wàyọ̀dẹ̀ ẹ jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà kan ní ọmọlúàbí ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.
4: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
7: Say after me. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: My brother, are you saying Lafarge don't change name?
11: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afrabite is a product of Afrabchem Limited, makers of Panda Paracetamol.
1: Tí ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà, báyìí jẹ́ lẹ́nu yóò ṣe dún.
2: Akọ̀yàwó, jẹ́ ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
2: O lè fẹ́ ní kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
3: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yìí?
5: Òróró ìsebù ni mo fẹ́ra jàre.
4: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lákòyà o.
5: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore fitamin A.
5: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́.
5: O lè ra ìwọ̀nba tí owó rẹ bá kápẹ́, o sì mọ̀ pé wàá gbádùn
4: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi, Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Dem say monkey smart, na because of three near. But now monkey will jump past the eye they quick see.
7: Don't call me Andrew.
6: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
8: Yes, sir. Now 24/7 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass goes they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you dey road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.

0: ọlọ́run bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́
2: ó yà wò
1: ó ń rè ó ń rè.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń làlá ni àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like Panadol. You always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
5: Oh la la la la oh, every consumer has a right.
6: Na so before consumers no sabi wetin dey because of boju wey full everywhere. Price no clear, return no dey, refund nko na story dem dey do anyhow. But now sense don land, awareness don spread jaburata. We sabi wetin we dey buy and we get correct value for our money. As I dey shop, I dey see correct product information. Price dey show face korokoro, label clear, no koni movement again. Na my power be that.
7: FCCPC, promoting choice, ensuring fairness.

0: ọlọ́run bàbá a kan rí látàárọ̀ ni ó ti sú mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́ ó yá wò ó ń rè ó ń rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó website www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń là láàni àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Kashe. Àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kashe. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Kashe. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint tó ṣọ̀ṣẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Kashe. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Kashe. Mo ti Kashe.

ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LEND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijema Àgbádo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: malaria show. No time to talk. I'm at Terms of Gen at Odogwu. Only the best.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn. Gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni.

0: abúlé ní máṣọ tó èèyàn tí ò tọ́jú abúlé yóò ṣera rẹ̀ ló fò aṣọ ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ kẹ́wò bọ̀ ká dúpẹ́ ribiribi lọ́wọ́ gbogbo ẹni Èlùmàrè ti lò fi ṣàtìlẹ́yìn ẹni ni ọ̀pẹ́ ńlá ńlá tiléeṣẹ́ Evans Publishers fún akitiyan àti mú kí èdè Yorùbá wà nípò èdè à ń pọ́nlé láwùjọ bẹ́ẹ̀ làwa ń fẹ̀mí ìmoore hàn sí gbogbo ẹ̀yìn èèyàn pátápátá àní sí gbogbo ẹ̀yìn olùtẹ́tí sí ìtàn àròsọ olóyè tí ò fagbọ́wà tí ọ̀lárìnwájú adéwùsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ ń kà fún ìgbádùn yín a ò lè dúpẹ́ tán àníṣe a kò lè dúpẹ́ tán lọ́wọ́ yín ẹ ṣeun o ẹ ṣeun gidi gan ni o ẹ ṣe é púpọ̀ ìrèké oníbùdó ń tẹ̀síwájú ẹ lẹ́ ń bẹ̀ wọn o ẹ kú kalẹ̀. Díẹ̀ nínú àtẹ̀yìnwá.
1: Kọlọkọlọjáde ó ní.
2: Fọwọ́láńdà fọwọ́láńdà tẹ̀mí ní tẹ̀mí ní.
0: Ìtàn ń tẹ̀síwájú.

0: fẹ́ obìnrin sọ di aditi ó di ajá tí kò gbọ́ fèrè ọdẹ obìnrin náà kò jẹ́ kí ọkùnrin yìí sinmi níbi tí ó ti ń ṣe fáàrí hàn aṣọ tán ní ilé aláṣọ bàtà tán ní ilé oníbàtà orí ọkùnrin náà yí pẹ̀lú àwọn méjèèjì ń lọ mọ́ra bí ejò wọ́n ń tẹ̀léra bí èrà wọ́n ń wọlé wọ́n ń jáde wọn kò tilẹ̀ ní èrò pé kí ọkùnrin náà tètè padà mọ́ nígbà tí ó sì pẹ́ díẹ̀ wọ́n fẹ́ ara wọn. Nígbà tí ó ṣe wọ́n pinnu àti wá lọ sí ìlú ọmọ ọba ọkùnrin yìí wọ́n múra ní ijó kan wọ́n kó díẹ̀ nínú ẹrù obìnrin náà lé orí ẹṣin àràmọ̀dà yìí àwọn méjèèjì sì bọ́ lé orí ẹṣin ọkùnrin jókòó ní iwájú obìnrin wà lẹ́yìn ó di ọkùnrin ní ìdímú ọkùnrin yí igi kékeré tí ẹṣin fò ó di òfurufú wọ́n kọ orí ẹṣin sí ọ̀nà ìlú ọkùnrin náà kò sì pẹ́ tó bí wọ́n ti ní èrò tí wọ́n fi yọ sí ìlú ọmọ ọba náà nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n kò lọ sí ààfin gan nítorí ọmọ ọba náà kò fẹ́ kí òun àti ìyàwó òun yọ sí baba òun bẹ́ẹ̀ ó fẹ́ kọ́ lọ sọ fún baba rẹ̀ náà kí wọ́n wá fi ìlú àti ijó pàdé ìyàwó òun nítorí náà ilé tí baba rẹ̀ kọ́ sí ẹ̀yìn ìlú ni wọ́n lọ ibẹ̀ ló sì fi ìyàwó rẹ̀ sí tí ó lọ sí ààfin nígbà tí ó yọ sí ààfin ariwo ta inú baba rẹ̀ sì dùn tó bẹ́ẹ̀ tí kò mọ bí òun ti ṣe lè yọ̀ tó.
1: ọmọ mi
0: ó dì mọ́ ọmọ rẹ̀ ó yẹ lójú wò ó ń kí ìgbà tí ó ṣe tí òun àti ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni ọmọ rẹ̀ sọ fún un pé òun mú ìyàwó bọ̀ àti wípé ó wà ní ilé rẹ̀ lẹ́yìn ìlú inú ọba dùn ré kọjá ó sì pàṣẹ kí wọ́n yọ ẹni tí ó ní ẹṣin kúrò ní ẹ̀wọ̀n kí ó jáde àti wípé kò gbọdọ̀ jẹ́ kí òun rí òun mọ́ ẹlẹ́ṣin yìí jáde kúrò ní ẹ̀wọ̀n lóòótọ́ ó fi ọba àti ọmọ rẹ̀ sí ààfin níbi tí wọ́n gbé múra àti lọ pàdé ìyàwó tuntun ṣùgbọ́n bí ó ti ń lọ ilé tí ìyàwó ọmọ ọba náà wà ló bá lọ nígbà tí ó dé ọ̀hún ó wí fún àwọn tí ó wà nínú ilé náà pé ọba ní kí òun gbé ìyàwó ọmọ òun wá níwọ̀n ìgbà tí wọ́n sì ti mọ̀ pé òun ló ní ẹṣin náà tẹ́lẹ̀ tí ó sì ti wà ní ẹ̀wọ̀n wọn kò fúnra pé irọ́ ni ó ń pa wọ́n fi ìyàwó ọmọ ọba fún un ó gbé ilé orí ẹ̀.

0: kú ọdẹ ó sì ń padà bọ̀ nígbà tí obìnrin yìí ń kígbe ó yà sí ibi tí igbe náà ti ń wà ó sì bá ọkùnrin yìí níbi tí ó gbé na obìnrin náà eléyìí bí ọba náà nínú tó bẹ́ẹ̀ gẹ́ nígbà tí ó wo ẹwà obìnrin náà kò sì ṣe méjì kò ṣe mẹ́ta ṣe ló pàṣẹ fún àwọn èrò ẹ̀yìn rẹ̀ kí wọ́n bí ọkùnrin náà lórí ó pa á ó sì mú obìnrin náà lọ sí ààfin tirẹ̀ kò ju ọ̀sẹ̀ kan tí obìnrin yìí dé ààfin tí ọba ìlú yìí wípé òun ó tún fẹ́ nígbà tí ó sì ro bí ọba náà ti lágbára tó tí ó sì mọ̀ pé ó lè pa òun bí òun bá kọ̀ ó gbà láti fẹ́ ṣùgbọ́n gbígbà tí ó gbà náà kò tí inú rẹ̀ jáde ẹnu lásán ló fi wí ó sì ti bẹ̀rẹ̀ sí ronú ọ̀nà àti yọ ọba dá ọjọ́ ìgbéyàwó ó fi ilé pọn ọtí ó fi ọ̀nà ru ọkà ṣùgbọ́n nígbà tí ó kù díẹ̀ kí ọjọ́ náà pé obìnrin yìí yí padà ó ń ṣe bí aṣiwèrè ṣùgbọ́n kò ṣiwèrè rárá ó ń ṣe bẹ́ẹ̀ ni.
1: Adéǹdélé ọ̀nà òkìtì ṣé ìjẹ̀lá mú lúkẹ́ àbí kábíyèsí ṣé ìjẹ̀lá kábíyèsí ó jẹ̀lá mú lúkẹ́ ó jẹjọ́ àbọ̀ ní jẹni ó jẹjọ́. Adéǹdélé ọ̀nà òkìtì kábíyèsí ó jẹ̀lá mú lúkẹ́ tá a fẹ̀lú bọ́.
0: Ìbànújẹ́ ni eléyìí jẹ́ fún ọba ó sì bẹ̀rẹ̀ sí náwó fún àwọn oníṣègùn kí wọ́n bá òun wo wèrè obìnrin òun ṣùgbọ́n obìnrin náà kò tilẹ̀ ń jẹ́ kí wọ́n dé ọ̀dọ̀ òun ni a máa lù wọ́n bí wọ́n bá ti ń bọ̀ a máa gbá wọn létí wọ́n tilẹ̀kùn mọ́ òun pàápàá sí yàrá kan ni.

0: ṣùgbọ́n kí ni ọkọ rẹ̀ pàápàá ọmọọba tí ó fi ẹṣin gbé láti ilé rẹ̀ wá ṣe nígbà tí ẹni tí ó ní ẹṣin gbé ìyàwó rẹ̀ yìí lọ. Nǹkan tí ó ṣe nìyí, ó yí aṣọ padà, ó wọ aṣọ ẹni tí ń rin ìrìn àjò, ó pinnu àti wá ìyàwó rẹ̀ dé ibikíbi tí ó bá lè rí i. Ó fi orí lé ọ̀nà ibì kan ṣá, ó ń lọ, ó rìn láti ìlú dé ìlú. Nígbà tí ó ṣe, ó dé etí ìlú ibi tí ìyàwó rẹ̀ yìí wà, ó sì gbọ́ ìtàn nípa rẹ̀ bí ẹnìkan ti fi ẹṣin àràmọ̀dà kan gbé obìnrin kan tí ọba fẹ́ fẹ́, tí obìnrin náà di aṣiwèrè kí ọjọ́ ìgbéyàwó òun àti ọba tó pé. Ó fi etí sílẹ̀, ó gbọ́ ìtàn yìí kedere, ó sì mọ̀ pé ìyàwó òun ni. Ó fi orí lé ọ̀nà ìlú ibi tí wọ́n wí pé ó wà. Kò pẹ́ púpọ̀ tí ó fi dé ibẹ̀, nígbà tí ó tún dé ọ̀hún, ó wádìí dáadáa kí ó tó kọ orí sí ilé ọba. Nígbà tí ó dé ọ̀hún, ó wí fún ọba pé òun lè bá a wo ìyàwó rẹ̀ nínú àìsàn rẹ̀, ṣùgbọ́n ọba kò tètè gbàgbọ́. Ó ní láti tẹnu mọ́ dáadáa kí ọba tó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Ó ní òun ti ń wo ẹgbẹ̀rún aṣiwèrè bẹ́ẹ̀ rí, kò já mọ́ nǹkan kan fún òun. Nígbà tí ó ṣe, ọba gbà fún kí ó lọ sa ipá rẹ̀. Ó wí fún un pé obìnrin náà wà níbi tí wọ́n ti ilẹ̀kùn mọ́ sí, àti wípé kò tilẹ̀ gbọdọ̀ rí ẹnikẹ́ni ni, àfi ẹni tí ó bá ń gbé oúnjẹ bọ̀ wá fún un. Ọ̀rọ̀ náà le tó bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé ọba pàápàá kò tó ẹni tí bá ọkùnrin náà dé ibi ilẹ̀kùn iyàrá náà rárá. Nítorí bí obìnrin náà bá ti rí ọba lílù ni, ọba fi kọ́kọ́rọ́ ilẹ̀kùn iyàrá náà fún ọmọ ọba yìí, ó ní kí ó lọ sí i. Ó lọ, nígbà tí ó dé ibi ilẹ̀kùn, ó yọjú láti ibi ihò kékeré kan sí inú ilé, ó sì rí i pé ìyàwó òun ni. Ó gbọ́, ó ń sọ̀rọ̀, ó sì ń dárúkọ rẹ̀ lọ́wọ́ gan ni. Ó ní ibo ni òun ó ti rí i, ẹni tí í ṣe olùfẹ́ òun. Bí ọmọọba yìí ti ń gbọ́ báyìí, ó ṣí ilẹ̀kùn, bí ó sì ti ṣe bẹ́ẹ̀ ni obìnrin yìí sáré bọ̀ gbúrú kí ó bà máa lù ú bí ó ti ń ṣe sí àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n bí ó ti kù díẹ̀ báyìí kí ó dé ọ̀dọ̀ rẹ̀, ni onítàn òun dárúkọ ara rẹ̀, tí ó wí pé kí ó wo òun dáadáa, àti pé òun ni ọkọ rẹ̀. Bí ó ti sọ báyìí, obìnrin náà bìlà sẹ́yìn, ó wò ó dáadáa, ó sì rí i pé ọkọ òun ni lóòótọ́. Wọ́n dì mọ́ ara wọn, wọ́n sọ ìtàn nǹkan tí ojú àwọn ti rí sẹ́yìn fún ara wọn, wọ́n sì pinnu bí àwọn ó ti ṣe fi ìlú náà sílẹ̀. Nígbà tí ó pẹ́, ọkùnrin yìí jáde, ó sì ya ọba lẹ́nu púpọ̀ pé ó lè pẹ́ nínú ilé náà tó bẹ́ẹ̀. Ó gbà á sí ẹni tí oògùn rẹ̀ múná gidigidi, wéré, ó fún un ní àpò owó kan fún lílo ara rẹ̀, ó sì tún fún un ní àpò mìíràn fún àti fira nǹkan egbòogi. Ọkùnrin náà tún padà lọ́jọ́ kejì, ó tún jókòó títí pẹ̀lú ìyàwó rẹ̀. Nígbà tí ó ṣe, ó sọ fún ìyàwó náà pé òun ó pe ọba wọlé. Bí ọba bá wọlé, kí ó kí i dáadáa, kí eléyìí ní bá túbọ̀ fi hàn ọba pé egbòogi òun jẹ́. Lóòótọ́, ó pe ọba, ó sì wọlé. Obìnrin náà kí i dáadáa, inú ọba sì dùn tó bẹ́ẹ̀ kí ó tún fún ọkùnrin yìí ní àpò owó kan. Nígbà tí ó ṣe, lẹ́yìn tí àwọn méjèèjì ti pinnu àkókò tí àwọn máa lọ tán, ọkùnrin náà pe ọba, ó sì sọ ọ̀rọ̀ fún un. Ẹ ó rí nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ ètò tí ó ṣe nípa lílọ wọn. Báyìí ló wí, ó ní.
1: Kábíyèsí, mo rò pé ẹ̀yin náà ti rí ìwà yìí, wipe awa ti a je babalawo ko ri bakan na ayato si ara wa babalawo aladi e wa awon won ni ko moju ki won ma ya ile onile ki won ma gba di aladi e lo awon babalawo miran wa ti won ko mewe ti o ye ni jija fun aisan nitori ori won ko pe won ko si mo ita towo dowo awon babalawo awon babalawo miran si wa ti won ko fi okan si oniruru egboogi ti o ba oniruru aisan mu awon ni ma fi oogun osobiawo lakuregbe oogun ori fifo wo inu rirun sugba awa yi babalawo ti o ti inu babalawo wa ni awa nkan kan loku pataki ti eni lati se nipa isan yawo yin yi e o mu esin ti o gbe wa jade ni otunla e o ko odunrin koko imi ojojo si aarin oja e o wa aso ti o ni lari fun iyawo yin gbogbo awon ilu yo pejo lojo na nitori be ni awon anjanu wi ojo na ni were iyawo yin yo tan pata pata bi ko ba tan a je pe baba mi ko lo bi mi eyin na ni lati wa aso nla lojo ti a n wi yi nitori ojo

lẹ́yìn ni ọkùnrin náà sọ fún ọba. Ọba sì gbà bí ó ti wí. Nígbà tí ọjọ́ mẹ́ta pé, wọ́n kó ọ̀ọ́dúnrún ìkòkò imí ọjọ́ jọ sí àárín ọjà. Gbogbo ìlú péjọ, ọba wo ẹ̀wù pàtàkì. Ìyàwó náà wọ èyí tí ó jí ire. Ọmọ ọba tí ó ní ìyàwó yìí náà wọ aṣọ tí ó ní láárí. Wọ́n gbé ẹṣin yìí sí àárín ọjà. Wọ́n to ìkòkò imí ọjọ́ yìí po. Lẹ́yìn náà wà yìí o, ọmọ ọba yìí wo òkè. Ó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí òfurufú. Bí ẹni pé àjọ̀nú kan ń sọ̀rọ̀ sí i.

0: sí ní ọjọ́ inú ìkòkò wọn ni. Èéfín sì bo gbogbo àwọn tí ó péjọ tó bẹ́ẹ̀ tí wọn kò rí ara wọn mọ́. Àkókò yìí ló fa ìyàwó rẹ̀ tí ó gbé e lé orí ẹṣin tí ìyàwó jókòó dáadáa tó tí ó yí igi kékeré tí ẹṣin ẹṣin gbé ara ní ilẹ̀ ó di òfurufú ó ké sí ọba ní ìsàlẹ̀ ó ní.
1: Ó dìgbà o, bàbá tí ó wọ ẹ̀wù gẹ̀rẹ̀yẹ̀, ó níyàwó ti mú ìyàwó lọ.
0: Báyìí ni ọmọ ọba náà mú ìyàwó rẹ̀ wá ilé. Nígbà tí wọ́n dé ilé, gbogbo ìlú ni ó ṣe àríyá fún wọn. Tí ijó ń pàdé ijó, ìlú ń pàdé ìlú.

ìtàn náà ti parí nìyí. Ẹ kò rí ìfẹ́ bí ó ti lágbára tó. Ìfẹ́ ni ó mú kí ọmọ ọba fi ilé sílẹ̀, kí ó di ẹni tí ń rìn kiri bí alágbe. Ìfẹ́ ni ó mú kí ènìyàn sọ ara rẹ̀ di aṣiwèrè láì jẹ́ pé ó ṣiwèrè. Mo sì fẹ́ kí ẹ kọ́ ọgbọ́n láti ara eléyìí lọ. Kì í ṣe lára èyí nìkan, mo fẹ́ kí ẹ kọ́ ọgbọ́n lára ohun gbogbo tí ẹ ti gbọ́ lẹ́nu mi. Kí ẹ sì ròyìn fún ọba yín. Ojú kòkòrò ní gbòǹgbò ẹ̀ṣẹ̀, ìgbéraga ní ìpilẹ̀ṣẹ̀ ìparun. Ìfẹ́ ni okùn pàtàkì tí ń so ọmọ aráyé pọ̀ mọ́ ara wọn. Ìbá ọ̀rọ̀ tí ẹ ó gbọ́ lẹ́nu mi nìyí. Bí ó bá di òwúrọ̀ ọ̀la, kí ẹ múra ilé, kí ẹ sì wá gba egbòogi fún àìsàn ọba yín. Ẹ kú ìjókòó láti òwúrọ̀ yìí. Ǹjẹ́ ìdí kò ń tayín bẹ́ẹ̀? Ẹ kú ìjókòó.

kan forí ti parí ọ̀rọ̀ rẹ̀ nìyí. Nígbà tí ó sì dákẹ́, èmi náà dìde. Mo bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ, mo ní. Bàbáwa àgbàlagbà, ọ̀gbẹ́ni ìtàn forí ti, ayọ̀ ni fún wa pé a mọ̀ yín. Àti pé a ní àǹfààní àti dúró níwájú yín. Nǹkan iyì sì ni pẹ̀lú pé bí ẹ ti jẹ́ àgbàlagbà yìí tí ẹ sì tún jẹ́ ọlọgbọ́n, ẹ kò fi ojú kékeré wo àwọn èrò ẹ̀yìn bí irú àwa yìí. Láti àárọ̀ lẹ ti jókòó tí ẹ bẹ̀rẹ̀ sí sọ gbogbo nǹkan wọ̀nyí fún wa. Ẹ ṣé o, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Iwájú ni Olódùmarè yóò máa jẹ́ kí ọwọ́ yín lọ. Orúkọ yín yóò máa tàn kálẹ̀ bí òṣùpá. Ẹ ó jẹ́ ọlọ́lá pàtàkì láàrin àwọn ẹ̀dá alààyè. Ẹ ó máa ti orí ìgbéga dé orí ìgbéga, àti orí ìbùkún dé orí ìbùkún. Lágbára Olódùmarè tí ó dá ọ̀run, tí ó sì dá ayé. Àtìrandíran àwọn ọmọ ènìyàn kò ní ṣàì máa wí nípa tiyín pé ẹni pàtàkì ni ìtàn forí tì í ṣe. Báyìí ni mo sọ̀rọ̀. Lẹ́yìn náà, a kúrò ní yàrá náà. A jáde, a lọ jẹun. Nígbà tí ó di alẹ́, ìtàn forí ti pè wá. Ó sì fún wa ní egbòogi tí a ó lọ fi fún ọba ìlú Àlùpàyídà. Kò dúró di ọjọ́ kejì kí ó tó fún wa mọ́. Gẹ́gẹ́ bí ó ti kọ́ sọ, nígbà tí ilẹ̀ ṣú, a sùn, a sì sun oorun dáadáa. Nítorí kò sí ẹni tí ó yọ wá lẹ́nu lóru. Nígbà tí ilẹ̀ mọ́ lọ́jọ́ kejì, ìtàn forí ti fi ẹ̀bùn fún wa. Ó fún èmi àti èrò ọkàn ní ẹrù góòlù kọ̀ọ̀kan. Lẹ́yìn náà, a kí ó dìbò ṣe. Òun náà sì sìn wá jáde sí ìta láti ihò ilẹ̀. Báyìí ni a ṣe tí a fi àbàmì ẹ̀dá nì sílẹ̀. Ọ̀gbẹ́ni ìtàn forí ti, ẹni tí ó fi ihò ilẹ̀ ṣe ibùgbé rẹ̀. N kò lè sọ gbogbo nǹkan tí ojú wa rí kí a tó padà dé ìlú Àlùpàyídà. Nítorí ojú wa rí nǹkan tí ojú ẹlòmíràn kò rí rí. N kò lè gbàgbé nǹkan tí a ṣe alábàápàdé ní ààbò ìrìn àjò náà. Mo dé ìlú àwọn ènìyàn tí kò gájú ẹsẹ̀ bàtà kan lọ. Níbẹ̀ ni wọ́n ti mú wa, tí wọ́n so wá mọ́ igi. Mo bá kìnì mú ja ìtàkadì lójú ọ̀nà. Mo sì bá gbogbo ẹranko inú ayé níbi tí wọ́n pẹ́ sí, tí wọ́n ṣe ìpàdé wọn. Wọ́n lé mi títí, mo ń mí.

dájú bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ti bẹ̀rẹ̀ sí pàdé ìyọnu, ìgbà tí a sì dé ìlú Àlùpàyídà, a kò bá ẹni tí ó rán wa lọ mọ́. Ọba ti kú.

kí a tó padà dé ìlú ní gbogbo àwọn ọmọ ìlú ti pa ohùn pọ̀ pé èmi ni kí wọ́n fi jọba kò sì pẹ́ tí mo dé tí mo fi gun orí oyè mo jọba ní ìlú tí kìí ṣe ibẹ̀ ni a ti bí mi ọdún keje tí mo ti wà lórí oyè nìyí ṣe ni mo sì tọrọ ààyè lọ́wọ́ àwọn ènìyàn mi wípé kí n wá rí ọ nítorí orí oyè náà ni mo wà ó tó oṣù mẹ́ta nísinsìnyí tí a dé ọ̀run tí ìwọ rí nígbà tí o wà ní kékeré wọ inú ààfin mi nígbà tí ó ku èmi nìkan sí yàrá òun lọ sì wí fún mi pé kí n lọ sí ilé rẹ kí n lọ sọ ìtàn ìgbésí ayé mi fún ọ bí èmi tí ó jẹ alákísà ní ìjọsí tún ti di ẹni tí ń gun orí ìtẹ́ ó sì ṣe púpọ̀ fún gbogbo ìtọ́jú mi tí ó ti ṣe láti ìgbà tí mo ti dé ayé rẹ ó dára olódùmarè yóò fún ọ ní ìbàlẹ̀ ọkàn àlàáfíà kì yóò sì kúrò ní ilé rẹ láéláé ó dìgbà díẹ̀.

0: ọkùnrin náà sọ bí ó sì ti wí bẹ́ẹ̀ tán n kò rí i mọ́ kò sì tilẹ̀ sí ẹnìkan nínú àwọn tí ó bá a wá tí a tún rí ní ilé wa bí ayé ti rí nìyí ẹ̀yin ọmọ ènìyàn kí ẹnikẹ́ni má ṣe ru ara rẹ̀ pín bí ẹ̀mí ènìyàn bá ṣì ń bẹ kí ó má ṣe wípé kí ni òun lè ṣe ìdààmú pọ̀ ní òde ayé ṣùgbọ́n ọlọ́kàn dídúró ni yóò borí ìyọnu olúkúlùkù ni ó ní nǹkan tí ó ń fẹ́ ní òde ayé yìí kò sì sí nǹkan tí ènìyàn bá fi ọkàn rẹ̀ pinnu tí ó ń bi olódùmarètì tí kò lè ṣe alákìísà lè di olówó ẹni tí ó bá múra lè gun òkè hílà kílò dé orí kókó alágbára ni yóò máa lọ síwájú ṣùgbọ́n àwọn ọ̀lẹ́ ni yóò máa wà láàrin àwọn èrò ẹ̀yìn láé láé.
1: Ìdúró ṣáṣá
0: yóò pa mọ́. D.O. Fagunwa.

olóyè di òfágúwà olóòtú àti olùdarí ìtàn ọ̀làǹrẹ̀wájú àdéhùnsì onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ ayọ̀kúnlé adéfúye àwọn ẹ̀dá ìtàn ọmọ ọba ọkùnrin ọ̀pẹyẹmí àjàdí ọmọ ọba obìnrin Elizabeth olówó ń yọ ìtọ́foríti bàbá ẹlẹ́ṣin ìrèké oníbìbò òǹsọ̀tàn láti pinlẹ̀ ọ̀làǹrẹ̀wájú àdéhùnsì. àṣé bọ́kọ̀ bá lòkun tó sì tún rọ̀sà bó pẹ́ títí yóò padà fàbọ̀ fẹ́lẹ́bù tẹ́ àwa ti rọ̀kun a sì ti rọ̀sà ẹlẹ́bù tẹ́ làwa ń fàbọ̀ fún yìí o ìwé kí oníbùdó ṣe bẹ́ẹ̀ ó bù ṣe ẹ ṣeun a kí yín fún ìgbádùn ìtàn náà ẹ máa gbáradì fún ìwé ìkẹyìn tí ògbóǹtarìgì olóyè di òfágúwà kọ èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ àdìtú olódùmarè títí ìgbà náà èmi ọ̀làǹrẹ̀wájú àdéhùnsì ọ̀pẹ̀lọ̀rọ̀ ń kí yín pé láyọ̀ la ó tún pàdé o.

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Àmọ̀ pé kí ló fẹ́ ra yìí?
3: Òróró ìsebù ni mo fẹ́ ra jàre.
2: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
4: Àmọ̀ pé
2: rántí pé ìfà máa fani lákòóyá o.
3: Òróró ló wá fẹ́ kí n rà báyìí.
2: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni ò parọ́.
4: O lè ra ìwọ̀nba tí owó rẹ bá ká.
2: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà sè.
4: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi,
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Ṣàlàtẹ̀ òwe òwe o.
6: Don't let malaria make you miss the moments that matter. Use Charlatan, a doctor-recommended anti-malaria that contains Artemether plus Lumefantrine. Charlatan comes in convenient doses for various body weights and is also available in cherry-flavored dispersible tablets for children. Charlatan from Shalima Healthcare is endorsed by the Nigerian Medical Association. If symptoms persist after 3 days, consult your doctor.
7: Charlatan,
6: knock out malaria in 3 days.
8: Mo ti bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ya akẹ́kẹ̀ẹ́ rẹ̀. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúrúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ẹ̀ṣẹ́ púpọ̀ púpọ̀ bàbá wa Hubert Ogunde ọmọge ló láyé n tá n sọ tí àti ìgbé kinní sókè gan la tún fẹ́ tún sọ báyìí wípé àwọn obìnrin máa ń rí àánú gbà ibikíbi tó bá kọjú sí n tó bá fẹ́ wọ́n máa ń tètè rí gbà ṣùgbọ́n àwa ọkùnrin àfikọ́lọ́ ọba dáríjì wá o ẹ mọ.

0: ẹni kí wọn lógun mọ̀ṣọ́ adétọ́lọ́gun tọ́lọ́gun bí ẹni kí wọn lókè ògùn.
1: Àwa náà ni òun ò fi àṣẹ lómi.
0: Àwa náà ni alárànbarara bí ẹni pè bàrà pa.
1: Àwa gangan lára ayòkú ń gbà dá ni.
0: Tibatiba bí ẹni pé ìbàdàn iná la fi ń júbà ní ọjọ́ tòní. Bọ̀sún Aláyẹ̀dé iná ni ọlọ́wọ́ ọdán studio manager olóòtú ètò yìí Túndé Ọláwúwo. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ oníbejì yìí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ la wà nílùú Ìbàdàn. À ń kí pẹ́tò ètò ó ti gbéra sọ̀nà
1: nù. Bẹ̀rẹ̀ nù àti dé. Mẹ́jọ sí mẹ́wàá agbo òfẹ́ ni lọ́ta kaka kalẹ̀ lórí.
0: Ó ga jù.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹyẹ ká bẹ̀rẹ̀ báyìí. Kí ni ẹ̀ṣẹ̀ táwọn obìnrin náà ṣẹ̀ tó fi wá jẹ́ pé àwọ ọkùnrin la máa ń dà wọ́n láàmú bí tá ti bẹ̀rẹ̀ lónìí náà. Tó fi wá jẹ́ pé tí gbogbo obìnrin tí è dórí arúgbó obìnrin tí è dórí ọ̀dọ́ obìnrin ẹni tẹ́ ẹ mọ̀ pé ti wà nílé ọkọ. Tí obìnrin bá ń wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ńṣe ni irú ọkùnrin bẹ́ẹ̀ yóò fẹ́ filẹ̀kùn mú lọ́wọ́. Ẹni tí ò bá mọ ìjìnlẹ̀ Yorùbá kò lè mọ nǹkan tí mò ń sọ. Ṣùgbọ́n wọn kò yé bàbá Ìbàdàn.
1: Ohunkóhun
0: tí obìnrin bá ń wá obìnrin yẹn o lè jẹ́ ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge. Ẹlẹ́ẹ̀kejì o lè jẹ́ abilékọ o ti wà nínú ìdílé aláyọ̀ àbí. Tó bá wá jẹ́ ọ̀dọ́mọbìnrin tó ti bàlágà ojú àwọn yẹn wọn rí mẹ́wàá. Kí ló máa ń ṣe àwa ọkùnrin? Ọlọ́run sáà ti dá wa lọ́kùnrin náà.
2: Bẹ́ẹ̀ni.
0: Tó fi wá jẹ́ pé tí obìnrin bá ń wá ìrànlọ́wọ́ lọ́wọ́ wa àyàfi bá ṣe filẹ̀kùn mú wọn lọ́wọ́. Ṣé rí filẹ̀kùn mú wọn lọ́wọ́ tá à ń sọ yìí?
2: Bá
0: iṣẹ́ ni wọ́n máa fúrú ọmọbìnrin yẹn ní kọ̀ǹdísàn.
1: Bẹ́ẹ̀ni kọ̀ǹdísàn kọ̀ǹdíkì.
2: Mọ́ ṣe máa fẹ yín ẹ lélẹ̀.
1: Pé kí la jù ọ tó bẹ̀rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: N tọ́ sọ ni pé
0: orí rédíò la wà fa.
1: Gbogbo ìrànlọ́wọ́ tóbìnrin bá wa iná yàrá tó wà ọwọ́ ọkùnrin kọ́kọ́rọ́ tó lè ṣí wa.
2: Bẹ́ẹ̀ni.
1: Kò sì jẹ́ nù.
0: Ṣé wọ́n bí sórí méjà ni torí ọlọ́run?
1: Sórí àtẹ̀já Bible sì sì ni.
0: Tó fi wá jẹ́ pé tí obìnrin tí è dórí arúgbó. Ẹ sá máa wá ọ̀nà ibi tí ẹ ti fẹ̀yìn ẹni ẹlẹ́ni lélẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí a kọ̀kọ́ yanjú ní alẹ́ tòní. Kó tó di pé a máa tẹ̀síwájú lórí ètò. A ní láti ṣàlàyé fún wa bákan náà wípé oríṣiríṣi àgbékalẹ̀ náà ló tún ń bọ̀ wá sí orí ètò lálẹ́ tòní. Ẹ tún gbọ́ kàn sí.
1: Nígbà tí mo wà pé oríṣiríṣi àgbàlẹ̀ làárà la máa yọ.
0: Bẹ́ẹ̀ ni.
1: Kò lè bá wọn lẹ́jà fún.
0: Ọ̀pẹ ni fọlọ́run. Ọlọ́run tó fún wa ní àrà yìí dá.
1: Nígbà wípé àwa gangan lára.
0: Ẹ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì o. Ẹlẹ́ẹ̀kejì rèé. Òun náà dẹ̀ ni wípé baálé ilé kan wà a lè pè ní kòlà
1: kò ṣàgbé.
0: Síbẹ̀ náà ẹ mọ̀ pé ìṣe rere láyé ń bẹ lọ́wọ́ orí ni o.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n á gbàdúrà fún gbogbo etí tẹ́ ń tẹ́tí sí wa lórí ètò agbo òfẹ́ special yìí ní ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn. Àdúrà yẹn náà ni wípé Ọlọ́run ọba kò ní jẹ́ ká rí ogun tí a fi máa wá pinnu lọ́kàn ara wa wípé ó dá o. Ṣé torí owó tí mo fẹ́ gbà lọ́wọ́ yín náà lẹ́sà ní àṣà lọ́tẹ́ẹ̀lì.
2: Àmì Ọlọ́run ò ní járe.
0: Ṣé mọ̀ pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn inú Ọlọ́run ọba ò dùn sí?
2: Bẹ́ẹ̀ni.
0: Àbọ̀dùn sí ni.
1: A kò dùn sí. mo e pe abala ilokan re
0: so e ma gbo elekeji o baba badan abiola adekan bi slick lady lo ba eh mo soro nipa arakunrin kan pola
2: o sagbe
0: te iyawo re ori owo pa wole sugbon ori koko ise
2: to
0: nse nto kan sa won ansele ni wi pe owo ma wa lowo iyawo owo isaba si lowo oko eni kan wa to n gbo eto yi agbo fe special ni radio omoluabi splash 105.5 fm Olorun oba ko ni je ki iwo ba le le to n teti beleje si wa lowo lowo bayi Olorun oba ko ni je ki iru awon okunrin be Olorun oba ni so yin di gbeudani
2: amen
0: je mo gbeudani Olorun o tun pe ni dobodi yesa
1: be ni ja to palanta
0: gbeudani ja to palanta dobodi yesa nigbati ise ti bo lowo oba le le tan so yi
1: so ko to ti ku ndi e baun o di gba to bi
0: eh ni kilo wa sele
2: kilo sele
0: nigba mi mama nigbati oko o ti rise kankan se mo wa wo pe to ohun iyawo ohun lati da ogbon si ba le le de wa n de lowo oro legbere nigbati o si se lowo e mo o wa di alabaru ti n lo si oja kan ti o gbajumo bi isane leta mi nilo lati so yen se n gbo mi
1: oyeyeke
0: oko iyawo wa bere pe iyawo mi otaja o se nkan kan o ko soro aje to da wole nibo lo tun ti ri owo to fi se be loni ani a risk ya lo na ni ipese ola na ni
1: o ko fi nkan kan fi le abi
0: ba le le a ma dupe lowo iyawo re pe to o se ojo ni ni oti o ni te sugbon ninu okan arakunrin yi ko dumo ninu lati ma lo si oja ti mo so wi pe ogboruko lori o wa di alabaru loja ki won le jeun lo ba di lojo kan logun leko se mo pe eje fun ni apere kan bi oja bodija iru ma npo nbe gan
1: repete
0: abeko
1: repete ataro atosan ti role
0: ikun fofo ni o lo ba lo si oja o n se alabaru o titi ji kuro le lo ba n soro aje ti e lo lujiji lo ba fowo si apo re mejeji oun gbagbe fonu
1: ero gazimiri ti e o ti gbagbe e le
0: to je pe ti e ba gbagbe fonu yin síbi kan lásìkò tí a wà yìí
1: ṣe
0: rí gbogbo sísítẹ́ẹ̀mù orí òótọ́
1: òun
0: kò tiẹ̀ kọ́kọ́ lè balance náà
1: orí ọmọ agbá yìí ni
0: ọgá alága jù tó bá ní àwọn ẹlòmíì gan tó máa ń ṣàánú òun lákàn pé nọ́mbà òun wípé ọ̀rẹ́ wa
1: ìbí
0: ló wà ibi báyìí ni mo wà pàdé mi ń bẹ́
1: o orí ibi tẹ̀ náà wọ́n sá pè sí
0: ó sì láwọn ọ̀rẹ́ bẹ́yẹn tó kàn ń ṣàánú ẹ̀ dáadáa kán lè máa rí owó ná ni bàbá yìí bá rò pé báyìí kàṣá báyìí káwòdì
1: kó wọn tètè fẹsẹ̀ kan
0: wọn tètè padà lọ sílé láti lọ rè mú fóònù lọ́ba délé wọ́n tabula kalẹ̀ kù
1: ẹkún mi kí àgbàgbàgbà
0: bí ọmọ lọ bá já wọnú yàrá bàbá landlord tó ní gbogbo ilé yẹn òkè làwọn wà ó wọn báyàwó níyàwó ṣèranù nínú ilé wọn. Ẹ ṣe mo dúpẹ́ sà. Wọ́n ní kí n sọ àdúrà mẹ́ta kan. Ohunkóhun tí ó ṣẹlẹ̀ sí ọ gẹ́gẹ́ bíi baálé ilé tónítọ̀hún ó fi di gbèwù dání kò ní lè ṣẹlẹ̀ ní. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé àánú máa ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ni. Tí ilẹ̀kùn kan tó bá tì mọ́ bí Ọlọ́run ṣe ń jẹ́ Ọlọ́run tí ò ní padà kúrò níbẹ̀. Tó bá kù díẹ̀ kí àṣírí rẹ fẹ́ tú Ọlọ́run ọba ó máa pèsè fún ọ.
1: Arákùnrin
0: yìí wọlé.
1: Yọ pararo.
0: Ó kàn tọwọ́ bọ abẹ́ pílò tó mọ fi fóònù ó sì mú fóònù ó sì padà sọ́jà. Ẹ dákun ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wà nílé. Ọlọ́run ọba ni jẹ́ kárí kò ṣe dáadáa
1: o.
0: Tó bá jẹ́ pé ẹ̀yin ni ọkọ kí lẹ máa ṣe. Ẹlẹ́ẹ̀kejì bóò lẹ ṣe rojọ́ fún baálé yín nígbà tí ọkà ti fó. Ṣé lálá òlù ni?
1: Àbí
0: ṣé rẹ́rẹ́ òrùn ni?
1: Àbí
0: ṣé igi ọ̀dá ni? Ṣẹ́wẹ̀ òso ni?
1: Agbódúgbò
0: ẹ̀rọ
1: sọ ìjì já.
0: Bọ̀sùn aláìní magic finger ṣàkọ́kọ́ lọ sí polówó báyìí. Nítorí náà ẹ kọ́kọ́ ní ìpele àkọ́kọ́ yẹn àti pípamọ́ ilé ìta sọ ṣì kejì ẹ bá wa dá sí 0706-949-3000
1: 0706-949-3000
0: tàbí 0707-1-4-4-7-4-4-7-5-7-5-7-7-0
1: tó bá jẹ pé yìí ni baálé tẹ bá rú ẹ.
0: Ẹni tó bá fẹ́ pè wọlé tó bá ṣe obìnrin ni kó dá ẹjọ́ fún obìnrin yẹn.
2: Hello.
0: Ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ o.
0: A ti ń gbọ́ yín dáadáa. Ẹ yí rédíò yín ẹ̀yìn lọlẹ̀ díẹ̀ ń bẹ̀ yín. Ká lè gbọ́ yín dáadáa. Ẹ kalẹ̀ o. Kí lorúkọ yín àdúgbò ò lè wà ìlú wo ni? À ń gbọ́ yín iṣẹ́ ẹ̀gbọ́ mi ni. Ẹ ló mà.
1: Ọ̀dìgí èmi náà ti wọlé.
0: Ok ẹlòmíì ti wọlé. Hello. Ẹ kalẹ̀ o. Hello.
1: Ìgbẹ̀njára wọn ni.
0: Agbo fẹ́ special ló ń kí yín láti
3: splash. Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ dáde.
3: Olóòtú àti àwọn ìgbìmọ̀ mo kí yín. Orúkọ mi ni Dadi Akinade.
0: Bàbá àgbà.
3: Tó bá jẹ́ pé èmi ni ọkọ yẹn. Nǹkan tí màá ṣe ni wípé màá wọ ọ̀nà bí màá ṣe kó jáde kúrò nínú ilé yẹn. Nítorí tí mo bá ní kí n máa bínú owó lèèyàn fi mọ bínú tí mo fi ń jà. Owó ọ̀ ń dà. Ìyẹn ìkíní. Ẹ̀kejì bẹ̀ tún mi ní pé wọ́n ní tí obìnrin bá ti ń ṣèṣe kúṣe àbọ́kùnrin ló ṣèṣe kúṣe ó fẹ́ pẹ́ ẹ̀kejì ẹ̀ ni. Bí dúró nínú ilé wàhálà ni. Nǹkan mú àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo mọ̀ ní pé ó lè máa lò kí ó dùn mí bí àwọn ìwé ẹ̀rí màá kàn palẹ̀ mọ́ màá sì kúrò èsì ní pariwo. Nítorí tí ojú bá tì í àwọn ìtọ́jú bá ti obìnrin yẹn àwọn ìyẹn ti mọ̀ mí mọ́ nígbà kan. Kò sí bí wọ́n ṣe forí ajá tí wọn ò ní pé ìkòkò tá a fi ṣe é.
0: So
3: àjọṣe ló kú òru níbẹ̀ èdè ó kàn jáde. Òun ni ó wà á mọ̀ bóyá òun tẹ̀síwájú pẹ̀lú landlord àbí òun náà ó kó jáde. Ṣùgbọ́n irú nǹkan yẹn ọmọbìnrin yẹn nílò láti lọ sọ̀rọ̀ ìdáríjì ẹ̀sẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Bóun náà sì fi landlord yẹn lẹ̀. Nítorí tó bẹ́ẹ̀ lè jókòó tí ìgbẹ̀yìn rè ò ní dáa. ìgbẹ́ yìí ò ní dá ẹlẹ́dọ̀ ọkùnrin yẹn tí ó gbé ọkọ yẹn kò ní jẹ́ kí ó rí nǹkan gidi mú jáde níbẹ̀ so the best thing ni pé kò ní òkú ìtì ó dẹ̀ wá èèyàn tí ó bẹ̀ sí ọkùnrin ẹ pé bó ti ẹ̀ fẹ́ ò mọ́ ìgbà dárí èyí tó ń sin mo dárí jì ẹ nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn.
0: Ohun tí mi fẹ́ bí gan ìbẹ̀lẹ̀ dé yẹn ṣé irú ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá báyìí ṣé ó ní ìdáríjì.
3: Bọ́rọ̀ bá ti rí báyìí yóò dárí yóò bá dárí jì kí ni nǹkan tó fẹ́ gbé mi níbẹ̀ kò sí nǹkan tó fẹ́ gbé tó bá jẹ́ wípé bí ò bá dárí jì tí ó bá mú nǹkan gidi jáde fún tó bá jẹ́ pé bí ò bá dárí jì ọmọbìnrin yẹn tó bá jẹ́ pé géèmì wà tàbí nǹkan gidi kan wà o lè ṣe ṣùgbọ́n bí ò dárí jì bó lòun dárí jì ọbẹ̀ ti bí ọmọ lọ́wọ́ kó wá jẹ́ ọbẹ̀ lẹ́ wá ní pé ẹ fún wa ń bí ọbẹ̀ lérè pé ṣé nǹkan tó ṣe é dà bí ò dà.
0: Ọbẹ̀ ti ṣe ohun tí ó ṣe.
1: Iyọ̀ ti dàpọ̀ mí pé ó ti dọ́gbé ọkàn.
3: O ti parí ẹ.
1: Lọ́dọ̀ ẹ ti hun.
0: Ẹ ṣe sọ adúpẹ́ lọ́wọ́ yín. Ṣé
4: a ti mú
0: ẹ kalẹ̀ o.
4: Ẹ
0: kalẹ̀ sà.
4: Ẹ
0: lè sọ àdúgbò lásán àbílù tẹ̀ lọ sọ̀rọ̀. Eléyìí náà dá.
1: Ẹ kú lè mí ni. Bó lẹ ṣe ṣe sẹ́ẹ̀sán fàdá yọ.
0: Wọ́n ní èyí àwọn ni kì í ṣe mọ́.
1: Agbóyin.
4: Tàkì ọmọ gbọ́ rédíò dáadáa. Mo yá ṣẹ́ṣẹ̀ ó jẹ́ lágìlì ọ̀hún ní kọjá méjì yẹn. Wọ́n ti fúgbàmù kan kò ní ọdún ojú bí oṣù kan ló ti dáná lọ ṣẹlẹ̀. Sọ́dọ̀ tètè ni. Wọ́n fi fúgbàmù ẹ̀jẹ̀. Ọkùnrin yẹn ti ẹ̀ òun lẹ ọkùnrin yẹn ọ̀nà pa òun abúlé já ságojì. Fídíò tẹ̀mí gbọ́ yẹn lèmi ní ti gbé wọn tèmi jẹ́ náà ń jẹ́ tèmi ní bá wọn bẹ́ẹ̀. Wọ́n wá ní ìgbà ní gbá wọn ní báyìí ọkùnrin yẹn kàn ní àwọn ṣàgbákù mọ́ náà ṣàgbákù olólùwọ̀n lọ́kọ́ ní. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo bu ọlọ́mọ ni o.
1: Àtòhun yá fi.
4: Òun ni yá yíwọ gbẹ padà mọ́ dojú àrẹ. Òbí ó dé yẹn sọ láyé mo ní kò sọ̀rọ̀.
0: Kò sọ̀rọ̀.
4: Òní ọ̀sẹ̀ lórí ẹ̀. Òní ó ti di ìṣe. Bí ẹ ní àyè mi ọ́nà. Ó jẹ́ bí ẹgbẹ́ ti. Gbogbo.
1: Ìgbẹ́kẹ́ntẹ́lé tí àwọ̀ ọbẹ̀.
0: Ẹ ṣe gan. Ẹ ká lọ sí ẹ̀ka ìpolówó ọjà kí ó tó di pé a wà padà dé. Èyí tí àkọ́kọ́ náà ń bẹ́ lákọ̀ọ́kọ́ ẹ rí i pé ìkejì ni wọ́n
2: yá sí.
0: Alákọ̀ọ́kọ́ tá a gbé kalẹ̀ tá a fẹ́ kí àwọn èèyàn lákọlábo kó bá wa dá sí. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn ọlọ́mọge tó wà ní ilé ẹ̀kọ́ gíga káàkiri ṣe bá mọ ohun tí àwọn ọmọbìnrin yìí ń kojú láti ọ̀dọ̀ àwọn olùkọ́ wọn.
1: Àtàwọn ọkùnrin láyìíká lágbègbè.
0: Kí ló dé tó ṣe wípé nǹkan tí ì ṣe tiwa la máa ń fẹ́ jà lólè? Kò yẹ kó rí bẹ́ẹ̀ fa.
1: Gbogbo orin tá a bá sáfẹ́ẹ́ ṣe fún àyọ́sà gbọ́dọ̀ fa nǹkan dání.
0: Àbáwọn èèyàn ti gbàgbé pé gbogbo ohun tá a bá ṣe láyé láàjì rẹ̀ níwájú ọlọ́wọ́
1: bá. Lóde.
0: Ok, ẹ jẹ́ máa lọ sí ẹ̀ka ìpolówó ọjà, à ń padà bọ̀ láìpẹ́.
1: Ó ṣe pàtàkì.
0: Láṣẹ. Flash FM 105.5.
5: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for more promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under

0: ẹ káàbọ̀ padà lẹ́yìn ìpolówó ọjà tí ẹ ti gbádùn tán. Ẹ má jà parọ́ tanra wa.
1: Mẹ́wàá ń ṣẹlẹ̀.
0: Rédíò tí ẹ̀ ń gbọ́ yìí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Tá a bá ń ṣírò àwọn rédíò tí wọ́n ti ń gbọ́, aṣíwájú làṣíwájú ó sì máa jẹ́. Bàbá Ìbàdàn.
1: Ǹjẹ́
0: ẹ rán àwọn èèyàn wa létí ohun tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. Tá a bá wá ṣí fóònù lẹ̀, kálukú ó máa wá mú èyí tó fẹ́ dá sí ńbẹ̀.
1: Ntí àkọ́kọ́ náà ń bẹ̀ kó lórí pé àwọn èèyàn dá sí ìkejì náà ni pé kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kí ni a gbà lọ́wọ́ àwọn ọkùnrin pé kò sáànú tí a lè fẹ́ ṣe wọ́n rárá tí ò ní pé wọ́n sá fà kankan dání bí wọ́n sá kí ló dé kí la gbé kí la jù. Kí lẹ́sẹ̀ táwọn obìnrin ṣẹ̀ wọ́n gan lọ́wọ́ ọ̀dọ́mọkùnrin ni o lọ́wọ́ àgbàlagbà ni o tó bá sá ti jẹ́ pé ọkùnrin wa ti fẹ́ ran obìnrin lọ́wọ́ báyìí wọ́n sá gbọ́dọ̀ fà kankan dání.
0: Ṣé mọ̀ pé nǹkan tá à ń sọ yìí ó ń ṣẹlẹ̀ káàkiri
1: ilé ìwé ilé ẹ̀kọ́ lẹ́nu iṣẹ́ káàkiri mo fi nǹkan kan rọ̀ lẹ́gbẹ̀ẹ́.
0: Kí ló dé tá a bẹ̀rù Ọlọ́run?
1: Kò sì sílẹ́yìn mọ́ láti mọ́jà àgbà tí wọ́n lè ju oko olóko náà ni.
0: Àkọ́jà àgbà àtoko olóko náà ni.
1: Àwọn èèyàn bá ní gbé ìyẹ̀wò.
0: Ẹnìkan tí wọ́n ti wọlé o, èyí tó bá wù yín ni kẹ́ ẹ dá síbẹ̀ o, ká tó máa tẹ̀síwájú ẹ lọ ẹ̀ kàlẹ́. Ẹ̀lẹ́ dádì wa ó bọ́lẹ̀ wa bọ́lẹ̀ tí ń sọ̀rọ̀.
2: Ẹ̀lẹ́
0: o, èwo lẹ fẹ́ dá sínú méjèèjì?
2: Méjèèjì mo fẹ́ dẹ́.
0: Ọ̀yà ọ̀yà
1: ọ̀yà.
2: Ẹ̀lẹ́ wọ́n sọ nípa àwọn iléèwé àbí èyí ṣe gbogbo ọkùnrin.
0: À ń gbọ́ yín pé kì í ṣe gbogbo ọkùnrin ní máa ń ṣe irú ẹ̀.
2: Bí mo ń bá yín sọ̀rọ̀, àwọn obìnrin ni mo.
1: Ó
0: yá kẹ́ ẹ pè wá padà ẹ ṣe
1: 0706-0706-949-3000.
0: A
1: pé gbogbo ọkùnrin pátá púpọ̀ púpọ̀ nínú àwọn ọkùnrin
0: ogunlọ́gbọ̀ lọ́pọ̀ ọkùnrin ló ń ṣe bẹ́ẹ̀
1: là ń sọ.
0: Tí ìbá jẹ́ pé ohun tá à ń sọ yìí ó já sí òótọ́ ẹ lọ ẹ̀ kalẹ̀.
1: Àmì o.
0: Ẹ ṣeun.
3: Lórúkọ Jésù lọ́nà ìjà ọmọ ẹrú.
1: Àmì.
3: Ṣé wàá rí ṣe ní ọ̀sán kárí àwọn ọjà mi? Ó jẹ́ wípé iṣẹ́ kan ṣe ọ̀sán fún láti gbé ọkùnrin kan ṣe ní ọ̀rùn ìrẹ̀lẹ̀. Lórúkọ Jésù gbogbo àwọn ọkùnrin tó hà àti gbígbá àmì
1: tó ti
3: ṣe. Báwo a ṣe é ṣe ṣe? Ọdún Jésù kan ṣe lẹ́yìn ìṣẹ̀lẹ̀ lọ́sùn.
0: À ń gbọ́ yìí.
3: Ṣé o fẹ́ ní lẹ? Ẹ̀sì kan ni. Gbogbo owó ṣe àwọn ẹgbẹ́ pọ̀ tó ti gbogbo ẹtí lọ bá ìjọ fi ń lọ lọ́rùn.
0: Ẹ ṣe gbà ẹ lè bá ọ. Tó ẹnìkan ti wọlé. Hello.
1: Tó bá rí bí ìpè kan sí àti kìíní àti kejì tá a bá fẹ́ dá sí ń bẹ̀. Èyí ṣe jẹ́ tó pé ogun mẹ́yìnlélẹ̀ ni wọ́n fi máa ja ọ̀pọ̀lọpọ̀ omi tá a bá fẹ́ ràn wọ́n lọ́wọ́. Ó gbọ́n pọ̀ fogun lọ́gọ̀ ọkùnrin.
0: Hello.
2: Mi mo ń bá yín sọ̀rọ̀ lọ.
0: Ẹ má bínú.
1: Ojú òpó yẹn ọ̀tọ̀ ni.
0: Ojú òpó yẹn ò ṣe ni. Bóyá nọ́mbà àkọ́kọ́ ẹ lè pe nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 0701 0701 447 577 770 0701 447 577 770 770. A retí owó yín ká tó tún bọ́ sí ìpele mi.
1: Hello.
0: Káàbọ̀ sórí ètò. Kí lorúkọ yín gbélé wà sá?
2: Nílé agun bí adé.
0: Láti wo olódò ọba. Ìwòrò odò ni.
1: Ìjà agbo yín.
0: Kí lè rí sọ̀rọ̀ yìí? Èwo lè fẹ́ dá sí?
2: Gbogbo ẹ̀rọ ni mo fẹ́.
0: Ọ̀ya.
2: Ilé yìí tá à ń sọ pé wọ́n máa fẹ́ àwọn ọmọdé yìí ṣe báyọ̀ ṣiṣẹ́ pọ̀ ní ìlú.
1: Ojú òpó wọn ọ̀tọ̀ dáadáa.
0: Ṣé bí nọ́mbà méjìlá fún yín ẹ gbìyànjú ti nọ́mbà ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́
1: pé wọ́n ní. Gbé bàbá nínú fẹ́.
0: Ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú. Ẹnìkan ti wọlé. Ẹ kálẹ̀ o. Agbo fẹ́ special. Ẹ ǹlẹ́ o láti splash nìbàdàn.
4: Ẹ kú ètò sá.
0: Yẹ sá, kí lorúkọ yín bolẹ̀ wà?
4: Láti Adéyinka ló sọ̀rọ̀ láti challenge.
0: Ẹ pẹ̀lẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò wa.
4: Ṣé ẹ rí tàkọ́ kọ́ ti àwọn ọmọ skul? Ó ṣe gbogbo àwọn ọkùnrin ti àwọn ọmọ skul tẹ sọ tàbí táwọn obìnrin pé tàn bá fẹ̀yìn lólẹ̀ wọn lè ṣèrànlọ́wọ́ kan fún wọn. So, ó ṣe gbogbo ọkùnrin ló ń ṣe bẹ́ẹ̀ torí ọ̀dọ́ ọkùnrin ìlú ti kọ́ṣẹ́. So, ẹ̀dá mi ìbẹ̀fí nǹkan bẹ́ẹ̀ yẹn kò fi ìlọ̀ mi síbi fi parí iṣẹ́. Ibo ìjọ tó introduce mi sí ló sọ pé kò sẹ́rì mi kan lè fi nǹkan bẹ́ẹ̀ yẹn lọ mi. So, gbogbo ọkùnrin ló ń ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin jẹ́ pé ojú ọkùnrin ju ẹlòmíì níyàwó ní oṣù lọ́kùnrin tẹ lọ́rùn.
0: So, ojú òpó rí bákan. Ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ mi dáadáa o. Ẹni tó bá ń ṣe irú nǹkan méjèèjì tá a là á lẹ̀ yìí.
1: Kó kí n sara.
0: Ó kù díẹ̀ ká tó.
1: Ó kù pọ̀ gan.
0: Ẹ má jẹ́ ká máa fi ẹ̀tẹ̀ sílẹ̀ pàlàpàlàpà.
1: Nǹkan burúkú ni.
0: Ẹnikẹ́ni bóyá olùkọ́lẹ̀ ẹni náà níbi yóò tí ì bá jẹ́ tó bá ń dààmú ọmọ àbọ̀ àbí ẹni ń ṣiṣẹ́ tí ọ̀gá wa ń dà láàmú ó di méjì àbí ẹlẹ́ẹ̀kẹta àbí torí pé nìkan wá jẹ́ bàbá landlord tó wá tún fẹ́ máa ṣe àgbèrè lọ́dọ̀ àwọn tí ó yálé gbé lọ́dọ̀ rẹ̀. Ẹ tètè mọ ìwà ìka kò pẹ́ o.
1: Ìwà ìka burúkú ni.
0: Ìwà ìka ò pẹ́ o.

0: Flash FM 105.5.
1: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń gbóló àti fẹ́ òjò, olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
2: Ẹ jẹ́ àgbàdo Ọlọ́run àgbáyé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa lónìí, pé ká tó jẹ́ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ. Àgbàdo fún ìṣeniyè fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ rẹ lẹ́nu mi lónìí, pé kí ọ̀rọ̀ náà kó ṣe ọkàn wa níre, kí òye ọ̀rọ̀ náà kó yé wa yékéyéké, àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́. Ká di aláyọ̀, ká di alábùkù fún lórúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Mo kí gbogbo ọmọ Ọlọ́run káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yìí, ẹ̀kọ́ Bíbélì tí a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún ìdàgbàsókè gbogbo ọmọ Ọlọ́run nínú ẹ̀mí. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a bẹ̀rẹ̀ lánàá náà ni mo pè ní àǹfààní ìgbàlà. Àsọfún wa wípé ìgbàlà tí a gbà nínú Kristì, ó ní ìgbàlà ọ̀fẹ́ la mú wá, tí Jésù fẹ́ jẹ rẹ̀ ṣe. Ìgbàlà ọ̀fẹ́ la mú wá, o ẹ wá gbà ìgbàlà ọ̀fẹ́, o ìgbàlà yí ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní òye ìgbàlà gan ò tilẹ̀ yé. Tabá wo èdè yẹn ìgbàlà, ó túmọ̀ sí pé a gbà wá kúrò lọ́wọ́ nǹkan kan, a gbà wá kúrò nínú nǹkan. Ṣùgbọ́n bí a gbà wá yẹn, a mọ̀ gbà wá sínú àǹfààní láti jọlá àwọn nǹkan kan náà ni. Bíbélì sọ fún wa Kólósì orí kìíní yẹn ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tó sì ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. So ń gbà ó gbà ńlá yẹn kúrò lọ́wọ́ agbára òkùnkùn, kúrò lọ́wọ́ ikú àti ẹsẹ̀ yẹn, ó mọ̀ sí ọ nípò sínú ìjọba kan. Ìjọba tó sì ṣí ọ nípò yẹn, ìjọba tó gbé ọ sínú rẹ̀ yẹn, ìjọba tí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà ní, àwọn àǹfààní tó sì wà nínú ìjọba Ọlọ́run náà ni mo fẹ́ kó yé wa ní ẹ̀kọ́ yìí. Lánàá mo fún wa ní nọmba wánù, njẹ́ àǹfààní alákọ̀ọ́kọ́ kí ni mo sì pé yẹn o, mo pè ní ìyà ẹ̀nipẹ̀kun. Bíbélì sọ nìyẹn, nọmba wánù àǹfààní tí ó gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nìyẹn, pé tí n bá ti dẹni ìgbàlà o, mo ṣe kí ni o, mo ti gba ìní kan, kí sì ni ìní yẹn? Iyè àìnípẹ̀kun. Jọ̀hánù orí kẹta ẹsẹ̀ 16 yẹn, ó ní torí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, tó sì fi ọmọ bíbí kan ṣoṣo rẹ̀ fún wa, pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má ba ṣègbé, ṣùgbọ́n kó lè ní iyè àìnípẹ̀kun. Mo bẹ̀ sí ṣàlàyé nǹkankan fún aláàánú wípé iṣẹ́ rí tá à ń pè ní ìyè àìnípẹ̀kun yẹn, ó kọjá iyè tí kò nípẹ̀kun, tàbí iyè tí kò lè dópin. Bẹ́ẹ̀ ni iyè tí kò lè dópin ni, tó ṣe pé kò sí nǹkan kan tó lè gbà, kò sí nǹkan kan tó lè mú òpin dé bá iyè yẹn, torí iyè Ọlọ́run ni. Mo ṣe pè ní pé ìyè àìnípẹ̀kun yẹn, ó gbọ́dọ̀ yé wa pé iyè tó wà nú Ọlọ́run ni, torí iyè wà nú èèyàn láì sí Ọlọ́run. Iyè wà nínú ẹranko èémí, tàbí a lè lo èdè yẹn pé èémí wà nú èèyàn, èémí wà nú ẹranko, èémí gan wà nú igi. Òun ni igi yẹn ṣe lè so èso náà, torí ó ní iyè kan nú ẹ̀. So oríṣiríṣi iyè ló wà o mọ̀mọ́. Àwọn angẹ́lì ní iyè tó wà nú wọn tí wọ́n fi ń ṣe iṣẹ́ wọn. Ènìyàn ní iyè tó wà nú rẹ̀. O nílò láti di kírísítẹ́nì kó tó lè ní iyè nú rẹ̀ láti fi gbélé ayé gẹ́gẹ́ bí ènìyàn, torí èmi kan wà nú ènìyàn. So bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe rí fún oríṣiríṣi àwọn ẹranko, ẹyẹ, ẹja àti gbogbo rẹ̀. Ṣùgbọ́n iyè kan wà tó ṣe pé Ọlọ́run nìkan ló ní iyè tó ya Ọlọ́run sọ́tọ̀ kúrò. O iyè tó ya Ọlọ́run sọ́tọ̀ fún ìṣẹ̀dá rẹ̀ nìyẹn. Iyè yẹn gangan ni Bíbélì pè ní iyè àìnípẹ̀kun, tó ṣe pé inú Jésù Kristì ni a fi iyè yẹn sí. So téèyàn bá ti gbàgbọ́ nínú Jésù Olúwa, ó gba iyè yẹn nìyẹn o. Ìyẹn ni pé ó wá ju ojú aṣẹ́gun lọ. Ìyẹn ni pé àwa ó ní èdè kan tí àwọn olóyìnbó yẹn jẹ́ máa ń pè, wọ́n ní wọ́n elifate èèyàn. Ìyẹn ni pé a gbé èèyàn sókè. Ìyẹn ni pé o ní máa gbélé ayé rẹ gẹ́gẹ́ bí èèyàn lásán, ó wá di ènìyàn ọ̀tún tó wá jẹ́ pé iyè tó wà nú Ọlọ́run yóò wá ṣe kíni o, yóò wá bọ́ sínú tiẹ̀ náà, tí wọn náà ó fi wá sọ pé àlóòótọ́ ọmọ Ọlọ́run ni mo jẹ́. Bíbélì pèdè kan ní òwe Jọ̀hánù orí karùn-ún yẹn ní ẹsẹ̀ 26, ẹ gbọ́ nǹkan tí ọmọ Ọlọ́run sọ ni. Jésù Olúwa, ó ní bí baba ṣe ní iyè nínú rẹ̀. Jọ̀hánù orí karùn-ún ẹsẹ̀ 24:26 yẹn, ó ní bí baba ṣe ní iyè nínú ara rẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó sì ti fún ọmọ láti ní iyè nínú ara rẹ̀. Ẹsẹ̀ 27 yẹn, ó ní ó sì ti fún un ní àṣẹ láti máa ṣe ìdájọ́ pẹ̀lú, nítorí tí òun ṣe ọmọ ènìyàn. So Ọlọ́run baba ní iyè nínú rẹ̀, ó wá fi iyè yẹn hàn fún wa nínú Jésù Olúwa. o si wa so kankan fun wa wipe o Jesu yi to je orisun iye yi a je ma pe Jesu Oluwa pede kan na nu wejo anu ori kerin kerin lai se kefa oni emi ni ona otita ti iye ko se ni keni to le wa sodo baba bi ko se nipase mi so iye to wa nu baba na lo wa nu omo en to ba si ti gba omo gbo to gbagbo nu Jesu dese iye to wa nu Jesu yen yo se kini o yo di ti enu yen wejo anu ori kini ese ikerin o so nipa Kristi oni ninu re ni iye wa iye yi si ni imale araye so gbogbo nigbagbo nu Jesu Oluwa lati fun ni iye yi o gbogbo enkeni to ba ti gbagbo nu Jesu kese o ti di eni to se kini o to gba iye yi bibele si pe iye yi ni o ni ede kan ti peteru aposeli pe mo fe ka ise fun wa ko le yi wa dada we peteru keji ori kini e je ka ise iketa ti ikerin fun wa mo to ro ni ede kan o ni ede kan ti peteru lo nbe yen o ni bi agbara re bi olorun ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati iwa bi olorun o ni nipa imo eni ti o pe wa ni sinu ogo ati olara olanla re o ni nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iye bi iye fun wa pe nipa awon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe ewo ede yen o ni nipa awon ileri ti olorun ti se yi olorun fe ka di alabapin ninu iwa re so iye olorun je iwa olorun iye re je ohun to gbenu re ti o fi sola to fi sogo so to ba ti gbagbo nu Jesu so pe olorun ti o ti so di alabapin ninu iwa re in to fi sogo in to fi ji olorun in to fi sola in to fi joba e je mo pe o ni nkan kan ti a npe ni DNA se mama ya mo to kan pe DNA ninu isegun oyinbo o ni awon iwadi kan ti a ma nse ti a ma fi awon machine kan se to se pe won le gbeje lara eyan won wa fi mo ti ta lo bi omo yi se baba se okunrin lo lomo ni abi on ko lo lomo so o ni iwadi kan ti a ma se ti won fi machine se won gbeje lara eni yen won gbeje lara okunrin boya okunrin kan tabi meji si meta ni won wa wo pe ase eje awon mejeji so dogba to ba se mi mo gangan mo lomo ehe se awon iwadi yen o se se ko ti mo ti mo so yen be yen mama iwadi yen ti an pe DNA yen se mo pe olorun na ni ti e sugba ki se DNA la npe ki la npe yen o iya ni pekun so ti ye wa beyen so ta ba ni ka se wa di pe okay DNA wo gan lo wa nu eni to so pe ohun je omo lorun yi ta fi le so pe looto gangan omo lorun ni DNA ta si ta ri nu re na ni kini o iya ni pekun so to ba ti gbagbo nu Jesu kese iwa ti olorun e ti so kan omo se ri ami pe looto omo lorun ni o ni pe oni iya ni pekun nkan kan tu wa nipa iya ni pekun yi ti mo fe ko ye wa ki se nta gba ta ba ti ku o tori opolopo loro pe o di gba tin ba ti kuro tin ba ti kuro laye tin sale tin ba ti tin ba ti papoda ni olorun o sese fun mi ni iya ni pekun rara to ba ni laye ko to ku o ni olorun so enikeni to ba ti gbagbo nu Jesu Oluwa ki se igba to ba dorun olorun o se fun ni iya ni pekun yen o to ba ti gbagbo se ri ese kese to gbagbo yen na ni olorun fun ni iye yen be le so fun ajuanu apostoli nu we juanu kini ori karun apostoli yen salaye le ifan pe ko le ye wa we juanu kini ori karun ta ba wo ese ikokanla e wo ede ti juanu pe nibe yen o ni eri na si le yi pe olorun fun wa ni iya ni pekun iye yi si nbe ninu omo re eni ti o ba ni omo o ni iye eni ti ko ba si ni omo olorun o ni ko se kini o ko ni iye o ni nkan wa yi ni mo kowe re si yin ani si eyin ti o gba ruko omo olorun gbo ki eyin ki o le mo wi pe eyin ni iya ni pekun se ri be yen to ba ti gbagbo nu Jesu ko yin sadua pe olorun jo fun mi ni iya ni pekun olorun jo je kin ni iro o ti di ni re ara anfani igbala olorun niyan to ba de lola o tesiwaju gbokiyo ni alabuku
1: fun alaye idan si ibere tabi lati se oniwowo eto yi e ko si wa lori number yi 081-633-09793 le ko si 081-633-09793 ẹtún lè download ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. ẹ̀kọ́ bíbélì, Jésù níbi gbogbo.

0: ọpẹ́ pàtàkì lọ́wọ́ àmúlàgà tó mẹ́yìn dúró lókè ẹnu ká máa kí ọlọ́wọ́ ọdán bọ̀sún aláyànde ìrírí pọ̀ ọgbọ́n pọ̀ ìmọ̀ pọ̀ yóò máa lé síwájú ni. Ibi tá à ń lọ gan-an iná làwa fẹ́ dé báyìí. Torí àwọn eléyìí ta ti ń sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo mọ̀ pé àwọn kan wọ́n sì fẹ́ bá wa dá sí i. Ṣùgbọ́n ẹ jẹ́ ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó ń tì wá lẹ́yìn ní orí ètò yìí. Alàgbà Akeem Opasola tó wà ní sọ 5/10 ní ọjà Gbagi tuntun ní Ìfẹ̀rọ̀dùn
1: Ìbàdàn.
0: Wọ́n máa ń ta pílò, mátírẹ́sì àti kọ́tìn olójú fèrèsé àti ti ẹnu ọ̀nà. Ẹ wá sì jẹ́ pé rechargeable lantern àti eléyìí tó ń ṣáàjì ní ìsìn gbogbo nǹkan tó jẹ mọ́ ẹ̀ṣọ́ lé. Bí ẹ bá ti dọ́dọ̀ Alàgbà Akeem Opasola sọ 5/10 New Gbagi Market ní New Ìfẹ̀rọ̀dùn Ìbàdàn. Ìmọ̀ gbàgbé Abbey Tire and Motor Parts tí ó wà ní Ọlákúnlé Bus Store tó wà ní Àlàó Àkàlà Expressway kó tó di pé a dé ibi tí traffic light iná ojú pópó ti máa ń pàṣẹ ọkọ̀ ni o, Marwa ni o àti ọ̀kadà. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Bàbá tá a wí yìí nílé iṣẹ́ Abbey Tire and Motor Parts gbogbo páàtì ọkọ̀, páàtì Marwa àti páàtì ọ̀kadà bákan náà. Tàwa ń sọ gbogbo nǹkan tó jẹ mọ́ ọ́ìlì tí mọ́tò ń lò, tí Marwa ń lò, tọ́lọ́kadà ń lò, engine oil fẹ́ sọ ni. Yàtọ̀ fún engine oil tí a sọ yìí, wọ́n ń pè kan ní GR oil, power steering fluid, hydraulic oil, gbogbo ẹ̀ ló wà níbẹ̀ lóríṣiríṣi. Yàtọ̀ sí ẹ wọ́n máa ń ta bátìrì ńbẹ́ o, gbogbo nǹkan tí mọ́tò nílò ká má tiẹ̀ wá sọ ti táyà ọkọ̀ ṣé tuntun lẹ fẹ́ ni àbí ti tòkun bọ̀. Owó tó rọjú làwọn èèyàn ni wọ́n máa ń jẹ aládùn rẹ̀ tó fi ń lọ sí Abbey Tire and Motor Parts Ọlákúnlé Bus Stop ní Ìfẹ̀ Road nílùú Ìbàdàn. Kí sì má gbàgbé bákan náà wípé wọ́n ní ìrírí nípa iṣẹ́ ìfọ̀gà. Kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń kọ́ àwọn ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin lórí bá a ṣe ń ṣe ìfọ̀gà àgbàlódé. Eléyìí tó ti kọjá sẹ́yìn a ṣẹ̀ṣẹ̀ máa wá tú táyà lẹ́sẹ̀ mọ́tò. Ṣùgbọ́n ní ìsìn láàrin ìṣẹ́jú méjì
1: wọ́n ti ẹnu
0: fẹ́ ṣe pápápá. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó bí ó ṣe rí gẹ́lẹ́ iná ni ẹ̀gbọ́n ọlọ́ọ̀bọ ni jẹ́ kó bàjẹ́ nígbà kọ̀ọ̀kan. Ṣé wá rí ibi tí à ń lọ ní ìsìn ó ṣe pàtàkì púpọ̀ gan mà ni. Ǹjẹ́ ẹ rántí patíwàwà òde alẹ́
1: abẹ́tìgbàgbé
0: àwọn Abiola Adékànbí kéré kéré o lọ́jọ́ orí ni mò ń sọ. Ṣé ẹ̀yin ti lọ sí patí alẹ́ tó ṣe pé ẹ lè má mú touch light lọ́wọ́? Ìdí ni pé ńṣe ni iná rokoṣo lójú pópó yóò mọ́lẹ̀ kedere. Mo rántí nígbà tí mo jẹ́ ọ̀dọ́ iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe nígbà yẹn tí mo wá fẹ́ lọ sí ìlú abínibí mi mo lè kúrò níbẹ̀ láti aago mọ́kànlá alẹ́ máa máa wọlé ní aago kan òru kò sí nǹkan kan tó máa di yín lọ́wọ́. Bàbá Ìbàdàn èyí ti jẹ́ tí nǹkan wá yí dandé báyìí.
1: Ó ti dojú kejì ó ti dojú kẹfà gan.
0: Ọ̀kan jó à ń dàgbà ọgbọ́n rẹ̀ wọ́jú Yorùbá sì ń sọ pé tojú tìyẹ́
2: lápá òfin rẹ̀.
0: Ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò yìí Bàbá Ìbàdàn kí ló Kiluade ti nkan wa yibire to je wi pe ino iberu bojo lawon eyan wa wa to ba rin lowo ale kini nkan na iru awon ikan eniyan wo lo gbe eku idoti wo ti won pi se ise bo le yen se pa edikan lekun ko ma wa reti idunu ko sese
1: oko mu
0: wa ba dede si
1: laye igba ni iru opo oju si koju amara wa denu denu ṣùgbọ́n ní ìsìn ìró ti pọ̀ ẹsẹ̀ ẹranko ti dàpọ̀ mà téèyàn yóò bá bọ̀ wọ́n ní èjìlá mọ́mù lè sìn ẹ̀dẹ́ ẹ̀rí tọ́sẹ̀ tọ́ lọ gan tọ́ bá gbẹ́sẹ̀ méjì iwájú pẹ̀lú ẹ̀dá kápadà ẹ̀yìn torí láàrin ọ̀sẹ̀ kan tẹ́yìn rẹ o lè ti di bá mi kò sí ọgbọ́n ọ̀nà táwọn ààyè ní ìkẹ́ àtàyè ní padà láti pé kápọ̀ ẹ̀ ni kò lè sọ̀sọ̀ mù kí tẹ̀ ni kò sì jàṣẹ́
0: àwọn èèyàn máa ń lọ sí ibi patí alẹ́ lẹ́ẹ̀mọ iye ọdún sẹ́yìn.
1: tọ́ rọrùn gan tó ń kálukú òjòjòjò tí ọyọ yọyọ yóò oúnjẹ tẹ́ ẹ̀ bá gbẹ kalẹ̀ gan bọ́ wá dìde tó lọ ṣẹ̀yọ ọ ò ní lè ronú pé àbí nǹkan kan lè
3: yìí
1: ṣùgbọ́n ní ìsìn
0: àwọn owó ni àbànújẹ tí gbogbo nǹkan wá yí bèrè lójijì
1: ayé ń kájú ẹsẹ ẹranko ti dàpọ̀ mọ́ téèyàn n tọwọ mi ò tó máa fi gọgọ fà á ó ti da gbogbo ẹ.
0: wọn a máa lọ rè é wo fíìmù alẹ tí ó ṣẹlẹ.
1: ẹ ó jáde láago méjì lóru tó ń kálukú èdè ilé yíbù kódà àìmọye ọkọ ọrẹ ọkùnrin sóòrè obìnrin tí ó tún sin ọrẹbìnrin rẹ délé tiẹ
3: tí ó
1: tún àṣẹwà padà lọ sí ọdọ tiẹ níbi tí ayé rojú dé ní gbogbo àná ṣùgbọn ní ìsìn kò sí ìgbàgbọ́ ó sì ní ọmọ èké mọ́ nínú ọ̀sọ̀rọ̀ ntọ́yẹ kágbàlagbà gan-an ọ̀sẹ̀sẹ̀ máa garùn kó tó béèrè fún àwọn kéékèèké ìsìn gan-an wọ́n ní ọyẹ kó wá méjì méjì mẹ́ta mẹ́ta ọ̀là òjọ́ ló ń kálukú sáré
0: kí. yóò bá wọn sọ̀rọ̀ kan bàbá àbàdàn.
1: bó wọn ti sọ.
0: wọn ní ọmọ àlè bẹ̀ ni ò tí.
1: dàgbà ilé tí ń tó.

0: gbogbo oníbàárà Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè nílé iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹtì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto ilé iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan ilé iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá wàrà sẹ́sà ni winnings ìdíre ilé iṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́
1: tó bá fẹ́ di alágbàsá wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 07033976247 àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
0: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún tó lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chátà tàbí kó o bú òkú rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti béèrè fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èròjà àti àjẹmọ́nú kọ́tàkọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 15 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọ kúlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1,000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú ọgọ́rùn wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app street trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
3: You hear that sound? Na the sound of millions put away for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness, open am, go register the code with under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
4: Flash FM 105.5.

0: Ẹ̀kọ́ padà sí orí ètò àgbò ìfẹ́ special. A fi àkókò yìí kàn sí ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa lórí Facebook.
1: Bẹ́ẹ̀ni tí ó dá wa dá.
0: Ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé. Ẹ ṣe àti rọwọ́ yín. Ọlọ́run ọba a máa wà pẹ̀lú wa.
1: Ohun
0: tí a ń gbé yẹ̀wò ní abala òkòtó ìfẹ́, iná ni ohun tá a pè ní tojú tìyẹ́ làpárò òfin ríran. A sì wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ẹ̀bá máa rìn láàjì.
1: Kò
0: sí kankan, kò sẹ́nì kankan tó máa dá yín dúró.
1: Ìwà pẹ́ wọlé.
0: Tó fi jẹ́ wípé bí àwọn èèyàn bá ń lọ tí wọ́n ń bọ̀, ọkàn ó balẹ̀ dẹ́dẹ́
1: ni. Wọ́n wẹ́yìn fẹ̀fẹ̀fẹ̀.
0: Ẹjẹ́ ń bí bàbá Àbàdàn, kí ló wá ṣẹlẹ̀ tí nǹkan fi yí dandé báyìí nípa tètò ààbò?
1: Náà ni àjíjọ ti ra àwọn tá a sún mọ́ gan-an, kò sẹ́ni tó lè ká tó fi inú tanra àwọn tán mọ́, ká tó wá sọ pé àwọn ará òkè ta tá a gan tó wá ń kún wa.
0: Ṣé kìí ṣe Bíọ́lá Adékànbí, ṣé kìí ṣe pé ìfẹ́ owó ló dá gbogbo wàhálà ìfẹ́?
1: Ayé ń kájú.
0: Tí a fi wá ní àánú ara wa mọ́ rárá, owó nìkan la fi síwájú.
1: Owó nìkan ni o.
0: Owó nìkan yẹn òun ni pẹ́fẹ́rẹ́nsì wa.
1: Gbogbo ibi ìfẹ́ ti
0: yọ
1: lámojú irú títí lulẹ̀.
0: Bàbá Àbàdàn, kí ni àwọn aráàgbà ní í ṣe tó fi jẹ́ pé wọ́n bá fẹ́ jáde lóru, kò sí wàhálà ńbẹ́, wọ́n bá fẹ́ lọ pàtí alẹ́, ọ gbádùn ara rẹ, kò sẹ́ni tí yóò máa sọ pé ìwọ wo ló ń lọ ńbẹ̀ yẹn.
1: Ẹ̀mí ìfẹ́ ọjọba ó fẹsẹ̀ múlẹ̀ nígbà náà.
0: Gbogbo pàtí àti àríyá tá a bá ń ṣe, alẹ́ ni nígbà yẹn.
1: Ẹ̀mí ìfẹ́ wà.
0: Ẹ̀mí owó ló wà ní
1: ìsìn. Ẹ̀mí owó nìkan ló wà ní ìsìn. Nígbà náà ẹ̀mí ìfẹ́ wà pé tí n bá lè ṣe fúnra mi ni mo ń ṣe fọmọ làkejì. Kò sínú pé a ṣẹ̀ṣẹ̀ máa rò lẹ́ẹ̀mejì pé a kò tiẹ̀ ní ìsìnyìí. Aláyọ̀ tó mọ gan-an orí bàbá lọ bí ọyọ́ ní àsìkò sí. Pátó wá ṣe pé ẹ̀dẹ́ yẹn jìnnà sí. Ẹ ò kí èso ojú tìyẹ ni o.
0: Ọlọ́run kò ṣàánú
1: wa. Ọlọ́run ṣàánú o.
0: Tojú tìyẹ ni àpàrọ̀ òfin ríran. Ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni ó tàn yí o.
1: Inú ewu la wà, inú ewu la
0: ń gbé. Ilé ayé ó ti yí padà sí ìgbà kan.
1: Ó ti yí padà o. Má jẹ́ wo wá Ọlọ́run.
0: Àmì àmì àṣẹ Èdùmarè. Ẹ̀sàjì a máa rọra.
1: Rọra ni o.
0: Ẹjẹ́ a máa rọra. Ẹ rọra.
1: Mọ ń tà ń wá ká, kì í mọ ń tà ń bá ká. Lẹ́sù wà lé ayé fẹ́ rẹ̀.
0: Ọlágbá o.
1: Tá a dà láti ń dà, sá máa jẹ́
0: ọ̀rọ̀ ra o. Ẹ rọra o.

0: Ẹ̀rọ̀ra ayé ti gbẹ̀gẹ́ iná ni Lijadu Sisters ń kọ́ lórí yẹn o. Ẹ mọ̀ pé nínú gbogbo ẹ̀yà ara wa, yálà ọkùnrin la jẹ́ ni àbóbìnrin, àṣírí ọkùnrin tàbí obìnrin àti ohun tí ó ń rò lọ́wọ́lọ́wọ́, níbo ni ó fi nǹkan yẹn pamọ́ sí?
1: Inú ọkàn ni.
0: Inú ọkàn ni.
1: Ẹsẹ̀ ẹ̀tọ̀ tí wo okun bá ń tẹ̀já tó bá mu tí yóò tán kọ́, àbúkọ́ máa ṣẹ̀lú ríńgbò.
0: Ẹ jẹ́ ká gba ìpè kó tó di pé a máa lọ sí ìpele tí ó parí ètò yìí bíi mẹ́ta péré. Ó ṣe pàtàkì pọ̀. Lórí ètò ààbò àti ibi tó dé dúró lónìí, tó sì jẹ́ pé tá a bá fi wé ohun tó ń ṣẹlẹ̀ láyé ìgbà ni kò rí báhun. Ta ni àwọn tó wá kó wàhálà wọ̀lú débi pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ń fi ọmọ ènìyàn ṣòwò nítorí owó?
1: Ta wá ara wa lè mọ̀.
0: Èyí tó wá burú jù ni pé ibi tó ká àwọn kan lára dé, wọ́n á pa ènìyàn. Wọ́n ti gbàgbé pé ẹni tó ń pa ènìyàn náà, ẹ̀jẹ̀ ló wà lára rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi pé wọ́n ní ọ̀kan Joan dàgbà ọgbọ́n rewájú
1: ni o.
0: Ẹ mọ nǹkan tá ń sọ yìí ni. Ibi tí àwọn eruku bá ṣẹ́ dé nísìnyí, nígbà wọn bá ti gba owó pàṣípàrọ̀ ẹ̀mí, ẹni tí ó gbé owó àtúpa,
2: bẹ́ẹ̀ni,
0: ẹni tó fẹ́ gbà látọ̀dọ̀ wọn
2: àtúpa,
0: ẹ̀mí tí èèyàn ò lè dá,
1: tó
0: ṣe pé Ọlọ́run ọba nìkan ló lè dá wa, ó ṣe wá le tó bá náà. Èmi ò mọ ohun táwọn èèyàn máa sọ o. Níbo ni wàhálà yìí ti wọ́ wá, tó ṣe pé àìmọye ọdún sẹ́yìn kò tiẹ̀ sí fìtìnẹ́tì, kò sí ìbẹ̀rùbojo, ṣùgbọ́n ní ìsinyìí bẹ́ẹ̀ bá fẹ́ rìnrìn àjò, ẹ̀rọ máa bọ́ ń tọ̀ ní kọ́sọ́n kó ṣàánú wa. Èèyàn
2: tó sọ̀nà ilé gan ó ti sọ fún kejì ẹ pé mo ń travel.
1: Èèyàn tó sọ̀nà ilé ó tilẹ̀ kò lẹ́yìn gan inú fọ àyàfu ni.
2: Mo ti dé ibi tí mo ń lọ o, níbi tó lè dé.
0: Ẹ jẹ́ ká gba ìpè mẹ́ta péré ká máa lọ sí Kòtò Lóòkà. 0706 9 4 9 3000 0706 9 4 9 3000 tàbí 0701 0701 4 4 7 4 4 7 5 7 5 7 7 0 0.
2: Hello.
0: Kalẹ o. Kalẹ dadi wa o. Ẹ̀lẹ́ àdúgbò ò lẹ wà, ìlú ò lẹ ti ń sọ̀rọ̀ sà.
3: Ọyọ́ máa ti ń sọ̀rọ̀.
0: Ọyọ́ máa láàfin òjò pàṣẹkẹrẹ máa dé ọwọ́ ọ̀tà àti ìbà.
3: Mídùn.
0: Ó pọ̀ púpọ̀, láyọ̀ lókè, ládùn. Ẹ sà.
3: Ẹ rí gẹ́gẹ́ bí ọdún ọmọdé tèmi sà.
0: Àgbà ní ifá, orí inú ẹ̀mí.
3: Ṣé rí ìjọba gbọ́ contribute sí nǹkan tó ṣẹlẹ̀? Àwọn èèyàn mú kú tí àwọn èèyàn mú. Ó mú kí
0: àwọn tó ń bú
1: gbé kọ.
3: Wọ́n gbàgbọ́ pé àwọn jẹ́ ọmọnìyàn. Tó ìwà ẹranko ló máa ń wù ní àtàrí ìbúkúmukú mu. Tó tí ìjọba bá lè bá wa kó kínní ilẹ̀.
1: Láwọn onífẹ́fẹ́ ń fà yìí.
0: Alàgbà, mo fẹ́ bẹ̀rẹ̀ yín ní ìbéèrè kan. Láyé ìgbà ni ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ta sọ pé àwọn èèyàn máa rìn lágo kan orí aago méjì tí nǹkan kan ò sì ní í ṣe wọ́n. Kí ni à ń ṣe nígbà yẹn tí ò fi sí fìtìnẹ́tì, wàhálà tàbí ìdojúkọ ìpèníjà ìrékọjá? Tó wá jẹ́ pé ní ìsinyìí bí èèyàn bá rìnrìn àjò láti ìlú kan lọ sí ìlú kejì, ẹ̀rù ó máa bàyàn ni.
3: tó jẹ́ pé ìfẹ́ owó kò sí nígbà yẹn tó bí àsìkò yìí. Ìfẹ́ owó tí ó wà lọ́kàn mi gan-an.
0: Òdodo ọ̀rọ̀ ìfẹ́ owó ló ba gbogbo nǹkan jẹ́.
3: Ìfẹ́ owó ni. Ọ̀rọ̀ ọlọ́run náà sọ pé níkẹyìn ọjọ́ ó ní ìgbà ewu yóò dé, ó ní àwọn èrè ó jẹ olùfẹ́ owó.
1: Ti wà lásọtẹ́lẹ̀.
0: Ẹ ṣe gan-an. Ṣé ẹ mọ̀ pé ìfẹ́ ọmọnìyàn là ń bá bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n lóde òní ó ti nífẹ́ owó kọ́lọ́n kó ṣàánú wa. Ẹ ṣe o alàgbà. Ojú òní ti ẹ̀ ní jẹ́ ẹ̀yà gba méjì sí. Ok. 0706-0706-949-349-3000. Hello, ẹ kalẹ̀ sà. Ẹ kalẹ̀ mà.
2: Ẹ kalẹ̀.
0: Ẹ rà mà.
2: Ọkọ làtàárọ̀
0: ẹ lẹ o ta ló sọ̀rọ̀ mo lè wà.
2: Ìyá àmọ̀ là láti gba gan ẹlẹ́sìn
1: bí ó ti dá ọ ẹ bá ní gbogbo ẹ̀gìrì ilé ń bẹ̀ wọn ó sì rún un débi
2: ilẹ̀ yíṣà
1: mọ́lẹ̀ bá ní gbogbo ẹ̀gìrì ilé ń bẹ̀ wọn.
0: Ọmọ tí ń parọ́ yẹn ẹ bá mi kí i
1: ó ti dá
0: ọ ti ẹ̀ ti dá ẹ ló mà ẹ ló mà. Ṣe rántí ìgbà tí a ló ti kọjá yìí tó ṣe pé wọ́n máa ń rìn jáde lóru wọ́n máa ń lọ sí pàtí alẹ́.
2: Tẹ̀tẹ̀ láwà yìí àwọn èyí pọ̀ ẹni tó ọmọ lóde lóde làwà tí ò sóde ni. Kọ́dà bá a bá gbọ́ pé bá ń ṣùgbọ́n bá ń kọ níbi kan lẹ́gbẹ́ àìjìn a lè dé bẹ́ẹ̀
1: kò
2: sì sí nǹkan kan.
0: Kọ́dà
2: gbogbo ìgbà náà gan a tún máa ń tẹ̀bọ́ jẹ. Fáàbẹ̀ bọ
1: lórí tààtù
2: fáàbẹ̀ ní bẹ̀gbẹ́ fáàkòwò ọbẹ̀ lẹ́yìn ọba dẹ́wọ́ ọ̀rọ̀ ìlú ìsìn òní ìdíje ń bẹ̀ tí ìdọ̀fẹ̀ ojú òyè tí yẹn
0: fẹ̀.
2: Ìfi owó náà ni a pè ó àbá ìnífi ara ẹni dénú
0: torí
2: bọ́wọ́ pa a bá nífi ara wa mi àpọ̀ fún wẹ́wọ́ àfọ̀sì wẹ́wọ́ kò ní jẹ́ gbogbo òní jẹ́ kankan kan ẹgbẹ́ni sáàni mílíọ̀n tí ọmọ ní nǹkan kan kò ní rí bẹ́ẹ̀
0: ẹ ṣe gan o
2: ẹ ṣe wọn yàá bọ̀là láti jagun
0: ẹ ṣe o
2: lórí èsì tí o
0: mídò mídò ẹ ṣe bà tó ẹyin èèyàn wa
1: ẹyọ kan òkú ká oṣù rápálá wọlé
0: lẹyìn lẹyìn ẹ kalẹ o
3: ẹ kalẹ sá
0: ẹ rọ sá o.
3: Pẹ̀gbọ́n sà.
1: Ẹ̀gbọ́.
0: Kí lorúkọ yín bọlẹ̀ wà? Ṣébàdàn ni Àbọ̀yọ̀ Àbọ̀gbọ̀mọ̀ṣọ́.
3: Ìbàdàn ni mo wà ní Ìbàdàn ni mo wà lórí sà.
0: À ń gbọ́ yín.
3: Ẹyin Kẹ́lí sà. Mi sọ ní rédíò rí. First time tí mo come up in rédíò rí. Tí mi rí ti mo jọ wẹ́sẹ̀ wọlé mo ń gbọ́ lọ́wọ́. Mi kọ mọ orí tí mo fi wá sí orí rédíò. Ṣẹ́rífà. Ọ̀rọ̀ tẹ́ bèrè yẹn. Ọ̀làjú.
0: Ọ̀làjú.
3: Ọ̀làjú. Ẹ̀mẹ́ta ni mo sọ sà.
2: Ọ̀làjú.
3: A ń wo àwọn ìbò pé báyìí mo ṣe sí. But àwọn alájú sí right side.
1: Sọ́nà òdì.
3: Sọ́nà òdì sà. Ṣẹ́rẹ́sà ìgbà tí 1979, 1980, 1981, 1982, 1983, 1984. Má bá ìyá mi tara, ìyá mi máa ta, a máa gbé àkàrà láàárọ̀. Tí bá kiri àkàrà yẹn, dé àtẹ̀kọ́, máa lọ sí skul. Tí bá dé láti skul, máa kiri máìmọ́í lọ́sàn-án. Tẹ́gbọ́n mi sà.
0: Àgbọ̀ yín dáadáa.
3: Tí bá kiri máì dé, máa gbé ọjọ́ kí tó délé around 11. Máa ń bá oúnjẹ ni egbe ino ti a ma da no bi de ni sugar to ba de ko ma tutu
1: o ni beru pe nbo a nbo la lo nbo lo
3: pa ka ma ti ma se ni won dele se on e ko ti mo ri be sa o olaju
1: Alaodi.
0: Okay, Olaju Alasodi.
3: Olaju
1: Alasodi.
0: I want to go.
3: I'm not going to take it to the hospital.

0: lo jawo kotu bayi to ni
1: Oluwa mi e dako e ma binu aro kan la nfa
0: mo tawon elebo npe ni decorum
1: o ye ki nkale ko wole bo se kan la
0: o jawo kotu lo ka to se pe
1: Oluwa mi e ni binu oro nkan me lara
0: ale kala ma nse igbejo kotu lo ka
1: e ma binu Oluwa mi o wa be ni to sele po oru lanta leri ko do ton fa gasi lo o be mi ni wa wo ne gbo emi no si ne gba a jo fati pepere o wa ne kokun fa se ni lai fa
0: oda
1: mo je Oluwa mi
0: ki lo sele
1: n to sele ni pe
0: se ki se pe yawo re lo tun wo wa si
1: na ni
0: wo
1: tun wo wa ko ma ba di wahala ni ko ya
0: ki lo sele
1: n to sele ni pe ni bi
0: oju re pon o se se pe ja
1: o iba muna gan jade sugba ko le ba ni mo jo wa bi iya mi wale lati oko ni bi osu mi eta seyin ko lo iya o lojo keji ti yawo nfi ni ah iya o le ba wa gbe o abi mo pada si abule abi mo mo ra bi goli o wa di la le ni si iya ti e na wa di o wa ni ah mo be mo ko si ntojo
0: eh ki ya ti na ma lo ngba na
1: ki wa ni gba ta wa mi ka la isan na lo wa ya ri mo lo
2: Oluwa mi mo
1: ko si ntojo
0: o da ma da
1: o de bu ba won la le
0: se
1: ah
0: ah go to ni baba yin so
1: a da won tabi ewe eko
2: e se mi ya mi na ko fe lojo bi ti e na
1: mo gare
0: ko jo lo si ya ti e lo fe ma ri nu ni le alayo
2: e ya si wa iye lo ma nwa lojojumo lo ma nwa lo ma wa
0: e di to je mama oko
1: nko won ti se
2: ni ra o
1: ko jo lo sun win da ya tabi ewe eko
0: oda
1: mo Oluwa mo nje
0: oda
1: bo se kan la si ni
0: teyan ba fara bale oselu wa ninu oro idile alayo ngba mi
1: ni ami omo keranu obe
0: eleyi gan
1: ni
0: ija fi ma nwaye laarin pe a fe se iya olojojo omo edun na wa ite wa le ten tele wa ti iyawo lode oko re to ba bimo itile nto lohun o ta lo ye ko se olojojo omo se mama oko ni abi mama yawo
1: iya oko ni
0: iya oko ni
1: iya oko ni so olojojo
0: omo ki lo wa de laye ode oni
1: won ti fe pa gbe da
0: da gbogbo re ru ara nkan ta menu ba le kan na nu
1: iya ni ko
0: won lo iya oko
2: mi ma si ni ibi mo nle
1: iya ni won
2: wa
1: iya mi o be lo se kan
2: Oluwa mi ti ya re ba de bayi o ma ma ni ounje bayi lohun ma je ounje bayi lohun ma je
1: so
2: se si ma se sile ko na to wa jo mo e lo ni se omo odo ni mo wa se ni mi wa se omo odo na
1: ojo lo su Oluwa mi e so fun
2: ti mo gbe fun ti o je ojo pa
1: re a ko won da tabi ewe eko ni ko se yi won ma lo
0: oda
1: won ma boko last turn lo Oluwa
0: ah ah ile to beyin
1: ah o le ju be Oluwa
0: ife akoko ife ipile ni bo lo wa bayi
1: ah o fi ko gilodo ti eni
0: eh
1: ngba ti o ti le je ki ya mi olose kan ijo keji ni ya kori oko sugbon loni na ojo ta le o si bo yin
0: edo nu mo fe bi yin awon omo ti e ti bi Olorun oba a se won lolu omo
1: amen
0: ati awon omo ta wa na ti bi Olorun oba a se won lolu omo
1: amen
0: mo wa fe bere lọwọ baálé ilé
1: ǹjẹ
0: ẹbẹyìn lè gbéyàwó wa
1: bẹẹ ni
0: àbí bẹẹ kọ ni
1: bẹẹ ni
0: mo ní wá bíyìn ni wípé ṣé gbogbo ìgbà ni irú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ nínú ìdílé yìí tẹ́ ẹ máa wá ṣe ìfigagbága kò lè yà mí lẹ́nu mr and mrs ìfigagbága. ẹ ti gbàgbé nǹkan tí àwọn alákọ̀wé sọ ni pé nínú ìdílé aláyọ̀ husband and wife they are one.
1: bẹẹni
0: àbí
1: bẹẹni ẹyọ kan náà lápẹ wọn.
0: kí ni ń ṣe àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé tó fi jẹ́ wípé ní gbogbo ìgbà ìfigagbága ni mrs ìfigagbága kí lè rí sọ sí.
2: kò sí òun kò sí tí ọkọ náà bá ti lè kó tẹríba kóun náà kó kíní àwọn òfin ẹ tí ò bá ti lè jẹ kó wálẹ̀ díẹ̀.
0: madam gbogbo àṣírí yín àwa ti rí.
1: èèyàn má dáa lóhùn.
0: kí màmá kọ́ wá padà sílé gbogbo oúnjẹ tí ń bẹ náà lé.
1: ìyá màá karin ọbẹ̀
2: ìlú màá lérè kíní kan. ẹ palẹ Oluwa mi ẹjẹ èèyàn kan lẹ gbọ́ dẹ Oluwa mi ẹjẹ èèyàn kan lẹ gbọ́
0: o
2: ojoojúmọ́ kò sí oṣù kí iye ẹ̀ má wà.
0: kí ló dé kí ló burú bẹ́ẹ̀.
2: ẹ kò sí ọ̀tọ̀
0: burú jù ṣé tí ìyá yorùbá bí ọmọ ọkùnrin ṣé wọ́n lè rí fẹ́.
2: Oluwa mi lẹ́yìn láti ọdún yìí sìn ìyá mi ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá lẹ́ẹ̀kan ó wá ní rárá pé torí pé ìyá ẹ̀ ti wá sí mi sọ yí pé ọjọ́ méjì tán lóyún wọn sì tó wọ́n dẹ̀ ti wá báyìí.
0: mọ́mí ọkọ yín ti wá.
2: Kò sóṣù tí ò kì wá.
0: Ṣó jẹ̀bi?
2: Kò jẹ̀bi, bọ̀ kó wá jẹ́ kí ìyá tèmi náà wá náà.
0: So, orúkọ tẹ̀ ń jẹ gan-an, ó fi ti yín, Mr. and Mrs. Ibi
2: Gbagbaga. Ẹ kò jẹ́ kí ìyá tèmi náà wá. Ṣé sí ìyẹ́ bá ti wá báyìí, wàhálà ni Olúwa mi.
3: Wàhálà kí a
2: ni. Wàhálà ni.
3: Ìyá ọlọ́run fẹ́ lọ ọ̀sẹ̀ ká yín ni ìyá òfin lọ méjì.
0: Mi
3: ìráyẹ
0: ti yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Àgàgà yín tẹ́ wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. Àdúpẹ́ lọ́wọ́ yín gbà àti ẹ̀yin tí ẹ̀ ń fi ètò wa ṣeré nígbà kọ̀ọ̀kan. Tó Bọ̀sún Aláyẹ̀dẹ Magic Finger ẹ ṣe olele.
4: Alẹ́ wa bá rẹ o.
0: Ìṣíà.
4: A bá wa ṣe ó sì dànù.
0: Bọ́dẹ̀.
3: Adé ògbòbi wa mọ́lẹ̀.
0: Aláfin.
3: Kò ní jẹ́ kọ́ fún wa níràn látàwá.
0: Láwọ̀ya. Ajẹ́kẹ́wòyálé kálukú wa. Ìkọ́làbà.
4: Akọ́là àtọ̀làbà bákan náà.
0: Láfin hàn.
4: Àfihàn hàn sọ́wọ́sọ́ mọ àìkúbálẹ̀ ọ̀rọ̀.
0: Ọ̀gá.
3: Kò ní jẹ́ kárí wa gàn nítàwá.
0: Ìmọ̀ba.
3: Ajẹ́kílẹ̀ rí máa bá wa lókè pẹ̀.
0: Oúnjò.
3: Ajẹ́ká máa ju ìjú ayọ̀.
0: Òkè hò.
2: Yóò jẹ́ ká máa hó ìhó ayọ̀.
0: Títí ìjọ mẹ́jọ tá a tún máa pàdé. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ wà pẹ̀lú wa torí ìfẹ́ lẹni sí wa. Mo dúpẹ́ lọ́wọ́ Bọ̀sún Aláyẹ̀dẹ Magic Finger. Ẹ ṣe fún iṣẹ́ àpín náà kò ní bàjẹ́. Wọ́n láwùjọ tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́. Àpẹẹrọ bí ẹni ó sùn ọmọ ti àjànàrò. Lérè ṣítú rèé níwájú yín. Ilé tọ́ba àmì kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀ tí Ọlọ́run ọba ló ń fún wa ṣe. Bàbá àbàdàdà gbére lẹ́rọ̀.
3: Ǹjẹ́ fún ta lẹ́yìn àtúnba débitọ́ lápẹẹrẹ? Níwò yí ìjọ mẹ́jọ àtọ́ ń bọ̀ pẹ̀lú àkọ̀tun mí torí pàwà gangan lára. Àwọn yòókù tó ń yọ ara látara àti àfidáni. Níwò ìjọ mẹ́jọ à ń bọ̀ pẹ̀lú àkọ̀tun mí. Ọlágbénjọ Adémọ́lá ló kọ tèmi. Bàbá àbàdà ló ń ṣe yín ní ọ̀dàrọ̀ kọ̀ọ̀kan láàjì.
2: Abiola Adekanbi lorúkọ tèmi ń jẹ́.
0: Mo ṣe bọ́ọ̀ ní rántí orúkọ rẹ.
2: Àmì ṣe ní rántí. Ẹ̀yin ìyá wa ní ilé ẹjọ́ ẹ máa bá àwọ kádígàn fún àwọn ọmọ wa.
3: Aṣọ ìgbìyànjú àyà.
2: Padà máa fún wọn ní nǹkan tó gbóná.
0: Ọkùnrin ọ̀sùn ṣé káwọn alọ ni àbí ká sì dúró. Good evening, all my listeners. In particular, it's a pleasure meeting you again.
3: Akinyeku rọ̀lẹ́ ẹ̀yin èèyàn wa pàtàkì
0: ká tó máa bá lórí ìdùn. My people, Lérè Ṣítú is greeting you. How are you?
3: Adìrẹ́ máa lọ fún ta lẹ́yìn mídòmídò ló ń kí ní pé báwo lára yín.
0: Just stay tuned to this program. You can be sure you have the
3: next time. Ẹ máa fara balẹ̀ fún ètò yìí ní gbogbo ògbà. Ẹ máa gbádùn ẹ̀.
0: We are gradually going to go home.
3: Fún ètò fún ti tòní, à ń lọ sílé wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́.
0: Torí ìpolówó ọjà ó sì kù díẹ̀ sí i ni.
3: Àwọn ìpolówó ọjà sì ya ń pia. Ńlágbára owó ọ̀bá ká ẹnu ọ̀sọ̀rọ̀ ni ó wà.
0: Ẹ̀sẹ̀ púpọ̀. Ẹ̀kú ìfẹ́ àwa gan nífẹ̀ẹ́ yìí. Ẹ̀sẹ̀ púpọ̀.
4: Ó dàbọ̀ ẹ mọ rúǹkan ẹ. Orun rẹ̀ là ó sùn.
0: Ó dàárọ̀.

tún ti dé lálẹ́ yìí. Fún ìgbádùn ẹ̀yìn ti ajákẹ̀jádò lè àgbálá ayé. Àti gbé tẹ mọ̀ jáde. Bá a bá sọ nípa ti idán. Idán gangan leléyìí. Èlé tó yàtọ̀ sí dọ́kídán. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Èlé tá a pe amọ̀ sí ìkànnì ọmọlúàbí. Splash 105.5. Èlé tó kalẹ̀. Sínú ọgbà ilé funfun báláwo lágbègbè fẹ́ lọ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àdúgbọ́gbá kẹ́sì lásàlẹ̀ yìí. Ọ̀pẹ́ ni Fọlọ́run. Ọ̀rẹ́ a tún ti padà dé láyọ̀ àti ní àlàáfíà. Tá a dẹ̀ tún nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà lábẹ́yìn tí a náà lálàáfíà. Àlàáfíà àti yín ti wa ìkankanú méjèèjì òní di fíafíà. Ọlọ́run ti ń gbà fún wa òní kọ̀ fún wa lógo Ọlọ́run. Bọ̀sùn aláyàndé ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo olólòtú ètò Alex Ferguson ti já ní olóko dáná ló kọ̀ mí. Olóko ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá ti àǹtí àdí sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá. Ní Facebook. Splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok àti Tijani olóko dáná sport actor. A tún yí kó tó ti káàṣẹ lálẹ́ ìfẹ́ni tí ó gbọ́ pẹ́ Àwọn èèyàn gbẹ́nu sí lálẹ́ gan ni kì í ṣe kékeré o. Ẹ mọ́ gbàgbé pé wẹ́bsáìtì náà ó ti wà active báyìí. Wẹ́bsáìtì káàṣẹ ẹ bá lo kóòdù yẹn. Bóyá nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ ti yín. Ẹ mọ̀ sí bákan ẹ mọ̀ bọ̀ wẹ́bsáìtì. Ẹ̀yìn wẹ́bsáìtì náà bá ti tẹ kóòdù yẹn *347*1#*1004*1#. Tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá fẹ́ mọ̀ sí bákan ẹ mọ̀ bọ̀ ní wẹ́bsáìtì www.cash.ng. Gbogbo tíkẹ́ẹ̀tì àtọjọ́ Monday yàtọ̀ sí pé fíjẹ tojoojúmọ́ yóò tún láǹfààní àti kópa nínú ti cashport Friday cashport nìyẹn. Lẹ́yìn tó túmọ̀ sí pé bó o bá jẹ lálẹ́ kò túmọ̀ sí pé o lè jẹ lọ́la kò túmọ̀ sí pé èèyàn lè jẹ láàárọ̀ kó tún jẹ lọ́sàn gan. Bàbá sọ nípa ti kìí káàṣì ẹ̀ kò sì dín ti cashport lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ìjọba àtàlo Alamadrid Bami lókè lókè lọ́la gún fàyàkùn. Ẹjẹ́ bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ eléyìí ti ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa bá sọ nípa ti àjọ NFF. Wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tá a bá sọ nípa President Bola Ahmed Tinubu. Bákan náà National Assembly ilé-ìgbìmọ̀ asòfin. Gbogbo àwọn ń gbọ̀wọ́ àwọn sponsor tí wọ́n ń ṣe ìgbélárugẹ fún ikọ̀ ti Super Falcons, Super Eagles àtàwọn national team orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́lọ́kan òjọ̀ kan. Pàápàá jùlọ àwọn ń gbọ̀wọ́ fún ikọ̀ ti Super Falcons bí wọ́n ṣe lọ sínú ìdíje fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Eléyìí tí wọ́n ti já quarter final yìí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ tiwọn náà. Bákan náà òun ni wọ́n tún tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwa ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ dákun ẹ mọ̀ bínú ẹ̀bẹ̀ lábẹ́ yín. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjà olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ ìyá àti lókè òkun abẹ́ gbogbo yín o. Ẹ dákun ẹ fi èdénú ẹ mọ̀ bínú sí a. Látàrí bí ikọ̀ ti Super Falcons bí wọ́n ṣe bọ́ọ̀lẹ̀ tí wọ́n jábọ́ nípele quarter final nù díje fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága àgbà fún àjọ eléyìí ti ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè wa Nàìjíríà Alhaji Ibrahim Musa Guzo gẹ́gẹ́ bí wọ́n ṣe gbẹnu àwọn ìgbìmọ̀ eléyìí tí ń bẹ lábẹ́ ìṣàkóso wọn láti bẹ ìjọba Nàìjíríà pé kẹ́ ẹ sì máa wo gbogbo tí àwọn nílò níjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n pèsè fáwọn o. Gbogbo tí àwọn nílò pátápátá láti jẹ́ wípé kò ní jẹ́ pé ìyá àmọ́ fi kẹ́wọ́ kẹ́à tí ìbá ṣèjọba náà tí ò ṣe tó yẹ ṣe. Òun ló fà á tí ìjákulẹ̀ ṣe dé bá ikọ̀ ti Super Falcons. Ìjọba ṣe tó yẹ kí wọ́n ṣe o. Ẹ mọ̀ bínú wọ́n ní ká
mo binu ka darija won ire o ni sele mo in ton so fun anu lati be yen ka sun wo waju agba ball iko ti Katsina United baba so nipa ozo chinedu eleyi ti won kede iyen leni pe o jolo ni pe won ni figabaga olore sore to waye laarin Katsina United ati Niger Tornadoes won ni be ni agba ball yi ibe ni o ti subu lole ti won si gbe digbadigba gbogbo igbiyanju awon eleto lera lati je pe kian gbe digbadigba lo lewosan ni lewosan na won gbiyanju titi lati do la emi agba ball yi sugbon ni gbeyin gbeyin agba ball yi pada jolo ni pe ozo chinedu loko e kolon ba wa dele fe yan re bakan na eyin to fi le na ko mo baje kolon ba wa tu awon ebi re loju ati ko ti Katsina United gege bi ntin te wa lowo nu a ni riru e mo o *347*1004**1004*#. Code is cash yenu. Abi www.cash.ng. Ewo wa Facebook Splash 105.5 Ibadan. Tabi ni TikTok at Tijani Oloko Dano Sport Actor. Eja sowo waju. Iko ti Galatasaray. Won ti jo di mimo o. Ipe dida lo da to mo degbe egbe se le omo o. Isoro to ba bayan ni inu osu keje o le di inu osu kejo ko fi yan le o won ni gbogbo ti sele ku sawon onipa ti Victor Osimhen yi awon mo yi pe o kan wa be bayi ni koni ba won ku be o awon oni pe bonu gbogbo wahala ajaga papa julo nipa ti owo ya Victor Osimhen awon yanju gbogbo e laipe yi sugbon gbogbo tin sele yo le fa ka won wa ni ki Victor Osimhen ka won gbeta awon o le ta Victor Osimhen lopin sai lai gege bi ta gbonu o latodo awon alakoso ko ti Galatasaray won ni boje se pe opolopo iko ni won ti yo abo wa o lati gbe Victor Osimhen ko nu kegi agba bolu ti Galatasaray lorilede Turkey won ni eyin o mo e ma bi eyin o le mo opolopo awon iko to ni kimi o ni won ti fife han lenu gba ti so ma transfer to si le yi lati gbe Victor Osimhen ko nu kegi agba bolu ti Galatasaray dawo iyan ba ni eje agbo gbogbo awon iko ti won ti fife han lenu gba ti so ma transfer to si le yi lati gbe Victor Osimhen won ni eni akoko o na ni iko egbe agba bolu ti Arsenal lo ba ya opolopo le nke Arsenal bi se bo won dia o le yeyin tiyin Arsenal yo wa enkule won gba wole iyen lori si Victor Osimhen pe Arsenal so fa won pe awon ni 30 million euro kan tin ku lo bayi awon le fi kun Victor Gyokeres ka won fi 30 million kun ka won fi gba Victor Osimhen lowo awon won ni Arsenal wa

0: Baltazar gẹgẹ bọ se jodi bi manu pe Victor Osimhen o ni bi kankan ti o lo lopin sai ko ni lo bi kankan in ta gbo la todo won nu gbo eyin te nsa sa won ti wahala de ke le fi anfani yen lupo yen ke fi gbe Victor Osimhen awon ti jade sori awon o adua awon o si gba Victor Osimhen o ni bi ti o lo lopin sai bakana John Obi Mikel pe Mohamed Salah sakiyesi pe alaye oga wa o mo ni pe o sakiyesi kan ni so ri ni udije league to lohun o le ma wo pe Turkish league abi Turkey Turkish fans won le won da bi awon fans bi abi fans ko Liverpool abi awon fans mi nile Europe pe mo tan ra re je o awon fans lorilede Turkey won gbo nkankan o nibe yen lifestyle won o yato si tile adulawo o won kan yato lawo ni o nibe yen to ba se daada won mo korin ki o bo ba di jo keji to ba lana ti an ba mu ole si ogbeji o je baba laku iya pe Turkish football club awon football club fans won awon oni suru kankan ti won bo ba mi hattrick leni bo so ngo lola o jiya won gbo nkankan fun die yi Mr. Mohamed Salah iko tra sport e lo yen omo nu le lohun na nbe o ibe yen keyan mo se daada lojojumo ni o to ba score meji leni gbianju ko score meta lola o to ba score meta lola gbianju ko score merin lotun la wa score meta leni wa to bi fi gabaga bi mewa kan o score o si je ataka o gba ipe o le ma fe wonu moto bayi ki eyan kan nu won ko kan lo steering mo lowo pe alaye duro nbe se gbadun se meta te gonjo ni o na la mo mumi si lati jo ni score mi afunyin fi gabaga meta ti en ba bi baba laku baba yin da e ma score go mi je ori buya je Mikel Obi o ni pe Mohamed Salah saki ezi be pe ibi to lohun wọ́n ẹ̀ sákúláre odun ni wọn ìdébẹ̀ o àwọn fans lórílẹ̀‐èdè turkey wọn gbọ́n kankan o bó bá ti score hat-trick in first game yá mọ́ mi mẹ́ta lọ ni o gẹ́gẹ́ bí mi Mikel Obi àkíyèsí tó pe Salah sínú *347*1004*#. Tàbí www.cash.ng ààyè kó tó 25,000 èèyàn kan ó jẹ 25,000 lásàlẹ̀ yìí ẹ̀lẹ́ ti play káàṣì ẹ̀ tipẹ́tipẹ́ ẹ̀ ti jẹ́ káàṣì ẹ̀ ṣe ti play talẹ́ àwọn èèyàn ń jẹ lálẹ́ gan o àwọn èèyàn gbẹ́nu sí lálẹ́ gan o àkófàṣà tiktok ìjọba àtàlù ala madrid ẹni ọlọ́run mọ̀ bàmí ẹni ọlọ́run mọ̀ ní chicago ní illinois lọ́hùn lórílẹ̀‐èdè ti usa nu àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀kọ́ àdúrótì ẹja kúrò nípa ti ìkìlọ̀ tí wọ́n ṣe fún Mohamed Salah Paul Pogba kọ́lọ́ ń dágun kó sànú Paul Pogba lásìkò yìí o lẹ́yìn ìgbà tí wọ́n gbégi tí ń bẹ lórí Paul Pogba tán gbégi yẹn kúrò nípa ti pé ó lè gbògi olóró àbí olóró tí wọ́n bàánẹ̀ ẹ mọ̀ kó padà lọ sínú kan tí ES Monaco pé bóyá bẹ́ẹ̀ ni ọlọ́run ti lè gbàdúrà òun ogó òun kó tún búyọ padà ogó Pogba báyìí ọlọ́run mọ̀ jẹ́ kí ogó Pogba tún padà wọ ọkùn padà o torí gẹ́gẹ́ agbábọ́ọ̀lù ES Monaco wọ́n ní alaye láti jọ àti gbé ọ ìwọ náà dáhùn kí ni àǹfààní kan tó ti mú wá fún ikọ̀ yìí látijọ́ tó ti dé ìfarapa lè ní ìfarapa lọ́la bó ṣe ń lọlé medical doctor ló ń lọlé alágbo wọ́n ti sín ọ ò gbádùn ìfarapa ilé tí pọ̀gbùgbà tó ní sáà tó kọjá bí ọ̀sẹ̀ tó kọjá ló dé ó dé lọ́sẹ̀ tó kọjá nípa ti ní injúre tó ní sáà tó kọjá ló bá tún gbàfi gabaga ọlọ́rẹ sọ́rẹ kan lẹ́yìn ìgbà tí wọ́n ti òpó ti gbádùn o kánmọ̀kánmọ̀ jò ó gbá bọ́ọ̀lù ẹ̀bí 45 minutes náà wọ́n ló gbá ló bá tún pe àwọn elétò ìlera pé ẹ̀dákun gbogbo bí mọ̀ tún dùn mí ẹ̀dákun ẹ̀ bá ń yẹ̀ wò wọ́n ló tún ti ní tie injury báyìí ikọ̀ ES Monaco wọ́n ló ti sú wọn o wọ́n ló ṣeéṣe kí ikọ̀ igi agbábọ́ọ̀lù ES Monaco ki won fa contract popo gba kan fa ya kan fa contract e ya kan le ku onu ko inu bo je se pe ise to ku bayi o dodun 2027 popo gba tin gba 290 igba ile keji to pada wa ma yo ni jo ni 44000 pounds lowo popo gba lo se bayi won ni ko ti esu na ko ni 44000 yen na owo ni lodo ti wa o 44000 le ma jowo lowo awon iko bi Madrid, Barcelona, Chelsea, Arsenal, Man U, Man City, Liverpool. Sugbon ni bi o mo gba 44000 pounds lo se o wa ni gba ballu o gbe pe. Won lo se se ki won fa agreement yen ya ki won si le popo gba ku o ninu kegi agba ballu ti AS Monaco. Ati sumo bi ati yi ko to ba yi o. Gba ta ba fi ri bi iseju bi meta bayi aye ko to ti cash e aye ko to ti cash e fe nti o gbo pe lale yi awon ti aya pa Facebook wa nbo ka ku ni pa ti ko ti AS Monaco ninu ikege agbabolu ti Real Madrid lodun bi melo kan seyin wahala kan sele ninu ikege agbabolu ohun nibi ti o se mo ri o to ti gbe asole won akoko ngba na Baba so nipa Iker Casillas to gbe joko to ngbe Diego Lopez to lo yin as first keeper. Nigbati ifowa ni lenu wole ti an se fun oluko ni o se mo re o lenu jo meta yi. Mo gbagbe pe in to so nipa ti bi an se fe gba sinu ko Man U lodun 2030 mo so yen fun yin lana. Nipa ti n to gbe Iker Casillas joko oluko ni o se mo re o tun menu ba o. O ni jeje mo pe Iker Casillas yen ohun kan le gbe se pe ni eni bi ni pe Iker Casillas yen lara to fa wahala ni o oni nkan keke kan lo kan asele Iker Casillas saju ifigabaga e classico ko ni ran ti po won pe Xavi Hernandez lati joye o to ba ti wa di pe e classico sumo ye a mo pe Xavi Hernandez ton ma pa yo won jo se first court de training ni ton ba ti tun pari training bayi won to jo mo se first court ni gbogbo gba tawon ba ti fe gba classico ni gbogbo yen mo nsele pe Iker Casillas ni fun Xavi Hernandez ni information nipa ikege agbabolu ti Real Madrid pe wo so fun coach yin 442 ni coach wa fe lo awon ti o start ifigabaga leleyi pe in to so Iker Casillas di eni jokonu ohun si pe owo pe ngba won bi oluko ni o se mo ri o pe ngba te wa kefin pe player yin se bayi se pe se warner olohun pe o ohun so fun pe alaye ti wa ti Xavi Hernandez te ba de national team e lo mo se voice call voice note video call bayi ohun gba ball fun Madrid ohun gba ball fun iko ti Barcelona ota ni yin bayi o oni sugbon Iker Casillas o gbo in to so de ni ijokonu in to so Iker Casillas de ni ijokonu ti Diego Lopez to fi da sole akoko njo kini ana ikege agbabolu ti Tottenham Hotspur won ti fi veyan si agbabolu iko ti Arsenal nigba kan ti ngba ballu fun iko ti AS Monaco ta ba so nipa Folarin Balogun ele to je pe ni sa to koja gbogbo goal to mi ninu gbogbo odije lolokun ojo kan o je 19 goals iko AS Monaco ni ki Tottenham Hotspur kan lo mu 60 million euro wa eye ta won fe yonda enu kan lo kowo yen wa papapa awon o gba owo to di 60 million o agbabolu nigba kan na fi nkan ti Manchester United baba so nipa Postcos o pe awon alakoso ko Man U sakiyesi pe e si ganu yakale ti won fi fe gbe Christian Romero mo yin lowo lati nu kegi agbabolu Tottenham Hotspur pe Romero yi agbabolu to ye ki Man U lo fun ni o agbabolu lowo eyin fun orilede Argentina pe o ma bọọlu gba ju Harry Maguire ati Matis de Ligt lo e lo gbe agba bọọlu oni bo je se pe nipa kan da yan dubule kan ko pa boyan oga ni nbe yen o lo ga ni nbe yen oni sugbon oni gbagbo pe to ba denu ko Man U yo yato labi oluko ni Michael Carrick gege bi Postcos gege bo se jodi bi mo niyan oni Man U awon lakoso ko Man U won ganu kale won wo Atletico Madrid ohun ti fe gbe nti e oni so won boya gbe awon Maguire ati Matis de Ligt mo ballu gba julo ni won mo ballu gba to o mo ballu gba ja won mejeji lo en to ye ki Man U lo funu bakan na iko gi agba ballu ti Arsenal won pe Man U ati Chelsea pe hello ìwé mímọ́ ní ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ẹnì kejì rẹ ni pé àwọn sì rí yín Chelsea àti Man U gẹ́gẹ́ bí ẹnì kejì. Wọ́n ní Lewis Kelly wà ńlẹ̀ o, fẹ́n bá nílò agbábọ́ọ̀lù nú ẹ̀yìn méjèèjì. Lewis Kelly wà ńlẹ̀, bóyá Chelsea ló nífẹ̀ẹ́ sí àbí Man U ẹ̀ máa kówó bọ̀. Bẹ́ẹ̀ bá ti níwó bíi ti lọ bíi £60 million ẹ máa mú bọ̀. Ìtàwọn alákòóso kọ̀ ti Arsenal ìtàn sọ fún ikọ̀ ti Chelsea àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man U. Ẹjẹ́ ayé kò tó ti káàṣì ẹ̀. Àti dá ìkóòdì yẹn o. Àti yí kò tó. Àwọn nọ́mbà wọn ti ń bára wọn fa làkàdí ń bì yìí. Ẹ̀rí Bukayo Saka ń bẹ̀, ẹ̀fi lọ Chelsea àti Man U. Ẹ̀rí Declan Rice ń bẹ̀, ẹ̀fi lọ Chelsea àti Man U. Lewis Kelly náà ò ní pe àwọn méjèèjì sí ọmọ bẹ ń bí o bẹ bá nílò ọmọ àti yí kò tó ọ̀hún àwọn nọ́mbà wọn ti ń bara wọn falà káàdì ń bì nígbẹ̀yìngbẹ̀yìn ìkan ti jókòó nọ́mbà kan ti jókòó ta ni nọ́mbà yìí 070 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0272 ló parí nọ́mbà yìí tani àti sàṣìǹbì o àti sàṣìǹbì yìí o àti sà nọ́mbà yẹn síbí ọkàn dákẹ́ ni o 07 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0272 ló parí nọ́mbà yìí nọ́mbà tó jẹ 25,000 lálẹ́ inú ẹgbẹ́ lẹ́ẹ̀kan náà ní fáwọ́. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Splash FM láti ń pè yín kí ló kọ́ yín bulẹ̀ wáyé.
1: Láti bo.
0: Splash FM ní Ìbàdàn kí ló kọ́ yín bulẹ̀ wáyé.
1: Adédọ̀fún àfihàn.
0: Láti san ju ìgbà wọlé tí play káàṣì ẹ̀. First time, tell my play. Then, congratulations. Lucky, you turn out on your yanny. SJ 25,000, Lalay. Congratulations. Customer care, I'm my pain, said
1: Bob.
0: Okay. I'm my pain, but when you see my thing, you know what? I'll be around a couple of you, you can't down alone. What's it about? Bọ̀sọ́ aláyànde ti ní àwámọ́ lọ lọ́la látù láǹfààní àti pàdé lórí àkọ́tù ètò yín ètò wa ìdán gangan títí ọ̀la ọ̀hún. Bọ̀sọ́ aláyànde

gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi lónìí ọjọ́ Tuesday ọjọ́ kọkànlá oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ọdún 2026. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbo lè wà ẹ dìde. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank ti Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run máa bọ̀ níbi pẹpẹ ẹ máa bọ̀ ẹ já wá kí bàbá mi ẹ já kí bàbá rẹ ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé a sì tún wà ní oṣù oúnjẹ ìrànlọ́wọ́ kan ń bẹ tí mo gbé oúnjẹ sórí tábìlì. So màá mọ̀ sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ tí mo fóúnjẹ sórí tábìlì help that can bring food on your table. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lójú àwọn ọ̀tá mi. Ẹ̀yin àyànfẹ́ ìrànlọ́wọ́ kan ń bẹ tó lè gbé oúnjẹ sórí tábìlì rẹ̀ mọ̀ ń bọ̀ ẹ̀mí ọlọ́run ló ń ran ọ lọ́wọ́. Ọjà mọ́mì ẹ̀yin wo lẹ fẹ́ kọ́ ràn yín lọ́wọ́? Ọ̀fẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tá a bá lè ṣe ó ní ká fi tọrọ fún ìrànlọ́wọ́. Ohun ẹlẹ́mìí leléyìí o, ohun ẹlẹ́mìí ni o, níbo lọ wà tó bá ṣe kù nílò ìrànlọ́wọ́ ti dé níbi tó bá wà mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan ni mi ò ní pẹpẹ mú bì kan nu yàrá rẹ méjì ọjọ́ orí bẹ́ẹ̀dì ẹlòmíì ò ní mo ti dìde mo jókòó sí ti bẹ́ẹ̀dì kò wọlé. Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí? Ọ gbàgbọ́ pé o lè change protocol dìde mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan níta ní information sọ̀rọ̀ báyìí Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank ti Midiri Market gbági titun nílùú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bá a ṣe ra mú bọ̀yì bẹ́ẹ̀ láṣẹ ra mọ́ ṣe lọ́kan òjọ̀ kan. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ìrànlọ́wọ́ níbikíbi tẹ́ ẹ bá wà mọ̀ bọ̀ mú bì kan nu yàrá rẹ wá dọ̀bálẹ̀ síbẹ̀. Ẹ jájọ kí kájọ gẹ̀ kájọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé bàbá mi ìwọ nìkan ló ran ni lọ́wọ́. Olúwa ló ń ràn ọ́ lọ́wọ́ lónìí. Ẹ kígbe bàbá mo dúpẹ́ pé ó ràn mí lọ́wọ́. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Bàbá mi kìkì mọ́lẹ̀ kìkì ògo ajíru bí ọ̀kín. Ọba tí mọ̀-mọ̀ sọ pé wọ́n sàánú wa. Gbogbo lé ẹnjìníà ẹ jẹ́ kó rìn ọmọ lọ lóní wẹ̀lẹ̀mù kí gbogbo àwọn tí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ dọ̀bálẹ̀ kí gbogbo àwọn tó fẹ́ ìrànlọ́wọ́ kúnlẹ̀ níwájú bàbá mi bàbá rẹ̀. Nǹkan dá lọ́sẹ̀.